rọ̀pọ̀ mọ́ a ní ọjọ́ òní. Ọjọ́ òní a pé ẹnì kọ̀ọ̀kan wa jímọ̀ lóyìn ni yóò jẹ́ fún gbogbo wa. Lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àdàbà ètò ìsìnkú ní FM Lakin kàbọ̀ sórí ètò ògbóhùnsáfẹ́fẹ́ wa fún ọjọ́ òní. Àwọn ètò lọ́lọ́kanòjọ̀kan ni a ti là kalẹ̀ fún ìgbádùn yín. Ohun tẹ́ ẹ nílò láti ṣe ni wípé kí má yìí kúrò iléeṣẹ́ àdàbà 88.9 FM nítorí pé ti yín ni a jẹ́ lọ́jọ́kọjọ́. Kí tí a parí ìròyìn aago mẹ́fà lédè gẹ̀ẹ́sì máa mú ìròyìn kó tó àìwá sí etí ìgbòyín. Abala àkọ́kọ́ àwọn ìkéde àti ìpolówó ọjọ́ ní ìmọ̀ gbọ́dọ̀ fẹ́ tó bá di ní aago mẹ́fà àbọ̀ bákan náà tó bá di ní aago mẹ́jọ àbọ̀ ètò wà láǹfààní láti tẹ́tí sí àwọn ìkéde àti ìpolówó ọjà. Ètò ìdílé mi ìdílé ní kété tí aago 12 bá ti kọjá ìṣẹ́jú Belenja lọ́lọ́kan òjò kan ní ṣísẹ̀ntẹ̀lé láti láwọn ètò kalẹ̀ láti ìṣẹ́jú yìí láti wákàtí títí wà tó máa sọ pé ó dàrọ̀ tó wá di ní aago 12 lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àdàbà ìsísúnlẹ̀fẹ́ láyé pé ẹ ṣe bí ẹ tún ṣe darapọ̀ mọ́ ní ọjọ́ òní a pé ẹnì kọ̀ọ̀kan wa o. Orúkọ tèmi ni Ọlájúmọ́kẹ́ Ọmọtọ́ṣọ́ ẹ kàárọ̀.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Adaba FM.

ara mi olufẹ oruko mi ni woli rotimi ilesomi babasioni lati inu ijo imole alaye mo kiyin o wipe eku popo sisi osu tutun ati odun ti o koja ko to di pe a lo gbadura se gbagbe mo mo pe e gbagbe tori pe mo tin gba ko gan pe mo ti so pe te a ba ti ko ninu odun kan awonu odun keji niyan odun wo la fe wonu re o na ni ojo ibi baba woli rotimi ilesomi baba sioni tin se June 15 e mo wi pe emi omo yin emi aburo yin mo dupa lawo gbogbo yin ti e tin pe mi te tin ki mi sile loruko Jesu lagbara lawo Eledumare adua ti mo fe gba fun e laaro yi yo kuku mo e sami dada mo pase ati wonu adua lo niyan o ini ni ojo agbara ojo Friday ti n se ojo karun ninu osu kefa samu yi ni mo fi gbadua o o ni oluwa mo nawo mi fi orere le mi lowo oluwa mo nawo mi fi orere le mi lowo mama baba ibi kibi yo wu te ba wa owo kan soso to je marun eno siwaju yes eno owo yen siwaju mo pase ninu osu yi eni ni ojo karun ninu re oba to da aye ati orun ko fi rele e lowo mo so tase tase mo so ni oruko oluwa nitori pe ase ki bebe bo ti tewo yen siwaju jesu fi rele e lowo emi mi mo ko fi rele e lowo oba won ba ko fi rele e lowo gbogbo bi to ti tewo fun iranlowo ati anu sugbon ti o to e lowo ti won fi le e lowo lai bere ti kalara won gbo won pe o won si fi le e lowo mo so ni oruko oluwa olorun oga ogu anise nibi to ti kolekun fun anu ti won ko lati si owo re to na siwaju yi lo fi gba ire nbe lo fi gba yo nbe lo fi gba ire nbe lo fi gba yo nbe egbo aso tele keji mo pa ni ase ni oruko Jesu ninu osu yi owo re yo di owo atewo gbala owo omo re yo di owo atewo gbore be lo ma ri koni yi pada gbogbo eyin onise owo onise osu mo ma gbadua fun yin oju rere ati anu ko ma ba yin lo ninu osu yi era anu gba o gbogbo eyin to de je wi pe e ni se kankan but awon to nbo yin koni re won koni su won iwo to de je wi pe o ti dagba o sise mo nti awon omo ba ni won ma fun o pe ko gba mo wa gbadua fun e awon omo won yen owo won ko ni kan sale apo nire nire bayi ni Olodumare ma nfi oju ojo han fun omo araye o tori pe bi ile ba ti mo oju ojo asi fi ara re han omo araye nje ti o ba ri be gbo omo re o gboro yan ilu re ko ni wale o ko ni wo owo ti gbogbo iwo to o wa lori aisan loruko Jesu nti won pe ni aisan yen bayi o ya ko san lara re omo kan gbo mi wo mi wo o ti gbiyanju ninu aye sugbon bakan na eru yen si wuwo leni laaro yi je pade ni ilu Isaga nibo ni Isaga gbogbo ti en bo lati Ikodu e ma gbagbe e ma bo eyan ra korodu tori loni mo fe fun yin ni iyo lo fe tinu ike yen oto eti mo fe fun yin oto eni so won nera sugbon mo ti so fun yin pe te ba ti gba ise adura anu e fun won ni majemu to lagbara iyen egberu mejo atapokun abo ni so ororo back to sender te ba ti gba e fun won ni 1000 eni egba e fi dasise oluwa ororo anu bakan na so nitori na ko even omi na gbogbo nkan mo yen lo ti won o woli to ba lo mu owo millions of naira ko fi se omi ko fi sororo to iwo na o le so pe egba aye bayi okudi e ka to sugbon wa fi se majemu edidi ki adura yen ko le se kini o ko le gba ju bo ti lero lo mo sure fun e loruko Jesu gbo onira gboko to ja gbangba fe ki enikan se ami ami to ma se mama baba o ma je meta faya kan mo ni onira gboko to jade si gbangba ami ami ami faya omo e to bi atomo omo e won onira gbo ko to jade si gbangba bi ogo
bẹ́ẹ̀ ló máa rí àṣẹ́gun jésù olúwa wa àmì ará mi olùfẹ́ ẹ gbọ́ adìyẹ ńláàgùn àwọn kan ló ní ọ̀rọ̀ yìí o ẹ̀yin tẹ́ bá lọ́rọ̀ yẹ já pàdé láàárọ̀ òní ní oníjòkúta ń họ ẹ̀yin ti sótúbọ̀ ará mi olùfẹ́ ní sótúbọ̀ ẹ̀yin ti ìṣíún ìkòròdú ẹ máa bọ̀ torí pé iyọ̀ yẹn ẹ gbúdọ̀ gbà á ọ̀fẹ́ nìyẹn tiẹ̀ tinú ike yẹn ni mo sọ pé kò fún wọn ní nǹkan kan ẹ wá gbọ́ ẹ̀yin ènìyàn ọlọ́run ní ajébọ̀ alápákó ìbàdàn títí tó fi dé ìjẹ̀bú òde ẹ̀pẹ́ ẹ mọ̀ ṣaláìsí ńbẹ̀ o láàárọ̀ yìí ẹ tọrọ ààyè níbi iṣẹ́ ìyẹn nìkọ́kọ́ gbogbo ẹ̀yin tí ìpẹ́rù ṣàpàdé ẹ já pàdé o ní ìṣàgà níbo ni ní ìṣàgà tẹ bá ti dé ìṣàgà mẹ́lẹ̀ lọ sí sábó underbridge kẹ wá béèrè oníjòkó táwọn lórúkọ jésù ìwọ ni ẹ̀rí kan. Àgbàrá àgbàrá o ọlọ́run mi kò lè dibàjẹ́ láéláé iyọ̀ yẹn wà bàbílíkà wòlíì elisha ńgbà táwọn ọkùnrin ìlú lọ bá wọn ní ìtẹ̀dọ́ ìlú yìí dára wọn ní omi koro ilẹ̀ sì ṣá ó ní ẹ lọ mú àwo kòtò wá ẹbu iyọ̀ díẹ̀ sí wọn mú lọ síbi oríṣun odò yẹn ó dayọ̀ yẹn sí bíbélì sọ pé títí di òní olónìí that's what the bible say ó ní kò sí ikú mọ́ kò sí ìkorò mọ́ títí di òní olónìí ilẹ̀ wọn kì í sì sí asálẹ̀ mọ́ mo gbàdúrà gbogbo ìwọ tó ń nípìn nínú àdúrà àti iyọ̀ yìí lórúkọ jésù ilẹ̀ rẹ yóò kúrò ní asálẹ̀ ẹ jẹ́ àtẹ̀síwájú sí i. Má gbàgbé o lónìí gbẹgẹdẹ ó gbiná níbo nìyẹn ní ìlú ìṣàgàm níbo ńbẹ tó bá ti dé ìṣàgàm lóò lọ sí sábó underbridge oníjòkó town hall gbẹgẹdẹ ó gbiná ńbẹ lónìí yìí ìyẹn nìkọ́kọ́ gbogbo ẹ̀yin ará mi olùfẹ́ yín màmí dádì mi ní sùúrù lérè ẹ má bínú pé ẹ rí mi ẹ mọ̀ pé orí òkè tí mo wà ṣe pàtàkì torí ọjọ́ ìbí mi ku ọjọ́ mẹ́wàá péré báyìí ṣùgbọ́n ọjọ́ friday tó tẹ̀lé monday yẹn la máa ṣe friday ẹ̀ ń bọ̀ láti máa ṣe ìṣàgámù ni ó dẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ fún yín òun ni òróró ẹ pé birthday là ń ṣe new birth new name orúkọ tuntun ìbí tuntun wo bí ọjọ́ ìbí rẹ tó bá ti ní ẹ̀rọ bí ọjọ́ ìbí rẹ bá ti farapa ọjọ́ yẹn ni olódùmarè tí orúkọ rẹ̀ yí àkọ́bí nínú àwọn òkú yóò fún ẹ ní orúkọ tuntun orúkọ ẹ ní ìbí tuntun mo kọrin kan ngbà kan ọjọ́ tàbí mi sáyé ọjọ́ ìbí mi jésù mo bẹ̀bẹ̀ kò máa ṣe rí ìnira àdúrà tá a fẹ́ gbà nìyẹn òróró yẹn ọ̀fẹ́ ni ò tiẹ̀ ní san wọ́n náírà tó ọba ti forúkọ tuntun pé a jẹ́ pé kò sí ọlọ́run tí mo mọ̀ pé ọlọ́run bẹ láàyè so yóò dára fún yín ọkàn yóò sì balẹ̀ dẹ̀ ní ọjọ́ tuesday mo tilẹ̀ ti ń bọ̀ ó dọ̀ kù yẹn kọjá bẹ́ẹ̀ mi ríru ẹ̀ rí òun lẹ̀ ṣe rí mi ní sùúrù lérè àti ìlógbò ẹlẹ́gba so lágbára lọ́wọ́ ọlọ́run tó bá di tuesday ti ọ̀sẹ̀ tó ń bọ̀ sùúrù lérè ni mo máa wá sùn láti ọjọ́ monday so màá lè kó àwọn nǹkan tí mo mú wá fún yín látorí òkè màá lè deliver ẹ̀ fún yín níbo ni ní sùúrù lérè tẹ bá ti dé ẹ̀yin tẹ̀ ń bọ̀ láti orílẹ̀ orílẹ̀ gànmú tẹ bá ti dé láti orílẹ̀ yẹn ẹ̀yin ara kékeré ẹkùn ẹ wọ mọ́tò tó lọ sí shitter underbridge tẹ bá dé shitter underbridge ẹ lè má gbé machine mọ́ ẹ kàn sọ fáwọn èèyàn pé ẹ ń lọ sí fuja street community tó wà ńbẹ ẹ̀yin ni mo ṣe àjínà láti mo ṣin tàbí ojú ẹlẹ́gba ẹ máa rí mọ́tò straight tó lọ sí fuja street community tó wà ńbẹ bákan náà ẹ̀yin tí ẹ̀ ń bá láti maitu estate jákàndé gbogbo yín pátá láti ìyanu ìjìgbò ẹ máa bọ̀ ní sẹ̀lẹ̀ express tẹ bá dé sẹ̀lẹ̀ express ẹ wọ mọ́tò lawanse tẹ bá wá dé lawanse yẹn ẹ kàn sọ fún anybody pé ẹ ń lọ síbo ẹlẹ́ẹ̀ ń lọ sí randu avenue junction randu avenue junction tó bá ti bọ́lẹ̀ ní randu avenue junction yẹn kọrin síwájú díẹ̀ báyìí nínú street àkọ́kọ́ lápá òsì ṣòwárí street àkọ́kọ́ náà lápá ọ̀tún ibẹ̀ ní fuja street kò ju bíi ilé karùn-ún sí títì yẹn lórúkọ jésù ìwọ ni ẹ̀rí kan. Ará mi olùfẹ́ lórúkọ jésù ibi tó o fọkàn sí ibi tó o fọkàn sí ire ńlá gbàǹgbà tí ò ṣe gbé pamọ́ sábẹ́ ilé ọlọ́run máa fi fún ẹ jésù olúwa wa àmì. Ará mi olùfẹ́ lẹ́ẹ̀kan ṣe orúkọ mi ni wòlíì rotimi lè sọ mí ṣe rí òróró iyọ̀ kankan wọ̀nyẹn tẹ́ bá fẹ́ ẹ̀yin ará ìkọ̀tún abáranjẹ ìyànà pàjá ẹgbẹ́dá ẹ lọ sí abáranjẹ road abáranjẹ road alabama bus stop ní abáranjẹ road kẹ wá bèrè number one oyewole street ilé bàbá oyewole ẹ bá pàdé ńbẹ lórúkọ jésù ó ti dára fún yín. Now ẹ̀yin ará mi olùfẹ́ nílùú àkúrẹ́
mo ti promise yin pe ni Saturday ose to nbo yen Saturday yen on the 6th ati on the 7th so gbogbo eyan ara Ekiti owo nkan kan e ba ti de Akure ele nlo si Nepa car park roundabout Nepa car park roundabout so e ba de roundabout yen te ba ti de Nepa car park yen e ti mama ri Nepa car park lokan e ba ti bere Nepa car park e ti ri awon osise wa nbe ise adura back to say that kankan won ti ko gbogbo e so won ma ku wa sibe ago mejo aro ke ti debe to ba de ago mejila a ma close so loruko Jesu o ti dara fun yin e de le pe number church number ti e o pere ni ose to nbo mo nbo ni logbo elegba o e mura sile e pe ero ibani soro 0706717 0079 bole kan si 0706717 0079 eni kan gbo mi mo fe gbadura ise ojo oni ti a pe ni atewo gbola eni ni ojo karun so yato si ore adura mi gba bi 12 sugbon iwo to le fun olorun ni 5000 naira send e ko wa koruko esi ko pe mi to ba di ago mewa laaro yi je ki ago mewa lu o ko to pe mi akad number yen ri 00699 36 107 bole kan si 00699 36 107 access bank oruko to wa nbe ona ni Light of the Living Church. God bless you. It is well with you. Where

0: ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Keep it locked on Adaba FM.

0: àti ilé kíkọ́ ṣe bí n tí a bá ní ká ṣe tá a bá ṣe tá a sì ń képe lédùwà tá a ń képe ajagunmọ̀nì bó pẹ́ bóyá yóò tọwọ́ wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn àgbàlagbà wa míì náà tọ́lọ́run ti kẹ́ wọn tán tí wọ́n ti wà láàyè tó dáa tó jẹ́ pé wọ́n kò lórí ipò kan wọ́n tó ń bọ́ síbì kan ni síbẹ̀síbẹ̀ kò tẹ́ wọn lọ́rùn bí kò jẹ́ páwọn ni wọ́n mọ pàṣẹ ẹni tó yẹ kó lọ síbẹ̀ ni tó ń tàn bá wá lọ ọbẹ̀ tán kó máa wá dákàrà sọ́dọ̀ tiwọn kó máa wá désun sọ́dọ̀ tiwọn. A kì í ṣe bẹ́ẹ̀ ká ṣèlú kí lóò tóro a kì í ṣe bẹ́ẹ̀ ká ṣe kọ́là ló lọ sókè kọ̀rọ̀kọ́là ló lọ sókè ilẹ̀ẹ́lẹ̀ náà ni ó mọ gbé àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú ẹni yóò tún lódidi àtúnjọ pàdé ní dédé àkókò yìí kan náà ní wòye ọ̀la. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn ètò yìí o bẹ́yìn náà sì ṣe nǹkan sára sí mi èmi kọ́lẹ̀ nǹkan sára sí elédùnmọ̀rẹ̀ tó fún mi nímọ̀ àti ọgbọ́n àti òye òun ni mò ń kan sáni ẹ bá máa kan sára sí kó má gbẹ̀mí mi lójijì kó má sì fi kó ègbodò kó má fi dá mi lẹ́mi dúró. Àjọ pàdé ní dédé àkókò yìí kan náà lọ́la òde ọ̀yọ́ tún yá nílé alùsẹ̀kẹ̀rẹ̀ lágboolé wa àtúnjọ pàdé o ire o.
1: Gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abà ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abà mẹ́ṣọ̀ kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abà mẹ́ṣọ̀ kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abamisọ láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091

0: ṣòro tí bí màmá wa ṣe máa ń tètè jí láti sì oúnjẹ àárọ̀
1: fún. A gbọ́dọ̀ wọ ohun tó jọjú ṣe fún màmá o.
2: Ó yá ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àròkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá ayọ̀ ẹbí.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Tèmi àṣeéṣe 2026.
6: A sọ̀rẹ́ sínú ọmọ tuntun ká.
5: Gbogbo ènìyàn ó tún ti yára sínú ìpàdé àdúrà ọlọ́dọọdún. Tọ́lọ́run ti máa tún gbogbo ìpínyà ti sọjà kúrẹ̀ tẹ̀ṣe. Tónírọ̀bìnú jẹ́ ti ń fò fáyọ̀. Bẹ́ẹ̀ ló gbọ́n ọjọ́ pípẹ́ sì ń ṣẹ́ wọlẹ̀. Tọdún yìí la tún pè yín sí o. Kẹ̀wá bá Jésù Kristì Akiriṣore pàdé nínú ìjọ Jesus Christ Success Miracle Church aka Success Church tó wà ní number 51 Oluwaseun Street opposite Coca-Cola Mini Depot Òkè Ìjẹ̀bú Àkúrẹ́. Kíyèsí, èmi yóò ṣe ohun tuntun làkórí tọdún yìí. Isaiah chapter 43 verse 19 bẹ̀rẹ̀ látọjọ́ kìíní sọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ ni lójoojúmọ́. Ọlọ́run ti ṣetán láti bá gbogbo ayé onípòjìpò tó bá wà ńbẹ̀ pàdé. Àwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé tọ́lọ́run yóò máa lò ń bẹ̀. Pastor Kọ́láwọlé Aṣáájú, Central Superintendent, Pastor Ọláwálé Ọlájídé, Pastor David Adéjàyí, Pastor Adéwùmí Emmanuel, Prophet and Pastor D.O. Amúdípẹ̀ J.P. Àwọn olùdásílẹ̀ Jésù Kristì lólùgbàlejò máa bọ̀ níbi ìpàdé àdúrà yìí nítorí ìgbàlà ìtúsílẹ̀ àti àlùyọ ń dúró dè ọ́ tó bá lè wá. Jésù lolúwa.
7: Ọmọ alákùn ti gbàkún olóyè ti joyì ẹ̀. Latif Lawa ti joyì ọlọ́jà inú ọba ọ̀fìn. Ti má jókòó lásán igbó tako ọyín o. Bàbá rọpẹ́ ṣe lóye adúpẹ́. Èèyàn lásọ èèyàn. Ìdí abájọ́ rèé. Tí gbogbo wa nínú mọ̀lẹ́bí Lawal fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn. Tó tún yáya tún yẹ̀yẹ̀ jáde láti wá bá wa ṣòyà lára wa. Chief Latif Lawal. Ẹni tó joyè ọlọ́jà inú ọba ọ̀fìn. Ti má jókòó lásán igbó tako ọyín. Adúpẹ́ amore irú ẹ̀ láfi gbà tọmọtọmọ wà láì. Àwa special dúpẹ́ lọ́wọ́ kábíyèsí. His Royal Highness. Ọba Agbadébọ̀ Bájọwà. Our Excellency Rebuja nílùú Gbótako. Ẹni tó jáwé oyè lé Chief Latif Lawal lórí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóyè ìlú Gbótako. Bàṣẹ ń dúpẹ́ lọ́wọ́ Chairman in Council la ń dúpẹ́ lọ́wọ́ the Arising Council. Gbogbo Babalájí Ìyálọ́jà nílùú Gbótako la dúpẹ́ lọ́wọ́ yín o. Mi wili. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ àtolùgbé ìlú Gbótako pátápátá. Àtìlẹ́yìn yín dúró déédé àárín yín lẹ́yìn ewa àrípá mọ̀ọ̀yàn. Ojú òní tìyín ti lé tara lọ́la níbi yìí sálọ́la Jésù Olùgbàlà. Chief Latif Lawal. Ọlọ́jà inú ọba ọ̀fìn. Àti gbogbo ìdílé Lawal pátápátá ló ń dúpẹ́ o.
8: Ṣébẹ̀ Mossport Grade College Group of Schools tó wà ní Ẹpẹ̀mí Road ìgbà àkọ́kọ́ táwọn ọ̀jọ̀gbọ́n pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tí ọgbọ́n ti ń pọgbọ́n jẹ. Ìmọ̀ ń bá wọn rìn. Oríire wọlé dé Mossport Grade College. Ó dàràbà nínú ẹ̀kọ́ ariwo gba gbogbo ìgboro kan. Ìmọ̀ ìjìnlẹ̀ tá a dá sílẹ̀ lọ́dún tó ti pẹ́. Ó ń fọ̀n lójoojúmọ́. Pẹ̀lú èsì ìdánwò tó yanrantí. Ilé-ìwé fẹ̀fẹ̀. Ó kàǹkà. Àwọn olùkọ́ yanrantí. Mr. Bọ́lájì Adéníyí AKA Master. The multiple award winning proprietor. Ilé-ìwé ẹ̀gbọ́n orí ọ̀fẹ́ àtòtẹ ìjọba. Ẹkúṣe ọpọlọ. Ilé-ìwé tó ti bẹ̀rẹ̀. Láti Crest títí dé Primary School. Secondary School wó bẹ̀rẹ̀ láti GSS 1 àti 2 SS 3. Ilé-ìwé tí wá kọjá. Ká kọmọ. Ká rẹ́gísítà ọmọ fún WAEC àti NECO. Ilẹ̀ Egypt ká wá kọmọ lọ sí ìdánwò nílẹ̀ Kenani. Rẹ́gísítà WAEC àti NECO ọmọ ẹ̀ lọ́dọ̀ wa. Kó o sì mú lẹ́ẹ̀kan ṣoṣo. Ọmọ kan kọ̀m̀pútà kan. Àbẹ́ẹ̀ tí ìbọn ni. Pẹ́pọ́ kọlọ ọmọ bá kú pátápátá. Tí ò mọ̀ wé kà. Kò tí ì dé ilé-ìwé Oxford Grade College ni. Àwọn aṣòkú dára yọ ọpọlọ. Olùkọ́ tó mọṣẹ́ ìníṣẹ́. Ìwà ọ̀kà. Ìsímẹ́rin. Ẹ̀pìnmẹ̀ àkókò. Ògbẹ̀ àkókò. Ìkàrẹ́. Arigidi. Àkùngbà. Ìbòròpa. Wọ́n lè jẹ́rìí sí dáadáa. Ṣé dé ilẹ̀ ń fẹ́ ni? Happy Body. Àwọn mọ́tò tó bá kọ́ ọmọ yín wà lẹ́sẹ̀ pẹ́. Ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ni registration NECO àti WAEC kò gbẹ́yìn. Tẹ̀ bá fẹ́ pè wá. 0816-439-8283 Oxford Grade College. Ọgbọ́n bẹ èèyàn wà.
9: Pastor Prophet Joshua Ajayi Olúwa túká sí JP ìránṣẹ́ Ọlọ́run àlàyé lọ nílẹ̀ yìí. Ó dìgbà. Ètò ìsìnkú ṣe lọ nìyí o. Thursday ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún tí a wà nínú ẹ̀ yìí la ó ṣe Christian Wakey fún bàbá ọmọ ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ilé wọn tó wà ní nọmba 43A Ajíṣọlá Street Ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Délé Dílà Ayédùn Quarters Àkúrẹ́. Ọjọ́ Friday ní dédé aago 2:00 àárọ̀ la ó gbé bàbá lọ sí ìtẹ́ ní ilé wọn. Ọjọ́ Friday yìí kan náà la ó ṣe ètò ìsìnkú ẹni ọmọ sí fún bàbá wa nínú ìjọ Christ Apostolic Church. Kò sóhun tó lúwa kò lè ṣe. Nọmba 37 Alo Street ayedun quarters akure leyin eyi ni popo sisi ju eni omo si o wa fidi kale ni gbogbon CAC ko seun ti oye mekun ni ilu akure kare baba wa prophet pastor joshua ajayi oluwa tukasi jp sunre o gbogbo omo ebi ati ijo olorun se lede leyin re emi omo re fun mi layo lo nkede loruko gbogbo ebi
10: Emi Rashidi Ademola ti gbogbo eyan mo si keke bre ni adugbo isolo ni ilu Akure fi asiko yi ki baba wa ana wa Prince Taiwo omo loja ku orire wipe won goke agba won se odun ero ni ilu te ni ijoba ibile ose ana wa Prince Taiwo omo loja arugo aruto arufi lomo wo o leyin igba ti e se odun ero yi e o ni foju sunkun omo o ori yin o ni gbagbode e o gbo e o to e o feriki jobe gbogbo aba yin dupe lowo Olorun wipe e ba awon egbe yin Eyi ni egbe Sunday Ademuleru ni ogbon ojo osu karun odun yi idupe odun ero baba wa Prince Taiwo omoloja di Saturday ojo kefa osu kefa odun yi ni adugbo agbado layout ni ilu owo omoluti akensi omo yeye gba mi baba gba mi omo asena lori eru ami Taiwo we mo nla ni o nje emi ana yin ti gbogbo eyan mo si kekeke be ni ilu Akure loni Prince Taiwo ana mi arogbo aruto arufi lomo wo
11: General Sanu mi ola lucky e se olori dede o ma gwa ma iya mi pe hun danfo o ma kori ore ojo bi re odo da mi mura odo da ka dire ni o fo ede u le pe ni oruko tire ati dede o ma gwa ma ni laje ya dupe nowo honorable doctor lucky ori mi saraye dati wa o mi na wa ni pinle ondo o ma rire his imperial majesty oba frederick akinun tan olugbo ti le ugbo his imperial majesty segun williams akiyomi ede an oba lila lila oba fola odije o ma oluti gbokoda ati alaga ijoba bile wa honorable morris ahira ori pin na ye dede ona yin fe ji abo la ni le laje dede o ma gwa ma mi gbena pe onene ma yato so netina wo ama ma teju la ka wa gwagwa wo nu de wa ni lu sekere oran wa o wa kaju re akowo ti wa aye ma hu de ojere made ma wo lu o ma ji soko to so wa ni di wa ma gwa ma ojere made eni wo wa akaju re general sanu mi ola block ya ma ni danfo mi ati de do ma gwa ma ore mi so fun dede wa pe ama je ja sirire o ja ma se ko no

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Osuba sidike laye nlo sidike laye nlo sandi adie lawon ma tun se sidike laye nlo ogun mata logbo ko mara lawin o pada ti dopin santa gbara ka san yoku leta sidike laye nlo santa gbara ka san yoku leta sidike laye nlo ko to ba ti fira to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọlọ́wọ́ díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn ò fowókùn wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
2: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yẹn. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Is it all getting better about it, huh? Let's have a talk.

0: a je pe ka tun ma fara balẹ kira wa ko ojumo niyan a ko ojumo ko ojumo a tun ko ojumo ni bi gbogbo ta tun lanfani a ti ma gbo wa lalaroye lo ro to ni se be ti mo oni ni ojo ojimo ojo nla ni ojo akojo ni ojo alubarika olorun da kun gbogbo ta ti fo wa kojo ni ti dada o kere opa ninu binu nla re mo tun ka mo ra lowo wa wa la bi gbogbo ta ti keun keru láti kéhùkéhù túbà lónìí ẹ̀yìn àwọn àfáà àwọn ọmọọmù táti bẹ lọ́rùn síyàn lónìí ọlọ́run dákùn ní gbogbo àgbà ńlá ayé láti ṣe bẹ́ẹ̀ àdúrà wa dákùn jí ó gbà o ọjọ́ jimọ̀ ọjọ́ ńlá ni ọlọ́run dákùn wá sí ńlá nú ayé tèmi tẹ̀yìn o ẹ sàmí àbẹ́ ráàyè lórúkọ gbogbo ẹyin tèmi ń gbòòrò ayé ọlájì òye táyọ orúkọ mi náà ló ń jẹ́ bẹ́ẹ̀ fà káwọ́ sport the controller of sport in general the sport commander agbára gbogbo lẹ́kà fàtàmọ́là kàtígórí eyín tún ti dé wọ́n wá díẹ̀ ẹjẹ́ kó yẹ wọn pé assignment níbi ń bá ní mo gbé tuntun ló yẹ ìnà ẹ dáta nánú bá díjú lórí trailer àwọn ìyá mi láìfọ àyà ń bẹ lókè oúnjẹ gángan nìyẹn gbé mi débẹ̀ 100 ẹjẹ́ àtúnjọ farabalẹ̀ gbéra wa turabaye tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá kí sí ó tún lọ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé àwọn tèmi tún ti yí sí ìkànnì àdàbà ó gbé aago mẹ́jọ tó bá ti ró tó ń báyìí ẹ̀rín gbòòrò wọ̀ ọlọ́run ló jẹ́ lóní orí bẹ́ẹ̀ àwa náà sì kọ́ gbogbo ilé epo tá ilé ṣàì má gbọ́wọ́ ẹsẹ̀ o gbogbo inú ọjà gbogbo ẹ̀yìn ọlọ́kadà ẹ̀yìn mọ́rúwá gbogbo ọlọ́kọ̀ àdáni àti tèrò ìfẹ́ wa lẹ́ni a sì jọ fà ìkúdẹ́gbẹ̀ra ni láì ní dẹ́nà pẹ́lú láì tún ní fọlọ́lọ́fọ́ ẹ tún jẹ́ àjọ kábàárà bó ṣẹkẹrẹ láti ilẹ̀ kó pọ̀tọ̀ fún ẹlẹ̀ ó ń gbé tí mo mọ̀ ọ́ ṣe dé ẹjọ́ ń lọ bẹ̀rẹ̀ láti inú àwọn òfin gbagbága tí ó wáyé ọ̀làgangan ló máa gbìnàyà tá a bá ń sọ nípa ìdíje ti federation cup lágbárin tàwọn obìnrin apẹ́rin tàwọn ọkùnrin ó járe ìpele ti round of 16 àwọn obìnrin àwọn ọkùnrin ẹ mọ̀ pé ìpele quarter final ni tàwọn obìnrin ti wà mo sì ti já wa tán gbogbo bí nǹkan ó ṣe lọ lágbárin tàwọn ọkùnrin tó bá ti di ọ̀la ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù sokoto united wọ́n máa kojú kan ti adamawa united aago kan ọ̀sán ọ̀la ló máa wáyé bendeng chara ṣé ó mọ kojú kan ti academy warriors aago mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀la kada warriors wọ́n mọ kojú kan ti wikitori aago mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀la ló máa wá láǹfààní àti wáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bida lions wọ́n mọ kojú kan ti flight fc aago kan ọ̀sán ọ̀la àwọn ibi tí wọ́n ti gbé aṣọ tọ̀ọ̀tọ̀ kẹ mọ̀ wò pé àwọn kan bọ́ sáago kan àwọn kan bọ́ sáago mẹ́rin àwọn àbùdó tí wọ́n ti gbé àwọn sọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀jẹ̀ sọ fún wa pé ikọ̀ ti rivers united wọ́n mọ̀ kojú kan ti nasarawa united aago mẹ́rin ìrọ̀lẹ́ àlá ló máa wáyé plateau united ó mọ̀ kojú kan ti basiras fc aago kan ọ̀sán ìkòròdú city ó mọ̀ kojú kan ti ẹ̀yìnba international aago mẹ́rin ọ̀rọ̀lá ni ẹni ẹ̀wà kọ́ráwó lè bàyà sunshine stars under 19 wọ́n mọ̀ kojú kan ti bara fc abuja ló ti máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀la àwọn tí ń fọlọ́run sì yìí ẹ lọ ṣe dáadáa ni ìyẹn sunshine stars under 19 torí ibà méjì kọ kẹ tó tẹ̀síwájú lọ ìpele ti round quarter final ọlọ́ọ̀bá wa mú wọlé àṣẹ àmì àti àmì láti bẹ lọ ẹjẹ́ máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ó dìgbà wo nìyẹn ẹjẹ́ ń bẹ̀rẹ̀ òní ni kò ní dọ̀là ìfigagbága ọlọ́rẹ̀sọ̀rẹ̀ eléyìí tá a ti ń pa láńtí apolongo ẹ̀ pé yóò wáyé àwọn super falcons nìyẹn o àwọn asisa tó sún àlà ojú ti pé ẹsẹ̀ ti kò eré gbogbo ẹsẹ̀ wìtì lónìí ó di ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ ogun nìyẹn wọ́n kojú orílẹ̀-èdè senegal obìnrin nìyẹn tó bá ti wá di ọjọ́ monday náà wọ́n tún jọ wá kojú ara wọn wọ́n fi ń gbáradì kúrò kẹ̀kẹ́ dé ìdíje fi ẹ̀yẹ adúláwọ̀ eléyìí tí ó wáyé lórílẹ̀-èdè morocco lọ́dún tá a wáyé ni gẹ́gẹ́ bó ṣe wà sí akọ́nimọ̀ọ́gbá super falcons náà justin madugu ó ti jẹ́ àmọ̀ ó ní iṣẹ́ ti dí ọmọ aláṣẹ jẹ́ òwòrí ọmọ aláṣẹ là gbogbo tó bá gbà láàfin gbà lónìí kọ́lọ̀ ń sọ wa o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ láago mẹ́rin ìrọ̀lẹ́ òní yóò láǹfààní àti wáyé bí ò bá yí padà láti bẹ lọ ẹjẹ́ máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ dọ̀tà jọ fífà nìyẹn so n gbo mi prince adejun adebanjo lati gba roke up manchester united ogunde rokola wole oba sioni o baje ti ajo fifa oni ko se nti se mistake o yes se wo gangan lajo fifa se won ni bi ta tin se kuro keke gbogbo bi nkan se lo nipa ticket dije fi eya gba nlaye awon kan ri ticket ofe gba every ticket ni e asise nla gba si ni o won ni fun di eleyi ati kan si gbogbo awon toro kan lowo ta wa yi e tete wa pari sisan owo ticket yin o bi be ko o ba n gbo suke ni je lanfo na ti wo papa sere o o to ni pe ticket ti wa lowo yin looto sugbon ofe lo bade ero nla buruku la se fun di eleyi o gbe yin toro kan ta ti ti pepe ke wa sanwo ticket yin be ba ti san o de stadium le ti ma woran o gege bi ajo fifa gege mo se je ka mo e bon le alojanu ni yan ma sokun dere ebo afin o ma so sadiyo ara te ebo da sokun ni ti laifa abadamola gege bi ajo fifa gege bo tun se gbe wa de be o le mi na farabalẹ jeyin ti wa tan kale kale latodo ajo fifa eje ma to keje keje gba mi dada dortmund gbogbo adaba o n teti le po o to ni officially won ti kede andoni raola gege bi akoni mo gba sansan ninu ko egbe agbabolu liverpool adeun to se inu osu kefo odun 2028 be ba ni o ma lo lojiji inu osu kefo odun 2028 adeun to se pelu ko liverpool to tan o a je pe andoni raola o gangan ni better replacement fun ta ni and slots to ku onu ko liverpool lowo ta wa yi gbogbo liverpool gboro aye bo se wa si update tutun aja abale bi e mu koloko gbogbo yin de be e tun ja ko nbe yen lo be so n gbo mi honorable oluwa toyin victor jafe up manchester united mi o ni wa baba ti lati be lo ibo ni tun ka si o e je n sare lo polowo na agbodo je ko to le gun e ku ti mo pe ipolowo se pataki a n gbadun yin nikan oto mo n pada bo e je n dojo oja e ku kale
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
3: Ṣé o ti ṣetán láti jẹ ifá? Gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín tó tún tutù dọ́kàn. Láti fi 600,000,000 naira ṣèfà jẹ, èèyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́. Pẹ̀lú ẹ̀bùn 50,000,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀. Láti jẹ tàbí kópa nínú ìfà rẹpẹtẹ yìí, ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ifá tí ifá náà ò sì ní ìpalára. Ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ wò kó jẹ ifá rẹpẹtẹ. Ìlànà àtàdé ń wà o.
4: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: Wow, 3-in-1. O mini koloku ko fi kun.
1: Kibo.
2: Gary Mix.
3: I'm in love.
4: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
5: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
6: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
7: Benfica ti wa pa iwo soke o won ni 15 million euros e ma san lori Jose Mourinho iyen wa ku sowo won gege bi nkan se wa si niyan e je so fun pe iko Galatasaray won ti lo sinu ko ti AC Milan Rafael Leao won ni da meji owo ton gba nnu ko egbe agbabolu awon a se tan lati san won ni o fi ko egbe agbabolu AC Milan sile ni ko ma bo ninu ko egbe agbabolu Galatasaray gbagbe ati mo bojo waju Victor James Osimhen o ti rinu ko egbe agbabolu na o aje ma wo nton ma sele tori pe bo se nlo were were a nba dogba lati be lo ibo ni nbale si pepepe o li nbe oduro re alase KSC ambi gbogbo kade akoko Afghan asi ni e Ogun 99 ande wale ma sa gbogbo lu ajo e mi o ni wa eto eje nsare mu lo si abala boya le mo tori pe atana lati bere countdown ni ta ba n so nipa idije fi eya agba nla aye e ku jere en te ni e ba n gbo pe se tutun semi se tutun na so n gboro aye je jamo ta ba n so nipa awon orilede ele to gba yellow card to po julo ni dije fe ya gba laaye eje farabale ka fun wa lowo ta wa yi ori pe bi nkan se lo were were folajin oye tayo agbodo badogba ni Germany, I'm only be 122 yellow card. Oh, let you be gone, though. Argentina, 112 yellow card. Oh, let the Brazil, 111 yellow card. Netherlands, 90 plus yellow card. New one, you. Mexico, tell you one. Spain, tell you one. Uruguay, tell you one. Oh, let the France, tell you one. England, tell you one. You want to buy yellow card, you want to receive it. Eno edije fe ya gba nla aye eje si oju opo ye le ka gbo won ara wa 0816251999 epa edije fe ya gba nla aye orile ede wo le yin ro po se se ko gba agbejade je ko je wa pe se se ko je orile ede Spain ehe epa agbejade ti won fi ta niyan o orile ede wo le yin tele 0816251999 tun ba lanre fala na gbogbo lu owo up gonna elo eti wa nbe ko ju me ka ro eh won lo 0816251999 ipe kan dondo kin fi ma lo laaro to ni Ẹ̀lọ́ ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀.
1: Ẹ máa kú ojúmọ́ bàbá mi.
7: Ẹ̀sìn orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá o.
1: Tọ́lá ní Fẹ̀kún láti Arigidi Àkókó.
7: Ẹ̀sìn oyè ẹ̀dá ṣètò.
1: Bí ó tiẹ̀ jẹ́ pé Nàìjíríà ò lọ, kò tiẹ̀ múnú mi dùn rárá, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà à ń tẹ̀lé yín.
7: Súgàjà, súgàjà.
1: Ó rà yí pé bí mo ṣe ń wò báyìí, Spain ló máa gbà o.
7: Spain ló máa gbà, àwọn òye tẹ̀yìn náà.
1: Spain ló máa gbà.
7: Súgà ti já, súgà ti já. 08162519991. Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
7: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o.
2: Ọ̀gbọ́n Adémọ́lá ló ń pè látàkùrẹ́.
7: Látàkùrẹ́. Ife ẹ̀yà àgbà ńlá ayé lọ́wọ́ àlùkalẹ̀ báyìí. Ó yà.
2: Bàbá mi ká wo rating àti ranking tán fún Spain. O pọ sípò kò máa já wọn èmi bí mi pé Germany or England lè gbà.
7: Germany tàbí England.
2: Bẹ́ẹ̀ni.
7: Mo ti yọ, mo ti yọ. Pẹ̀ká dó ń do sí bó bá ráwọ́ jù. Ká fi máa sì yẹ lọ. Ìyẹn lọ, ó yà ẹ káàárọ̀.
8: Ẹ ló ẹ káàárọ̀.
7: Ẹ ṣe orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o.
8: Dámọ́lá Adédọyìn láti pè àkókò.
7: Ó yá pa pa pa.
8: Orílẹ̀-èdè Portugal lèmi rò bẹ́ a máa gbà
7: o. Ronaldo lẹ̀yìn tẹ̀lé lọ.
8: Alejandro Garnacho.
7: Mo ti yọ, mo ti yọ. Wọ́n ní Cristiano dos Santos Xavier Ronaldo. Wọ́n làwọn jà fún tàwọn. 09021077719. Nọ́mbà mi nìyẹn fún ìkéde àti ìpolongo ọjà yín. 09021077719. Ẹ jẹ́ àwọn agbìyànjú ká máa ṣeré ìdárayá. Yóò kò tún di ọjọ́ ọ̀sẹ̀gun tó ń bọ̀ títí ìgbà náà. Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Fakao Sport. A kú ọjọ́ ńlá òní o. Ẹ kú kàlẹ́.
9: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú
10: ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
11: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ọkàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba si ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa wo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen, opposite Oye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mire, o samu o, 64 60 64 19, o samu o, 64 60 64 19, alafi arawo ni bifi apia, odiba.
12: For number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure.
13: Aje ki ama ki gbogbo eyin ololufe wa ni bikibi te wa te ti na fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyin bo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun yala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wono di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni CDK kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju CDK ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara le
14: eku dede woyi o eyin ara le oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDK CDCA RE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
13: gas
14: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
13: kini o ko ma se pe fe gbe won ma ra
14: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
13: ogoji
14: ose lati mo sanwo
13: mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se
14: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikeni leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be lo bo se wa niyan sa
13: ikini idi ti e fi se ba npe kawon yen kokoko san wule die ki to di pe e gbe oja fun won
14: e seun olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die so eni ti o mo osu merin to sanwo kini keji fun won kan wa ti bale lori pe
13: eleyi
14: yo le mo sanwo lo to ti olotu en ti wa si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
13: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
14: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa awo wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin la mu rara rara
13: nibo ni office yin
15: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
14: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
16: e pe CDK sori number yi 070 7454 2995 lekan si 070 7454 2995
14: e ṣeun olotu
13: oro leti gbọn lati yenu ogbeni Abdulhakim Okola teje asoju CDK iwa na magore loni o le bade to ni dukia
17: ore wa ki lo de to roju koko bayi
18: wo ore o su mi o je iya isese pe tan lori phone ni onu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
17: ara nta nwunu shop o gbo nipa CDK ni
18: CDK kini nje be
17: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodidi osu mejila tabi ogoji ose
18: iro
17: ni o o to to han ni gbogbo awon nkan elo nu le mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi yi ni sanwo re tan
18: ah o si riru eyo ti fi pamọ fun mi lati jo yi
17: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki wo na ma jaye CDK ni welemu ran to nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e kan si website wa CDK

0: ààrẹ rí.
1: Àtàlẹ́ ìyá tẹ́lẹ̀ rí.
0: Oríire.
1: Nàdé dúnàdó ra rẹ̀.
0: Ọ̀ṣuntun yẹn.
1: Akẹ́rẹ́ pọ̀lẹ́ àòtúrú lu ìrẹsẹ̀.
0: Ìjọba ìbílẹ̀.
1: Ìfẹ́ dọ̀rẹ́.
0: Lọ́ka gọ́ọ̀mẹ̀.
1: Ilé ìkè ṣe alẹ̀ òdílé ẹlẹ́mọ.
0: Lu ìrẹsẹ̀.
1: Ọmọ àti gbàdá lọ́re.
0: Kóòtù lóṣù kọ́kọ́ já.
1: Ìran
0: ìrẹsẹ̀ àtààyè
1: omi fún
0: onílé tí omi
1: ẹlọ́kẹ̀ ilé tí omi ẹgbọdọ̀ bá kúrodú yé
0: adéwà kan wẹ́lá
1: ẹkọ́nikọ́ni mọ̀mọ́ bá
0: ẹrọ ìlú odò dáhùn kọ́kọ́ papọ̀
1: mọ̀mọ́ bá kí ó sájà dí àpò
0: fún ọba bẹ́ẹ̀ ra lẹ̀ àbọ̀ lulú ìrẹsẹ̀
1: àbí pọ̀ yarí
0: àbẹ́lẹ́mọ
1: ẹlú ọkọ́lé síbẹ̀ ní
0: ẹlú ọ̀rọ̀ alẹ̀ síbẹ̀ ní
1: ẹlú ẹ̀dá kó
0: lébẹ̀

0: sebita ba wale aye ta lole aye titi ojo ojo kan bo ta pada sodo olorun oba to da wa kokoro ni oja gbadun obi to gbo iku ni oja gbadun eni re to lo baba ebinisa oluwabumi agbola jp ipade tun di be ni banjo ni be eyan banjo oyan ìdílé agbọ́lá àti ìdílé irísimọ́lá nílùú láàmọ̀kì fi ń kéde ayẹyẹ ètò ìsìnkú bàbá wa ebenezer olúwàbùnmi agbọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí irísimọ́lá tí wọ́n dágbére fáyé lọ́jọ́ kìíní oṣù kejì ọdún 2026 lẹ́yìn tí wọ́n ti lo ọdún mẹ́rìnléláàádọ́rin 74 years lókè ìpẹ́ bẹ́tò òsìnkú yóò ṣe lọ rí friday ọjọ́ karùn-ún oṣù kẹfà ní ìsìn orin onígbàgbọ́ nílé wọn ní irísimọ́lá farm nílùú láàmọ̀kì láago mẹ́rin ìrọ̀lẹ́ tó bá di sátidé ọjọ́ kẹfà ní ìsìn ìdágbére àti ètò ìsìnkú ní irísimọ́lá farm ìláàmọ̀kì bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ìjọ ayẹyẹ ni ọmọ sí ló bímọ ni yóò tẹ̀lé ní gbàgede pápá ìṣeré community comprehensive high school ìláàmọ̀kì láago méjìlá bàbá ebenezer orí kìíní rè.
1: Irísimọ́lá o ọmọ parin o ọmọ òdìdí sábẹ jẹjẹ o ọmọ tó bá rẹ rà ọgbà ẹṣẹ alárẹ gbọràn lérí ogún o omi gègé jàbẹ ààrẹ rà lálẹ.
0: Àwa ọmọ àti gbogbo ẹbí ń ṣe léde lẹ́yìn yín o súnré o bàbá wa tòótọ́ olùkéde gbogbo àwọn ọmọ pátá.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE Salary.
0: Ah, bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open them. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
6: Abba ayé òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó d

0: 0916062253. Orúkọ ọmọ ni Januomo 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
1: Èròyà ó yá ẹjẹ́ ká jọ kọ́ wọ́ ìdùnnú ní ìlú Òkèlà ìkàrẹ́ àkókò àwa ẹbí amólúmọ lábẹ́ aláṣẹ bàbá wa olóhùn àdáka ló fi àkókò ìpè gbogbo àpẹ ẹjẹ́ ká jọ yọ ṣẹṣẹ. Bẹ́ẹ̀ni o, èyí ni gbogbo àwa ẹbí amólúmọ ìlú Òkèlà ìkàrẹ́ àkókò bí gbogbo ènìyàn síbi àjọ̀dún ti ọdún yìí ní ìlú Òkèlà ìkàrẹ́ ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026. Ọmọdé dàgbà ó yá ẹjẹ́ ká jọ yọ bí àwọn ètò náà yóò ṣe lọ nìyí ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún tí a wà yìí ní àjọ̀dún amólúmọ pẹ̀lú ìkówójọ. Bẹ́ẹ̀ni àdúrà àti àwọn àṣà ilẹ̀ wa yóò sì máa tẹ̀lé àwọn èèyàn pàtàkì jankan-jankan tí a ń retí bẹ̀ nìyí. His Royal Majesty Ọba Saliu Akadi Adekojo Momo Fordi Olukare of Ikare Kingdom Senator Jide Ikpisagba Chief Lonsha Honorable Ife Eyindero láti ilé ìgbìmọ̀ aṣòfin Labuja Honorable Minister Dr. Bumi Tunji Ojo Interior Minister àti gbogbo olólùfẹ́ àwa ọmọ amólúmọ. Àwa ọmọ amólúmọ ṣe bẹ́ẹ̀ wá ni.
2: Ọmọ amólúmọ, ọmọ òwòwò lóye, ipayẹ́ ìjẹyẹ, ẹkùnrin jẹkùn, ìrìn ẹkùn wẹ́nẹ́nẹ́, mẹ́ẹ̀gbọ́n jẹ, máàbúrò jẹ, òdí o, ẹkùn òkè.
1: Alhaji Fatai Aminu Eli ló ń kéde.
3: 2027 na total victory. Ẹ̀yin ènìyàn mi nípínlẹ̀ Ondo, mo kí yín ṣàlàfíà lẹ́wà. Ẹ̀yin tìlú Àkùrẹ́ ńkọ bó ló ṣe ń lọ. Ẹ̀yin ìyá ló jàyà lájẹ̀ wà. Ìròyìn ayọ̀ ni mo mú tọ̀ yín wà. Olókùbọ̀rọ̀ fún Tinubu wà àti Progressive. OTAP 2027 ló gbé àǹfààní ńláńlá wọlé fẹ́yìn ìyálọ́jà. Àǹfààní náà la pè ní ìrónílágbára owó fáwọn ìyálọ́jà. Lẹ́yìn tí ọmọ wa Prince Akintayo olókùbọ̀rọ̀ gbé kalẹ̀ fáwọn oníṣòwò ìyálọ́jà wa fún ìrànwọ́ owó láti máa rajà tajà wọn pẹ̀lú ìrọ̀rùn. Eléyìí lọ́mọ wa ń ṣe láti ṣàtìlẹ́yìn fún ìrètí ìsọdọ̀tun Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bí lè túbọ̀ máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí ń ṣe fáwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ìfilọ́lẹ̀ ètò yìí ni ó wáyé lọ́jọ́ Wednesday ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún yìí 10th of June 2026 ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ ní Àkúrẹ́ City Hall. Àlejò pàtàkì ọjọ́ náà ni Ọlọ́lájìlọ Lọ́kì Orímísàn Ayédàtiwá, Ọlọ́lá Gómìnà ìpínlẹ̀ Ondo, Chief Justice Fọláṣadé Tinubu Òjó, Ìyálọ́jà ìlú Èkó, Ààrẹ Ìyálọ́jà General ilẹ̀ Nàìjíríà ni ó wà ń kalẹ̀ lọ́jọ́ náà. Ìyá Bukola Màmá Bolu Madam Kórede, ẹ lọ́rọ̀ ìròyìn rẹ̀ fẹ́ni kan kó náà ṣe fẹ́lòmí. Olókùnbọ̀rọ̀ fún Tinubu, OTAP. Ọmọ olóyè mẹ́kun fún Tinubu, OTAP. Ọ̀dọ́ ìlú Àkúrẹ́ fún Tinubu, OTAP. Oníṣòwò fún Tinubu, OTAP. Ọmọ wa Prince Akintayo olókùnbọ̀rọ̀ tó jẹ́ onígbàwọ̀ ètò yìí ló ní kákéde ẹ̀.
4: Hello, Mrs. Martins.
5: Yes. Oh, Mrs. Johnson, how may I help you?
4: Junior's body temperature is high and he's complaining about headaches and body aches.
5: Not to worry. Get Bruston N Suspension.
4: Okay, ma. I'll call you back.
6: Bruston N Suspension for Children is a sweet tasting brand of ibuprofen which provides relief against toothache, pains and fever in children after 30 minutes.
4: Hello, ma. Oh, Junior, stop that.
5: Is everything okay, Mrs. Johnson?
4: Yes, ma. Junior is fine now. In fact, Junior, sorry, ma. I'll call you back.
6: Bruston N Suspension for Children. Always stick the product after meal. If symptoms persist after 2 days, consult your doctor. A quality product from Rambag Say.
7: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tí ṣe NIN rí. Yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ. Àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká. Kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent. Ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank. Fún ẹ̀rí dájú àti àlàyé pé Alpha Computer sórí nọ́mbà yìí 08162453103 08162453103 lẹ́ẹ̀kan sí 08162453103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 08162453103 08162453103. Once again, 08162453103. Thank you.
8: otide ti gbo wa wi pe awon eyan kan ni won si so wi pe awon lo ni ile to wa ni abule aketubuwa ni joba ibile ilaje ni pele ondo se bi aki gbakata lowo akiti o se ni je gbale baba eni lowo eni e bi aketubuwa lo si je ojulowo onile ohun leyin idajo ile ejo ti won da appeal number CA/AK/19/2017 ti ile aketubuwa si ti pe ejo ko temi lorun si ile ejo to ga julo nile yi ati pe ase ti wa lati ile ejo wi pe ki nkan wa bo se ti wa eyi to fi de mule pe idile aketubuwa lo si ni ile ohun titi ile ejo to ga julo nile yi yo fi da ejo ko temi lorun to wa nwaju won enikeni to ba si nro pe awon kan lo nile lai ti si idajo ile ejo to ga julo o kan gbe igbese ta ko ofin ati ase ile ejo ni eyi ni idile aketubuwa ti won si awon eyan ni gbere ipako wi pe ki won fura ki won si se iwadi tabi ibere ati alaye lekunrere lori ile ohun lowo sola odusola anko to wa ni hospital road nilu akure ni pele ondo ke ma ba si da owo nu si gbo atu igboran osanju eboriru lo olukede oloja ise oluwa aketubuwa fun gbogbo awon ebi aketubuwa.
9: Vacancy, vacancy, vacancy. A reputable hospital in Akure, Lopsam Natural Clinic, number 26, Ayegunle Street, opposite High Court, is recruiting qualified and suitable personnel for the following positions: biochemist, microbiologist, staff nurses, health science graduates, and cleaner. Interested applicants should send their CV via WhatsApp or call 0803-817-7268.

0: òṣùpá sì di kí ẹ láyé ń lọ sì di kí ẹ láyé ń lọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sì di kí ẹ láyé ń lọ ogun mátà lọpọ kó má ra láwìn ó padà ti dópin sọtagbára kásán yòókù létà sì di kí ẹ láyé ń lọ sọtagbára kásán yòókù létà sì di kí ẹ láyé ń lọ. Kò tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sì di kí ẹ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọ́jà yín fún yín wàá máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ wọn sí lórí ẹ lè download app yìí lórí app store.
1: Ó yá o sí orí òkè prayer center níta lóòrùn.
2: Ní pópónà ìdànrè.
1: Níbi tí àkàṣe ètò àdúrà ó ti wáyé fáwọn ọkùnrin àtàkóbí ọkùnrin. Sátọ̀dẹ̀ yìí tún ni o.
3: Ọlọ́rùngbà mi mọ̀ jẹ́.
1: Ṣé bí gbogbo alamọ̀ yìí pé bílé bá ti ń tòrò, ó ní láti jẹ́ pé baálé ilé yẹn òrógùn ìfàsẹ́yìn ni. Nítorí èyí lolúwa bá ṣe wá pàṣẹ wípé. Nígbà kan gbì ètò àdúrà pàtàkì ó máa wáyé fún àwọn ọkùnrin àti àwọn àkọ́bí ọkùnrin. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin bí wọ́n ṣe dàgànàgànà sáàrin ìlú. Àìkò kíyè sára ló sì sọ ayé wọn di wógowògó bí ẹni kú agolo dà sínú àpò. Ó mà ṣe o. Ẹ wo dìde baálé ilé tó dẹni táyà ń bọ́ tàbí èyí tí wọ́n ti fa àìsàn sọ di akúrẹ́ tẹ̀. Kárì ẹ tètè gbéra máa bọ̀ kí wọ́n wá fi àdúrà sọ yé dokùnrin padà. Ẹ lọ ka ìwé Exodus 13:2. Ẹ rí pé àkọọ́lẹ̀ rere lolúwa bá ní fáwọn ọkùnrin. Ṣùgbọ́n ayé ló kàn fẹ́ sọ ewé di ríran lára igi tí wọ́n fẹ́ fòkùnkùn wọn pa dídùn ìyọ̀dà. Wàyí o àsìkò tó tó lórúkẹ ó gbọ́ òrùka ìpadà. Gbogbo àkọ́bí ọkùnrin àtàwọn ọkùnrin lápapọ̀ ó yá sí orí òkè prayer center níta lóòrùn ní pópónà ìdàrè. Níbi tí bàbá Samson olúwamọdẹdẹ àtàwọn àfàdúrà jagun bẹ́ẹ̀ ó ti máa fi kóńdú àdúrà fọ́lé èṣù dànù. Sátidé yìí mà tún ni o. Ẹ má mí sí ẹ.
4: University of Medical Sciences, UNIMED, Ondo City, Ondo State, hereby invites qualified candidates to apply for the post-UTME direct entry admission screening for the 2026-2027 academic session. Candidates who chose Ondo State University of Medical Sciences as their most preferred choice institution in the 2026 UTME and scored 150 and above are eligible to apply for the post-UTME screening. Also, candidates who did not choose UNIMED and are willing to change to the institution as their most preferred choice are also advised to apply for the post-UTME screening. Eligible candidates should log on to the university website www.unimed.edu.ng and follow state guide instructions. The 2026 post-UTME screening exercise will be both virtual and on-site, which will be held from Monday 3rd to Friday 7th of August 2026. For inquiries, please visit www.unimed.edu.ng or call 0705-121-2222 or 0813-551-3654.

0: pàdé
1: dọdún
0: pẹ̀lú bí ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ Èkìtì bó ṣe ń kalẹ̀ kù gbọ̀ngbọ̀ngbọ̀n ìjọba ìpínlẹ̀ Èkìtì ọ̀hún ló ti wá kéde òní ti ṣe ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún yìí gẹ́gẹ́ bí àyè ìsinmi lẹ́nu iṣẹ́ o wọ́n ní ìlàjì ọjọ́ òní ni wọn yóò fi ṣe iṣẹ́ náà láti lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ yìí kí wọ́n bá lè ráyè láti pé kí wọ́n lọ gba káàdì ìdìbò ọlọ́jọ́ pípẹ́ wọn gómìnà Abiodun Oyebanji ló wá pàṣẹ fún gbogbo àwọn òṣìṣẹ́ pátá pé tó bá ti di aago méjìlá ọ̀sán òní ni kí gbogbo wọn kí wọ́n tilẹ̀kùn ilé iṣẹ́ wọn kí wọ́n sì máa lọ láti lè kópa láti lè gba káàdì ìdìbò ọlọ́jọ́ pípẹ́ wọn wọ́n ní èyí gan ló ṣe pàtàkì láti lè jẹ́ kí wọ́n bá lè kópa nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwarawa àti láti lè ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ẹni tó ti kújú òṣùwọ̀n láti pé kí wọ́n lè ṣe é nínú àtẹ̀jáde yìí tó jáde láti iléeṣẹ́ olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkìtì léètí akọ̀wé àgbà níléeṣẹ́ náà ìyẹn arábìnrin Janet Funke Ajibọlá tó fọwọ́ sí nílùú Adó-Èkìtì ni ló ti sọ tó sọ pé iṣẹ́ rí káàdì ìdìbò alálòpẹ́ yìí òun gan ni irinṣẹ́ gbòógì èyí tó jẹ́ pé ó lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè ráyè kópa nínú ọ̀rọ̀ òṣèlú àwarawa àti pé gbogbo ẹnikẹ́ni tó bá ti kújú òṣùwọ̀n láti pé kó lè gba káàdì náà àti pé kó lè dìbò ni eléyìí ló ṣe pàtàkì fún o ìjọba ìpínlẹ̀ Èkìtì wá jẹ́ kó di mímọ̀ pé sẹ́mi pé ọjọ́ kejì oṣù kẹfà ọdún yìí ni wọ́n ti sọ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ gba káàdì ìdìbò ọlọ́jọ́ pípẹ́ ni àti pé yóò parí ní ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún tí a wà yìí ní gbogbo àwọn oríkò ibi tí wọ́n ti sọ pé kí wọ́n lọ máa fi orúkọ sílẹ̀ kí wọ́n sì ti lọ máa gbà á wọ́n ní gbogbo eléyìí ló ṣe pàtàkì o láti lè jẹ́ kí àwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì kí wọ́n ba lè ráyè kópa dáadáa àti eléyìí tó jọjú níbi ètò ìdìbò náà ìdí rèé tí wọ́n fi wá sọ pé ìlàjì iṣẹ́ ni kí wọ́n ṣe lónìí o ìjọba ìpínlẹ̀ Èkìtì wá sọ fún gbogbo àwọn lọ́gàálọ́gàá ní ilé iṣẹ́ kọ̀ọ̀kan àti ní gbogbo lájọlájọ pé kí wọ́n túbọ̀ jẹ́ kí eléyìí kó dé etí ìgbọ́ gbogbo àwọn òṣìṣẹ́ o kí wọ́n sì rí pé wọ́n ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Èkìtì ìjọba ìpínlẹ̀ Èkìtì ń sì tún wá fi dá gbogbo àwọn èèyàn lójú pé àwọn yóò tẹ̀síwájú láti lè rí pé gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ṣe ojúṣe wọn láti pé kí wọ́n lè lọ máa gba káàdì alálòpẹ́ wọn ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn The Nation kẹ́ ẹ lọ kà á.
1: Àwọn olùgbé ìlú ọ̀dà níjọba ìbílẹ̀ gúúsù Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ìmọ̀mọ̀ ti wà nínú ìpòrúru ọkàn lẹ́yìn ìgbà tí arákùnrin kẹni ọdún 38 Nsika Kingsley tí wọ́n sọ pé ó lu bàbá tó bí lọ́mọ Adam Peter títí tó fi dojú ikú lásìkò ìgbà tí èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin wọn bó tilẹ̀ jẹ́ pé ohun tó ṣokùnfà èdè àìyedè láàrin ẹni ọdún 75 tí ó jẹ́ bàbá àti ọmọ rẹ̀ ọkùnrin ọ̀hún ẹni kò tí ì yé ẹnikẹ́ni o ṣùgbọ́n bọ́dọ̀ ṣíwádìí gbòógbà tí ó di pé àlúyọ̀ kúkù síra ẹni ẹni kò tí ì yé ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ròyìn ṣe ṣe àlàyé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh nínú àtẹ̀jáde tó fi síta lánàá ọjọ́bọ̀ ló ti ṣe àlàyé pé afurasí náà náà ti fi kélé òfin gbé o tó sì ti fìdí rẹ̀ gúnlẹ̀ sí àkàtà àjọ ọlọ́pàá àtẹ̀jáde wọn a sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo lábẹ́ àsíá ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Felix Ohagu ń ló ti fi kélé òfin gbé arákùnrin kẹni ọdún 38 tó ń porúkọ rẹ̀ ní Nsika Kingsley lórí ẹ̀sùn pé ó ń lọ́wọ́ lẹ́sẹ̀ nínú bí bàbá tó bí lọ́mọ bí ó ṣe gbẹ̀mímì lọ́sàn kan òru kan ẹni Adam Peter ẹni ọdún 75 ìṣẹ̀lẹ̀ ohun ló wáyé nílùú ọ̀dà níjọba ìbílẹ̀ gúúsù Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo léyìí tó sì ti mú kí gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún kí wọ́n wà nínú inú fu àyàfo gẹ́gẹ́ bí ìwádìí tí wọ́n ṣe ló fi hàn gbangba wípé ọjọ́ 28 oṣù karùn-ún ọdún tá a wà yìí afurasí náà ni wọ́n sọ pé ó wà kó pẹ̀lú bàbá tó bí lọ́mọ o nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lásìkò kó tó di pé ọ̀rọ̀ di pé wọ́n yọ ìkúùkù yọ ẹkùmọ̀ yọ pọ́ńpọ́ síra wọn lásìkò ìgbà tí wọ́n dojú kọra wọn ọ̀hún ni bàbá náà farapa yánnayànna o léyìí tí wọ́n sọ wípé ibi orí ni bàbá náà ni ó ti ṣe léṣe gẹ́gẹ́ bọ́n ṣe sọ lọ́gánná gbédi gbàdìgbà ó di ilé ìwòsàn láti lè jẹ́ kó gba ìtọ́jú bẹ́ẹ̀ ṣùgbọ́n ó jẹ́ni tó bá ń lọ́kàn jẹ́ wípé pẹ̀lú gbogbo ipá àtagbára tí àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n sà lórí rẹ̀ dókítà tí ohun se be ti o ntoju baba ohun o lo mo gbonu soke to so pe elami ti gba lowo re o o wa fi kun wi pe ile ise olopa lo ti fi kele ofin gbe afrasina ati eni ti leyin igba ti aburo re ti wa fi ejo sun ni ago olopa to sun mo to si le ti o si mu ki awon olopa ohun ko google sise beke se n to ba jo la fi n we ohun epo ipajo koso e liri lodun 2024 ile ise olopa ipinle eko n lo se be fi de arakunrin kene odun 25 gunle si akata olopa eni tan pe ni shibuna shimele lori yesu wi pe baba to bi lomo eni odun 82 n lo se be to gun pa o isele n lo wa ni nkan ago mewa le ni agbegbe solo nipinle eko te ba fe ka yoku iwe iroyin punch iwe iroyin daily post atan iwe iroyin kan to jade loni ni kene wo si
0: kaya
2: Kayode
1: bi adun
2: awon olugbe ati awon eni oro kan ni awon ilu bi ogbagi akoko irun akoko ese akoko afi akoko ati awon ilu mi ni ijoba ibile akoko northwest ni ipile ondo ni won mo ti paro wa si gomina loki orimisa ayeda ti wa ipe ko jo jare o ko ya ba won tete tu awon ona to lo lati kare si ogbagi ogbagi si irun se o to fi mo ona to lo lati ogbagi si ese ati afin nitori pe ona na lo ti di panpa iku bayi o ninu leta kan eyi ti honorable nelson aremo eyi to ko lori oruko gbogbo awon eni oro kan na n lo so pe omi ni tin ko won bayi o pelu bi awon popo dan na bo se je pe o ti di panpa iku ati orisirisi lasigbo tawon eyan ti won koju ni ona un won ni looto ati lododo ni awon gbosubara bande fun gomina ipile ondo pelu ise takutakun awon ise idagbasoke yi to nse kaakire ipile na ni pataki julo pelu bo se je pe o se bowo lu awon ona kan ni ipile ondo ni aipe yi bi ilu obasi ikun ati idu ani nibi to ti je pe won ti so pe won bowo lu lati tu ona won se be gege ni won tun so pe eleeto lo lati mo arigidi si agbaluko ni awon gbo to si je pe inu won dun si o pelu gbogbo awon ona eyi ti o so pe awon fe tuse na to fi mo ilu arigidi oke agbe won ni eyi fi han pe looto ati lododo ni ijoba lucky orimisa ayeda ti wa nlo nko bi ara si idagbasoke ati ohun amuludun fun gbogbo awon eyan won ni sugbon o ona ti won ni ikare ti ogbagi si irun ati awon ona mi lo ti je pe orisirisi awon ijamba lo ma nsele nbe be gege nlo ba awon oko won je ti o si je ki oro aje won be ko le ru gogo daada ti o si tun je ki awon ti won le dale ise sile ki won mo wa sibe eleyi gan ni won so pe o tin se adina gboku fun awon agbe ni agbegbe ohun to fi ma awon onitaja ati awon ti won je omo lewe ati awon onise oba nitori pe ona na ni o da rara won ni to ba te tu wa je pe won tun dede pe won lojiji nitori oro abo yi to mehe ati pe ko won le tete de ibi ti isele na ti se re nlo je pe won kin le tete de be won ni pelu bi gbogbo oro abo bo se ri ni orilede yi nisin won ni lo lati pe ki ona won ko da gagidi ati pe pelu gbogbo bi nkan se ri yi awon ro gomina lucky ayeda ti wa wi pe ko jo jare o ko boju anuwo won nitori pe awon mo pe won ni asoju kankan ni ipile be gege ni won ni asoju si orile ede yi rarara sugbon sa o gomina lucky ayeda ti wa o na o ti ri die lara awon isoro eyi ti awon koju lasiko igba to lo si oke oro nibi to ti lo fun oba kan ni opa ase nitori o na ri gbogbo nkan eyi to je pe o sele nbe nitori na nse ni ko jo jare o ko ba won so fun gbogbo awon eni oro kan ninu isijoba re lati pe ko siju anuwo won ki won je ki awon ona ti won ti daruko won yi ko le disise o e wo oro pon be gagidi fun ekurere iroyin na e koja lo sinu iwe iroyin daily post
3: tani e fi je ki le omo yen to mo kan lekun ni se o si
4: ko si jare ore mi en ti ero run sun lenu ojo meta yi
3: eh bo lo se run sun ngba te timitimu ti wa ta won ma fin sun oyato si pali eja
4: Ah, alabajo, mbo ni mo ti wa le ri ojulowo mattress ra bayi.
3: Wo, osimedi jobi inu gbo, odo omo Jesu ni number 1 Beleju Street, legbe ile epo Glovin ni ode irele. Ni kan lo ti le ri ojulowo mattress ra o, bi won se je alagbata fun ise Good Mattress, pelu warranty odun 4 shangeliti, lori gbogbo nto abara lodo won. Fun ni ruru foam te ba nfe, bere lati ori foam omo ile iwe, to fi dori 3.5, 4.5, pelu awon family mattress na ti won je 6, 9, 12, 18 and 20 inches. Be la tun lawon timutimu lokan ojo kan ti en da bi mato balẹ̀ lórí àwọn pillow stick ìroni lọ́rùn pẹ̀lú àwọn ọ̀kà ọ̀jọ̀kọ̀ ojúlówó bedsheet.
5: À ń fi alágbàtà káàkiri ìpínlẹ̀ Ondo.
3: Wo má wulẹ̀ rèkóre ìbàdàn mọ́, máa pe ọmọ Jésù lóde rèlè sórí 08073877980 àbí 07038010434. Ọmọ Jésù, ojúlówó alágbàtà fọ́ọ̀mù lóde rèlè.
6: Kẹrẹ̀wù kẹ́kù ilé ó gbọ́kọ sọ fún toko wípé látàrí ẹjọ́ oyè balẹ̀ oríta òjò yára bọ́mọ tó wà láàrin balẹ̀ àbíyè adifisayo olúrimisi àti his royal highness ọba dr rufus olúgbòye ga kirimade di ọrúnjọ fún dìgbòlan níjọba ìbílẹ̀ òdìgbò nílé ẹjọ́ gíga ti ìlú ọ̀rẹ́ ní ìjókòó adájọ honorable justice a adégoroyè ti dá lọ́jọ́ kejì oṣù keje ọdún 2024 wípé kí ọba dr rufus olúgbòye ga akirimade ọrúnjà ti ìlú òdìgbò lọ dáwọ́kọ́ kó bá ṣe fi ẹnikẹ́ni tàbí mọ̀lẹ́bí rẹ̀ kankan jẹ baalẹ̀ tàbí ọlọ́jà oríta òjò yára bọ́mọ ní pàápàá jùlọ ọ̀gbẹ́ni yunisa olúrimisi tó jẹ́ mọ̀lẹ́bí kábíyèsí wàyí o ní ìfẹsẹ̀múlẹ̀ ìdájọ́ yìí ní ilé ẹjọ́ gíga ti ìlú ọ̀rẹ́ tó ti fi àṣẹ mìíràn léde lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026 wípé ìdájọ́ kankan ò tí ì padà wáyé lórí ẹjọ́ yìí o fún ìdí èyí kábíyèsí ọba rufus adégbòye ga kirimade ọ̀rúnjà ti ìlú òdìgbò ò tí ì láṣẹ kankan láti fi ẹnikẹ́ni tàbí mọ̀lẹ́bí rẹ̀ kankan jẹ baalẹ̀ tàbí ọlọ́jà oríta òjò yára bọ́mọ títí ìgbẹ́jọ́ yóò fi wáyé lórí rẹ̀ ọ̀gbẹ́ni yunisa olúrimisi kí má ṣe pe ara rẹ̀ ní balẹ̀ o kí kábíyèsí ṣì rántí wípé ọjọ́ kejìlélógún on the 22nd of June ọdún yìí ni ìgbẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ máa wáyé lórí ọ̀rọ̀ yìí fún ìdí èyí kó ní kálukú sì dúró jẹ́ a ò tí ì lè jọba a ò tí ì lè yọ̀yàn lóye o ẹnikẹ́ni tí ó bá tàgbà sófin yìí yóò rí pípọ́ ojú òfin o balẹ̀ àbíyè adifisayo olúrimisi ló mú ìkéde yìí wá.
7: Ètò ẹ̀kọ́ tó dára ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la Deeper Life High School Àkúrẹ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ọmọ ní ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ ìwé tó yè kooro tónítóní làyíká àwọn ọmọ tí wọ́n sì ń tọ́jú àwọn akẹ́kọ̀ọ́ bó ti tọ́ àti bó ti yẹ tó ròyìn wọn pé àwọn lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí Deeper Life High School Àkúrẹ́ ilé ẹ̀kọ́ tó yẹ láti fọmọ sí lásìkò yìí ilé ẹ̀kọ́ náà wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ wọlé fún ìpele GSS1 fún sáà ìkẹ́kọ̀ọ́ 2026-2027 ó kéré tán irú àwọn ọmọ bẹ́ẹ̀ ti gbọdọ̀ pé ọdún mẹ́wàá nínú oṣù kẹsàn-án ọdún 2026 ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún 15,000 naira péré lowó fọ́ọ̀mù tí wọ́n sì tún láǹfààní sí àwọn ìdánwò tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ rí lórí ẹ̀rọ ayélujára. Gbogbo òbí tó fẹ́ ra ọjọ́ ọ̀la rere fọ́mọ rẹ̀ ẹ máa jà wìtìwìtì lọ sí Deeper Life High School Ìwòye Off Ondo Road Àkúrẹ́ tàbí kẹ́ lọ sórí wẹ́bsáìtì wọn www.deeperlifehighschool.org ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0816-728-5986 tàbí 0806-774-8327 àti 0806-748-3492 Deeper Life High School ìdarí pẹ̀lú àṣeyege.
8: Òṣùpá sì di kẹ̀ láyé ń lọ, sì di kẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kẹ̀ láyé ń lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀n kó má ra láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Kọ́ńtò bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ta automobiles oríṣi nǹkan náà ń tà lọ bá CDK ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín a máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ̀ o zero interest ni wọn fowó kan sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
9: Ọdẹ ose
10: onkan
9: bagbe bake ninu gorere agbegbere wa gba lohun tantan ijẹ abajọ re ta fin ke ni bi eni eyan bi eyan alagba alaji ibrahim bi adeniyi ko rire oye olode tuntun ti won je lojo keta din logbon osu karun 2026 yi ti se ojo ikeru oye olu ode gan latowo kabiyesi alayeluwa baba oludare ade boroye omo sebi agun soye tu ojo keji osu kefa ni jade oye akoko a o se iwo ke oye ọjọ́ kẹrin nínú oṣù kẹfà yìí gan náà ni nígbàtí pápá ń bari ayẹyẹ ìjáde àti ìwúyẹ òlu ọdẹ yóò wáyé lọ́jọ́ kẹwàá oṣù kẹfà yìí náà ni gbọ̀ngàn sọ nígbà gèdè àfin kábíyèsí ọlọ́hàn tìlú ẹ̀rí jiyàn èkìtì ilé òlu ọdẹ tuntun láyẹyẹ wẹ̀jẹ̀wẹ̀mu yóò ti wáyé ní lọ́rọ̀ street along ilawẹ̀ road ẹ̀rí jiyàn èkìtì aago méjì ọ̀sán ni lálá yóò máa lù tí gbọ̀ngàn máa sọ nílé òlu ọdẹ gbogbo ọdẹ ìpínlẹ̀ èkìtì àti gbogbo agbègbè rẹ̀ pátá ńlá ń retí níbi ayẹyẹ yìí náà gangan ọdẹ mọ̀ ṣe kóhùn mọ̀yẹ̀ ọtún bá olúkà ọdẹ falẹ̀ gan lónìí mọ́ fọnrẹ́rẹ́ bẹ́ẹ̀ tán.
10: Iwọ Satide.
11: Ǹjẹ́ mo wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tá ń jẹ ló ń fa àkóbá ṣàgbọ̀ ara wa?
12: Kì í kúkú ṣẹjọ́ wa.
11: Nígbà tó jẹ́ pé n tá a bá rí là ń jẹ.
12: Iléeṣẹ́ Herbal Mega Store
11: tó wà ní Dálímọ̀ Adó-Èkìtì ti wá kó àwọn oògùn
12: tá a fi tewé tegbò pẹ̀lú rẹ̀ dé báyìí
11: láti kápá àwọn àìsàn tó wà lágọ̀ ara wa.
12: Àwọn oògùn bíi Dafix,
11: G3 Organic,
12: Green Tea,
11: Nature's Gift,
12: Combine Herbal,
11: Slimming Tea,
12: Nourisha,
11: Magic Tea,
12: Tonic Tea àti Cominus Oil.
11: Àwọn oògùn wọ̀nyí ló ń kápá àwọn àrùn bíi ìtọ̀ ṣúgà,
12: kòkòrò inú ẹ̀jẹ̀,
11: ẹ̀jẹ̀ ríru,
12: kánsà,
11: jẹ̀díjẹ̀dí,
12: ara sísun jù,
11: ẹ̀jẹ̀ dídọ̀tí,
12: àìrọ́mọ bí àti nǹkan ọmọkùnrin tí ò bá le dáadáa,
11: stroke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
12: Àwọn egbògi wọ̀nyí la fi ìwádìí ìjìnlẹ̀ ṣàgbékalẹ̀ rẹ̀
11: láti gbà wá lọ́wọ́ àìsàn.
12: Gbogbo àwọn tó ti ra oògùn lọ́dọ̀ wa ló ń jẹ́rìí bó ṣe lé àrùn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ lágọ̀ọ́ ara wọn.
11: Ẹ tètè kàn sí Herbal Mega Store báyìí.
12: A fìkàlẹ̀ sí 88/89
11: Dálímọ̀ Street off Stadium Road, Adó-Èkìtì.
12: Telephone 0913-444-8612.
11: Lẹ́ẹ̀kan sí
12: 0913-444-8612.
11: Herbal Mega Store ní Dálímọ̀ Adó-Èkìtì.
12: Ìlera yín ló jẹ wá lógún ní tiwa.
0: Dọ́dún pẹ̀lú bí ogun ìjínigbé ìpànìyàn bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí, ẹjẹ́ gbà pé ní ìjẹta ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí ni wọ́n mọ̀ da àbá kan èyí tí òṣì ọ̀mọlẹ̀ tó dá ni wọ́n mọ̀ dá dànù bí ẹni da omi ìṣọwọ́ o. Torí níbi ìjókòó èyí tí wọ́n ṣe ọ̀hún ni ẹnìkan lè tí orúkọ rẹ̀ ń jẹ́ Sẹ́nitọ́ Abdulfatai Buhari láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún ló ti sọ̀rọ̀. Ó ní ẹ̀yin ọmọ ilé ìgbìmọ̀ asòfin ẹ wá wò ó, gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí báyìí ó mọ̀ fẹ́ àbójútó níbi tó ti jẹ́ pé wọ́n ti gbé àwọn èèyàn tí ń lọ sí bíi 19 pẹ̀lú àwọn olùkọ́ wọn tí wọ́n sì tún pa Michael Oyedokun lórí gbogbo ogun ìjínigbé èyí tí ó ń wáyé náà. Ó ní ṣe ló yẹ kí ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí kí wọ́n yá tètè wá nǹkan ṣe sí o. Bí wọ́n ṣe wá ń sọ̀rọ̀ ni Adams Osihomole lè tó wá láti ìpínlẹ̀ Edo ló wá sọ̀rọ̀. Ó ní ẹ wò ó, ó ní gbogbo nǹkan tá à ń sọ yìí ó làkàn palanti ẹnu lásánlàsán ni. Ó ní torí kì í ṣe ní kì í ṣe àná ni a ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ó ní kíni nǹkan gan tá a bá dé lórí gbogbo nǹkan tá a ti ń sọ náà. Ó ní torí òun rántí wípé gbogbo ìgbà ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ yìí tí wọn yóò sì fi ẹnu kò pé nǹkan báyìí ni wọ́n máa ṣe. Ó ní gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n máa ṣe náà ǹjẹ́ wọ́n ti ẹ̀ gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀? Ó ní bó ni wọ́n wá ṣe wá sọ pé kí ọ̀rọ̀ ààbò kó mọ̀ túbọ̀ máa mẹ́hẹ̀ sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá ti fẹnu kò sí ní ilé ìgbìmọ̀ asòfin náà, ó ní kò ní sí pé bóyá wọ́n gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀, wọn yóò sì tún tẹ̀síwájú láti pé kí wọ́n máa ṣe iṣẹ́ láàbí èyí tí wọ́n sọ pé wọ́n ti fi ẹnu kò sí náà láti pé kí wọ́n lè mú kúrò pátápátá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó láàbẹ̀ tí ì gbọ́ ni níbi tó ti jẹ́ pé wọ́n ti gbé odidi àwọn mọ̀lẹ́bí tí wọ́n sì béèrè owó lọ́wọ́ wọn kó tó di pé wọn yóò yọ̀dá wọn. Ó ní eléyìí tó wá tún ba nínú jẹ́ jù ni pé wọn yóò tún gbé owó lọ fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá gba owó ọ̀hún tán, wọn yóò tún pa àwọn gan tí wọ́n tún torí bẹ́ẹ̀ gbé owó lọ fún wọn ọ̀hún. Ó ní ṣe irú eléyìí ó ní ṣe ó dáa ní orílẹ̀-èdè tó lọ́ba tó ní ìdòye. Ó ní torí náà nǹkan ó lóun ò gbà pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún pé bóyá wọ́n ń ṣe iṣẹ́ lórí nǹkan gan tí wọ́n bá ti fi ẹnu kò sí ní inú ilé ìgbìmọ̀ asòfin náà. Ó ní torí ìdí èyí ó yẹ kí wọ́n sọ fún wọn ìyẹn àwọn tí wọ́n jẹ́ ọ̀gá aláàbò orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn ọmọ ogun ilẹ̀ yìí pé kí wọ́n wá máa ṣe ìṣirò iṣẹ́ tí wọ́n ṣe àti pé owó bàǹtàbanta èyí tí wọ́n yà sọ́tọ̀ fún ẹ̀ka ètò ààbò ní orílẹ̀-èdè yìí kí wọ́n béèrè lọ́wọ́ wọn bí wọ́n ṣe ń na gan. Ó ní àbí ẹ̀ẹ̀rí nígbà tí wọ́n lọ sí ìpínlẹ̀ Kebbi níbi tí wọ́n ti lọ jí àwọn ọmọ iléèwé yìí wọ̀nyẹn gbé. Ó ní kó tó di pé wọ́n lọ jí wọn gbé ni wọ́n sọ pé àwọn sójà àti àwọn ọmọ ológun tí wọ́n wà ń bẹ́ẹ̀ ni wọ́n ti kó wọn kúrò kó tó di pé bóyá wọ́n jí àwọn ọmọ ọ̀hún gbé. Ó ní ṣèbí ilé ìgbìmọ̀ asòfin sọ ńgbà náà pé kí wọ́n lọ tanná wàdí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn àti àwọn tí wọ́n ń bẹ ní ẹnu iṣẹ́ ńgbà náà. Ó ní láti ìgbà náà ò ní ṣe wọ́n gbọ́ nǹkan kan nípa rẹ̀. Ó ní wọn gbọ́pá wọn gbọ́po. Ó ní kí ni wọ́n wá ń sọ gan. Ó lóun ò lè tàn yín o, kìnní ọ̀hún yóò túbọ̀ máa tẹ̀síwájú ni. Bákan náà inú ẹlòmíín Sẹ́nitọ́ Muhammed Sani láti ìpínlẹ̀ Niger nílò náà ló tún sọ̀rọ̀. Ó gbé òṣì ọ̀mọlẹ̀ lẹ́yìn. Ó ní gbogbo nǹkan tí wọ́n ṣe ní ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún òun ò rí sí rárá o nítorí pé wọ́n àgbé ìgbésẹ̀ láti pé kí ọ̀rọ̀ ààbò kó lè fẹsẹ̀ nílẹ̀ ní orílẹ̀-èdè yìí nígbà tí wọ́n wá sọ pé ó dáa. Ṣé kí wọ́n ṣe ìwádìí bí àwọn ọmọ ogun ilẹ̀ yìí bí wọ́n ṣe ń ná owó wọn? Ẹ̀jẹ̀ gbà pé kò sí ẹnikẹ́ni nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin náà tó sọ ó lórí nǹkan tí òṣì ọ̀mọlẹ̀ tó sọ ọ̀hún. Bákan náà ni wọ́n sọ̀rọ̀ lórí nǹkan tí Muhammed Sani Musa tó sọ o. Ni wọ́n bá sọ pé níwọ̀nba ìgbà tó ti jẹ́ pé kò sẹ́nikẹ́ni tó kéjì wọn ni wọ́n bá dà á nù bí ẹni da omi ìṣọwọ́. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Leadership kẹ́ ẹ lọ kà á.

0: Gadun
1: Kayode
0: ile ise olopa ipinle Rivers lo ti wi kini ofin bi awon afurasi meta tan lowo lese ninu bo se para kunrin kan nipa aya eni to je awako oko ero laarin igboro eni odun 25 Christopher Pabio leyi ti won so wipe oku re to ti nbaje nigba igbe ni awon olopa tun lo wu ninu sare ekolobo kan nilu Asarama nijoba ibile Andoni nipinle Ohun awon olopa eni won ri oko arakunrin ohun leyi ti won tun jigbe lo eni won tun le gba pada o gege bi ifimufele ati ise to lakin leyi ti awon olopa tin kugiri si iwa odaran ile ise olopa ipinle Rivers ti won se agbenso ile ise olopa ipinle Ohun Blessing Agabi won lo mo kan ran keke nu ati jade to ta risita ni ilu Port Harcourt lana ojobo gege bo ise alaye oni awon afurasi ohun eni won be arakunrin na lowe ni ikurita garrison leyi ti won ni ko wa gbe won lo si ilu Port Harcourt labe bi won se go si wipe nse ni won fe be lowe gege bi won se lo won ni ilu Asarama ni won dojuko nigbati won ni won fe lo si bi igbeyawo kan leyi to je ti ibile laimo wipe nse ni won fe jarakunrin na lole ti won se ran lorun oso gangan ati jade wa kun keke pe awon afurasi ohun na se akolu si arakunrin na to si gbemi lenu re o loju ona ilu ohun en na ba gbe oku re na si sare wale kurakura bi ile ikun na ba sare sin oku re sibe to si gbe oko re alawo dudu daasu hijet to je oko bosi kekere ti eti number re je BGM 328D8 won gbe salo nigbati wa nka wipe atejade ohun won ni ni ibamu pelu bi commissioner olopa ipinle na Olugbenga Adepoju bi o se n gbogun ti iwa odaran to si je pe won jo wo lakari ni pelu awon oniwa odaran gege bi ko gege bi en to je oga agba ninu ti ile ise olopa orile ede Olatunji Disu wo se pa alase eni ile ise olopa ti ipinle Rivers won lo tun ti se akosile aseyori kan pelu iwadi ti won se lori oro bi won se gbemi enikan ti won si tun ja lole isele ohun ni won ni o te won lowo ni ojo kejilelogun osu karun odun ta wa yi latari bi Christopher Emmanuel Apabio ni odun 25 bo se dede rabi so leyin to je omo bibi ipinle Akwa Ibom pelu iwadi ti won se lo fi han wipe olugbe ohun ni won be lowo otan ni ko wa gbe won lo si ibi kan oni igba to wa ni ibudoko garrison ni Port Harcourt ti awon afurasi ti won so pe ise na lo bi igbeyawo nilu Asarama nijoba ibile Andoni ti o si se be to gbe won laimo pe ise na gbiyanju ati gba oko lowo re ki won si ran Olorun osan gangan gege bi olopa se alaye oni iwadi won lo se okunfa bi won se mo oruko ibi ti won sin arakunrin ohun si ode ibi ti won ti lo wu oku re nigbati iwadi to n tesiwaju lo si je ki won se be ki won ri oko arakunrin na pelu bo se je wipe ilu Asarama ni won sin arakunrin na si nijoba ibile Andoni nibi ti won ti se mi e ni kukuru ohun awon olopa wa daruko awon afurasi meta na bi David Mark eni ogbon odun Nkajij Williams eni odun 55 leyi ti awon mejeje wa lati ijoba ibile Andoni ati Gift John eni odun 23 to wa lati ijoba ibile Okrika te ba fe ka yoku e mo sakiri iwe iroyin Punch ati iwe iroyin Daily Post ni ke nawo si
1: Tayade
0: bi odun
1: idawo oniwe mewa eyi ti a mo si wa eki to nlo lowo tawon omo ilewe nko bayi lo mo tun ti bere si ni ko awon eyan lomi nu o won ni tori pe ni bayi o dodudoro ni won se idanwo ohun gege bi won se se ni odun to koja o le to wa je ki awon eyan ki won wa ma pariwo pe inu won odun se yi o wi pe yato si oro abo to mehe ni orilede yi ko ti e tun ko bire si awon akeko ohun gan fura won o nitori pe won ni ngba ti won lo kaakiri won ri pe idanwo eyi to ye ki won se paapa julo imajile ti physics ni ojo aje ose ti a wa yi ati paper kini ati paper keji le to ye ko waye laarin ago meji osan si ago marun irole ni won ma se titi di nkan bi ago mejo asale o won ni nkan bi ago mejo asale ni won se ko iwe idanwo na de wipe ki won ma se idanwo ohun bakan na ni won so pe ni ojo ojoru bákan náà ni ọmọ tún sori o nítorí general mathematics èyí tó yẹ kí wọn ṣe ní nǹkan bí aago mẹsànán àbọ àárọ ni ó jẹ pé wọn bẹrẹ sí ní kó ìwé tí wọn yóò fi ṣe tí wọn ṣe kó dé ní nǹkan bí aago bíi mẹta sí mẹrin àbọ ìdánwò ọhún ló jẹ pé ó tó nǹkan bí aago mẹwàá alẹ kó tó di pé wọn parí rẹ be gege lana obe yi imajile ti ise agbe yi to je pe o ye ki won se ni wa ni won re tititi ti won ma ri iwe to ye ki won fi se o igba ti won yo fi kode won ni nkan to ye ki won se ni nkan bi ago bi marun ni won ma se o titi di nkan bi ago meje asale koda won ni ele to ye ki won se ni nkan bi ago meji la osan gan lo wo nkan bi ago bi mesan nigba ti enikan lara awon oga agba ile iwe to wa nsoro oni eleyi o ma da rara nitori gbogbo wa la mo bi eto abo orilede yi bo se ri lowo ta wa yi bo lo mo lewe yi o se ma lo lati ma se idawo la ago mejo asale titi di ago mewa asale won ni opolopo lara won lo je pe ti won ba tu pari idawo na ni nkan bi ago mewa asale won yo se bẹ̀rẹ̀ sí ni mú ilé ilé wọn láti máa lọ pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí báyìí nítorí náà wọ́n ní ó yẹ kí àjọ elétò ìdánwò yìí tí a mọ̀ sí wáì kó yá àti fi ti ọdún tó kọjá kó fi ṣe àríkọ́gbọ̀ o kí wọ́n sì ṣe àtúnṣe pẹ̀lú bí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí bó ṣe rí lọ́wọ́ ta wà yìí ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Àwọn tí kò dín ní méje ló ti ta teru nípa nígbà tí abà tí kò dín ní àádọ́ta ti di eérú o látàrí làásìgbò tó bẹ́ sílẹ̀ láàrin àwọn àgbẹ̀ àti àwọn afurasí darandaran ní lanzaye àti ìlú dosho tó wà níjọba ìbílẹ̀ zaraso nípínlẹ̀ bauchi gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún nínú àtẹ̀jáde tó fi síta látọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà nafiu habib ní àná ọjọ́bọ̀ ló sọ pé àwọn mẹ́fà ló tún fara pa yánnayànna o léyìí tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ló ti mú kí iléeṣẹ́ ọlọ́pàá kó òbítíbitì àwọn ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ lọ sí agbègbè náà kí wọ́n balẹ̀ dá àlàáfíà padà sí gbogbo ibi tí làásìgbò tí ó ti jẹ gàba ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá wa ṣe àlàyé pé ní nǹkan aago mẹ́sàn-án òwúrọ̀ náà ọjọ́bọ ni wọ́n tẹ́wọ́ gba ìpè pàjáwìrì pé àwọn afurasí Fulani kan náà ṣe àkọlù sí àwọn àgbẹ̀ léyìí tí wọ́n ní wọ́n fi ajílẹ̀ sí èrè oko wọn lọ́wọ́ ní ẹ̀yìn odi Lanzaye ní ìlú Lanzaye tó wà níjọba ìbílẹ̀ Darazo gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe kan kẹ̀kẹ́ wọ́n ní nínú gbígbẹ̀sán padà àti dídójúkọ wọn láti wá fèsì ohun tí wọ́n ṣe fún wọn àwọn ọ̀dọ́ tó jẹ́ òǹbínú láti ìlú Lanzaye ni wọ́n kóra wọn jọ wọ̀ tí wọ́n sì lọ sí abúlé dosho níbi tí àwọn fúlàní ọ̀hún tí wọ́n tẹ̀dó sí ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kíná bọ gbogbo àbá wọn wọn ní kò dín ní àádọ́ta àbá léyìí tí wọ́n sọ jó gúrúgúrú tó sì jẹ́ wípé gbogbo àwọn ẹrù tí wọ́n lò lé àwọn dúkìá gbogbo rẹ̀ ni wọ́n bàjẹ́ lásìkò ìgbà náà gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣokùnfà ikú àwọn méje nígbà tí àwọn mẹ́fà míì farapa yánnayànna lọ́wọ́lọ́wọ́ tó ń gba ìtọ́jú ní ilé ìwòsàn wọn ni ohun tí wọ́n fi ọwọ́ ìbàjẹ́ kàn ló pọ̀ gan tó sì jẹ́ pé ọ̀pọ̀ ilégbèé níbẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti bàjẹ́ tán ṣojú gúrúgúrú ní bí wọ́n ṣe ń tẹ́wọ́ gba ìròyìn ọ̀hún àwọn ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ lọ́gán ni wọ́n kó lọ sí ibi tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ láti lè dá àlàáfíà padà kí gbogbo nǹkan bá sì lè wà gẹ́gẹ́ bí òfin ṣe ṣe àlàkalẹ̀ rẹ̀ láti má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún ó di tọrọ fún kalẹ̀ bẹ́ẹ̀ ni ìwádìí òun ló ti gbé aṣọ lórí ọ̀rọ̀ ọ̀hún o gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ti ń kúgìrì sí ọ̀rọ̀ ìwà ọ̀daràn ni wọ́n ti kó òbítíbitì àwọn ọlọ́pàá lọ sí agbègbè ọ̀hún láti lè jẹ́ kí afẹ́fẹ́ àlàáfíà kí ó fẹ́ ní agbègbè ọ̀hún o léyìí tí àwọn ọlọ́pàá ìpàlárò sí wọ́n sì tẹ̀sán mọ́ ọ̀rọ̀ náà ní Lanzaye dosho àti àwọn ìlú àti àgọ́ tí ó jẹ́ alámùlégbè kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà sanni ọmọ lórí aliyu mni òun ló wá ti pa á láṣẹ wípé kí wọ́n ṣe ìwádìí tó lóòrìn lórí ọ̀rọ̀ náà o àti ọ̀tún àti òsì kí wọ́n mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà ó sì fi dáhùn yẹn lójú pé gbogbo àwọn tó bá lọ́wọ́ lẹ́sẹ̀ nínú àkọlù àkọ́kọ́ àti tí wọ́n tún padà wàá gbẹ̀sẹ̀ nínú àkọlù kejì gbogbo wọn pátá ni wọ́n ó dámọ̀ tí wọ́n sì kú lọ síwájú ilé ẹjọ́ léyìí tí ẹjọ́ sì nà wọ́n lọ́rẹ́ gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ọ̀hún kọmíṣánná àlẹ́ ọ̀hún ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olórí ìlú àti gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún pé kí wọ́n dákun dábọ̀ mú fi sí ọwọ́ ara wọn mọ́ bẹ́ẹ̀ ló ṣe àlàyé bí àwọn ọlọ́pàá ṣe dúró wánwán láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn kí wọ́n sì jẹ́ kí ìdájọ́ òdodo kí owó rẹ̀ṣẹ̀ walẹ̀ ní àtàpàtún àti àpásì wọn ní làásìgbò ọ̀hún ló wáyé ní bí wọ́n ṣe ń ran ọ̀rọ̀ nílẹ̀ ní oṣù karùn-ún léyìí tí ìjọba tó ṣe bẹ́ẹ̀ tó ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ kan to so pe ona tarare to si je ona tito o nigbati o n ba gbogbo awon ni lasigbo awon agbe ati awon darandaran to n ba won soro lori lasigbo de to ti n waye to si so pe ki won fun alaafia laaye ni ipinle na e lo kayoku o ninu iwe iroyin punch iwe iroyin daily post ati awon iwe iroyin mi to jade loni.

0: office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top 0707-484-3351.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together. Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
4: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
5: Keep it locked on Adaba FM.
6: A'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Allahumma salli ala Muhammad wa sallim. Dupe fun Olorun oba ti o showade ojo oni. Abelon Olorun ko sale okun anu re amojuto ati aduro ti re lori wa. Atoro ke ati ge fun anabi wa Muhammad. Awon ara ile awon sahabati gbogbo olutele lana anabi. Aki gbogbo eyin olutete si wa lokunrin lobinrin lomode laaro to ni pe akabo sori eto yin eto wa tibian. Abele won kolohun ko dakun ko salokun anu aduro ti ati amojuto fun ero Olorun oba to se ngbowo eto yi lati lo owo. Abdulwasin Yusuf ni oruko temi. Loni ama woye si adabu taswiya tu sufuf awon eko to wa ni bi katosa fudada awon sheki wa ti won ma ba wa saraye leyi awon na ni fode lo tu sheik Dr. Lukman Idris Shukoni ti won ni le eko daru sunna to wa ni goba bismillah sheik
7: innal hamdalillah nahmaduhu ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته لين باتي أدوك بفو ولون وبا وبا لقبرا وبا كاشوشو أتروي كي ولون أنوري أوري أجنجتاري كل ما با نبي محمد صلى الله عليه وآله وسلم أبلون با نتيتو بيري بقبو يتيتيون با idanileko wa yi bakana wa ti a nwi na ki olohun ki o ma dun wa ni esan re leni pelu ogo olohun eyi ti a o ma gbe ye o ona ni awon idajo to ro mo tito safu daada ati idajo ka ma gbe o ma kekeke wa si mashalasi أحكام تتعلق بالتسوية الصفوف وإدخال الصبيان المساجد إلي أقولي أرميجي توقع بسيو جوكا وناني إلي تي أفاسي أقوية وره لني أريكو أتي صلاحي نجوكو واتو ساجو leri pe mashalasi awon kan wo lo to ka se nibe awon kan wo ni oto loni pelu ogun olohun taswiya to sof ka to safu ko se dede ko se dogba ndogba ipo wo ni eleyi lo wa ni bi irun kiki anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni sawu sufufakum fa inna taswiyat as-sufuf min tamam as-salah odi se olorun oba ni e ma je ki safu yin ko dogba ti e ba ti fe kirun papa julo irun jamaa tito be se to ki ejika yin ti e ba wa ni dogba ndogba kan na ko kara won be ba si gajura yin lo teji ko ba le kara e je ki ese yin e fi kora won ka je ki safu na ko se dogba ndogba tori pe fa inna taswiyat as-sufuf min tamam as-sala oji se olorun ba ni se eri ti yan ba fe kirun ki safu ko to ko se dogba ndogba eleyi je ami pe laada irun te fe ki laada re pe ari mu jade ninu oro anabi sallallahu alayhi wa alihi wa sallam ipe ti a ba ti n to safu wa to ba ti n gun ti ko si alafo nbe eleyi yo ma juwe pe laada irun wa pe ona kan niyi ona alekeji eleyi yo si tun ma fa ife laarin wa tori pe anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ni wala takhtalifu fatakhtalifu qulubukum e ma to safu yobo yobo debi pe ese yin wa ma se pa sira yin be ba n se eleyi bi ese yin ba tin se pa sira yin o daju wi pe okan yin na ko ni sokan so la fi ri wi pe awon eniyan mi nbe leni won ma kirun ninu masalasi ero won o si ni jokan aarin imam si omo leyin ko ni gun aarin awon omo leyin sira won na won o ni foro sokan nijo ti e ba fe ma asiri won e je ki won ni ijoko kan pa won fe fenu ko lori igbese kan nu masalasi e ri penu won o ni ko pe n tuka olọrọ won pada ja si taba kiesi daada o seese ko se wipe aimama to safu yin daada on lo n sokunfa n ti ero yin ti o fi jọkan tori pe anabi sallallahu alayhi wa sallam anabi ni wala takhtalifu fatakhtalifa qulubukum e ma je ki safu yin o ma ri yobo yobo ki sheitan ko ma ba wa ko ẹ̀yin ara yín síra yín arimu jáde wípé yàtọ̀ sí wípé títo sáfù dáadáa mìtàmámi sọ̀lá nínú àmì pípé láàdá irun ló jẹ́ bákan náà ó sì máa ń ṣokùnfà ìfẹ́ àti kí ọ̀rọ̀ wa kó jọkan nínú mọ́ṣáláṣí eléyìí ní kakọ́ nínú àǹfààní tó ń bẹ níbi ká to sáfù wa kó gún kó dọ́gba eléyìí a máa bí àtàsáàwí bẹ́yìnà nas dọ́gba ń dọ́gba bẹ́yìnà fukara wal agniya yóò jẹ́ kí àjọjọ jẹ́ kan níwájú ọlọ́run aláìní òun náà fẹsẹ̀ kó ọsẹ̀ pẹ̀lú ọlọ́rọ̀ ẹni tó ní yóò fẹsẹ̀ kẹsẹ̀ pẹ̀lú ẹni tí ò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ká mọ̀ wípé ẹ̀sìn islam ẹ̀sìn tí ó jẹ́sìn déédéé ni ẹ̀sìn tó jẹ́ ká ríra wa wípé inna akramakum indallahi atqakum ẹni bá bẹ̀rù ọlọ́run ọba jùlọ láàrin wa òun náà lẹni tó lápọ́nlé jùlọ ọlọ́run ò fi àpọ́nlé wa sí bá a ṣe lówó tó kò fi àpọ́nlé wa sí bá a ṣe lọ́rọ̀ tó kò fi àpọ́nlé wa sínú ìran tá a ti jáde iyì àtàpọ́nlé ẹnìkọ̀ọ̀kan wa ó ń bẹ níbi bọ́nukálukú bá ṣe bẹ̀rù ọlọ́run sí so láàfin pé nínú mọ́ṣáláṣí gbogbo wa náà àtẹni tó ní àtẹni tí ò ní àjọ fi ẹsẹ̀ kọsẹ̀ láti jọ́sìn fún ọlọ́run ìṣe pàtàkì tẹ́sùn yàtọ̀ ṣòfò kisa fu wa ma dogba e je ki gbogbo awa muslimi gbogbo masalasi e je ka mo ni okukundun koda nabi wa muhammad sallallahu alaihi wasallam tan ba ti se iqamata anabi o ti ni gbe takbiratul ihram titi ti o fi doju ko gbogbo awon eyan eleyi ninu awon ojuse imam o lele je tan ba se al iqama ki se ki imam o sare se allahu akbar nigba tan ba se al iqamata ki imam o siju eyin ko gbogbo awon eyan pata bawo lo ni kaluku bawo ni won se to dogba ndogba si ni inu irun ko to di pe imam o se takbiratul ihram turpa nabi sallallahu alaihi wa alihi wasallam ban ba ti se iqamata anabi o wa doju ko awon eyan anabi o wa so pe sawu sufufakum anabi o ni e to safu yin e je ko dogba fa inna taswiyata as-sufuf min tamami as-salah tori wi pe kisafu wa ni ko se dogba ndogba kani kan ma yo siwaju ju enikan lo kani kan ma yo seyin ju enikan lo eyin o ni lo njuwe pipe lada ewu ti an ba nki eleyi o nso pataki jije kisafu wa ko dogba ninu yan ama as islam as ti o je ẹ̀sìn tó pé òun ẹ̀sìn islam ìgbà míì máa ń bẹ tó bá ṣe wípé fífẹsẹ̀ kọsẹ̀ nínú irun ó lè mú ìpalára wá ṣẹ̀ríà yóò fún wa nígbà láìpẹ́ kó ní kálukú ojú ẹ̀yìn ẹ wọ àsìkò kòró tí wọ́n ní kí a máa fi ẹsẹ̀ kọ ẹsẹ̀ kó ní kálukú dúró ká takété síra wa àwọn àfọ àmúdájọ́ wá lórí eléyìí wípé tó bá ti jẹ́ wípé fún ìdí ìlera ni wọn ní ò sí láìfí ń bẹ àbí tó bá yẹ pé ó lè mú palára wá wọn ní ò sí láìfí ń bẹ ṣùgbọn tí ò bá ti ṣe eléyìí ìpìlẹ̀ ni wípé kí ẹsẹ̀ wa kájé kó kóra wọn ní gbogbo ìgbà tí a bá ti fẹ́ kírun eléyìí ló lè ṣe àṣepé ládàá wa bákan náà eléyìí ló lè jẹ́ kí ẹ̀mí wa kó so papọ̀ mọ́ra wa bákan náà eléyìí ló lè jẹ́ kí a dọ́gba láàrin ara wa àti ẹni tó ní àti àwọn tí ò ní láàrin ara wa eléyìí nípa agbègbè tẹ̀síwéyàtọ̀ ṣòfò ṣùgbọ́n nípa ìdájọ́ wo ló ń bẹ fún ká mú àwọn ọmọ kéékèèké wá sí inú mọ́ṣáláṣí ìmú àwọn ọmọ kéékèèké wá sí mọ́ṣáláṣí oríṣiríṣi ọ̀rọ̀ náà la mọ̀ gbọ́ kódà mọ́ṣáláṣí míì wọ́n fi òfin kalẹ̀ wípé ẹnikẹ́ni kò gbúdọ̀ mú ọmọdé wá sínú mọ́ṣáláṣí kódà ẹlòmíì asọ́dé àrífinrinlẹ̀ lọ́jọ́ ayé ànábì sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú àwọn ẹ̀rí èyí tó lálàáfíà wípé wọn a máa mú àwọn ọmọdé wá sí mọ́ṣáláṣí lásìkò ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà àrífinrinlẹ̀ wípé anabi wa muhammad sallallahu alaihi wasallam a ma gbé àwọn ọmọdé mọ́ra nínú mọ́ṣáláṣí nígbà tí ó bá ń kírun àwọn ẹ̀rí wọ̀nyí alákọ̀ọ́kọ́ náà ẹ̀ òun náà ni wípé anabi wa muhammad sallallahu alaihi wasallam nínú hadith afawa abu qatada al-ansari radiyallahu anhu anna rasulallahi sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba tí kàtí kọ́ náà bẹ́ẹ̀ fún kana yusalli anabi ama kirun wa huwa hamilu umamata bintu zainab agbe omobirin omo re zainab anabi asigbe mara iyan bintu rasulillahi sallallahu alaihi wasallam wal abi al-as bin rabi fa idha sajada wad'aha wa idha qama hamalaha tanabi ba ti fe fori kale yo gbe omobirin kekere yo gbe sile to ba ti dide yo tun gbe mara eléyìí túmọ̀ sí wípé a lè gbé ọmọ kékeré kódà ọmọ òpóǹlò a lè gbé wá sí inú mọ́ṣáláṣí bákan náà a tún rí ẹ̀rí eléyìí tó tún fi rinlẹ̀ ìyàwó aisha radiyallahu ta'ala anha ki olorun oba ki oba yonu si won atinu awon egba wa mi ti arifirin le wi pe annabi sallallahu alaihi wa alihi wasallam ninu hadisi afawa bukota da bakana ani nabi sallallahu alaihi wasallam qal woni jokan annabi ni inni la aqumu fi ssala uridu an utawwila fiha annabi ni motiwa lori run ti mo se laniyan pe sura to gun ni mo fe ki fa asma'u buka

0: pẹ́ nínú àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ àwọn ọmọ kéékèèké. So pẹ̀lú gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí, ó fi ni lẹ́sẹ̀ lénà wípé láyé ànábì sọ́lá àlẹ́wọ̀sálám nínú mọ́ṣáláṣí rẹ̀ wọn kì í lé àwọn ọmọ kéékèèké sẹ́yìn láti mọ́ wá sí inú mọ́ṣáláṣí. Kódà àní sábúrat bin mahamad al-juhani radhiyallahu anhu qaal qala rasulullah sallallahu alayhi wa sallam anabi ti atu so wipe muru awladakum bis sala wa hum abna'u sab'i sinin anabi ne ma pa awon omo lase ki won ma kirun nigbati won ba nbe ni omo odun meje wadribuhum alayya e ba won witi won ba kirun wa hum abna'u ashr ti won ba wa ni omo odun mewa. Hadisi náà ń túmọ̀ sí wípé láti gbà tí ọmọ ò tí ìbàlágà ni ànábì tí ní ká pa wọn láṣẹ láti lè máa kírun. Tí a bá wo gbogbo àwọn ẹ̀rí tá a kó wáyé, kò sí ní tó fi wá lẹ́sẹ̀ lélẹ̀ lé lórí ju wípé nínú ìlànà Islam, nínú sunna ànábì sallallahu alayhi wa sallam, nínú tá a bá lákọọ́lẹ̀, ó náà ni wípé báwọn àgbàlagbà ṣe wá ń kírun ní mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ kéékèèké tí wọn ò tí ìbàlágà làwọn náà máa ń lọ mọ́ṣáláṣí. Eléyìí ni ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé inú àwọn olùmọ̀ tí wọ́n ní kò yẹ ká gba àwọn ọmọdé láàyè láti máa wá sínú mọ́ṣáláṣí nítorí pé wọ́n lè ṣe ẹ̀gbin, wọ́n lè tọ̀ sínú mọ́ṣáláṣí, wọ́n lè máa pariwo, wọ́n lè fi dí àwọn èèyàn tó ń kírun lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tá a bá wá mú ọ̀rọ̀ méjèèjì yìí papọ̀, ihun tá a gbọ́ yé ni wípé orí bíbẹ́ kọ́ ni ogun orí fífọ́. A kò gbúdọ̀ sọ pé àní mú ọmọdé wá sínú mọ́ṣáláṣí láti wá kírun. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti mú ọmọ kéékèèké wá mọ́ṣáláṣí ká mójútó wọn kí wọ́n má máa dí fariwo dí àwọn tó ń kírun lọ́wọ́ kán má ṣe ẹ̀gbin sínú mọ́ṣáláṣí. Gbogbo àwọn nǹkan tó lè kó ìdíwọ́ bá àwọn tó ń jọ́sìn fún Ọlọ́run nínú mọ́ṣáláṣí láti pàṣẹ àwọn ọmọ kéékèèké yìí á wá tá a bá mú wọn wá ká ṣe àmójútó rẹ̀. A káláṣe tó bá wá mọ̀ wípé ò ní lè ṣe àmójútó àwọn ọmọ kéékèèké tó bá mú wá sí mọ́ṣáláṣí tí wọ́n fi wá máa dí àwọn èèyàn tó ń kírun lọ́wọ́ àwọn àǹfààní fi sínú ilé nígbà náà. Àmọ́ èyí tó dáa jù òun náà ni pé ká mú wọn wá ká sì mú ojútó wọn láti lè máa fi kọ́ wọn ní ẹ̀kọ́ ìmọ̀ wá sí mọ́ṣáláṣí àti ẹ̀kọ́ ìmọ̀ ìjọsìn fún Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga. Eléyìí àfirinlẹ̀ fún wa pẹ̀lú ọ̀rọ̀ àwọn onímọ̀ nínú ẹ̀sìn wípé ìmọ̀ mú àwọn ọmọ wa wá sí mọ́ṣáláṣí láti wá kírun. Kódà nígbà tí wọn ò tí bàlágà, eléyìí yóò jẹ́ kó lè rọrùn fún wọn láti jẹ́ kírun kíkí kó mọ wọn lára. Làwa Yorùbá náà fi máa ń sọ wípé láti kékeré ní mùsùlùmí ni wọ́n ti máa ń kọ́mọ wọn ní ẹ̀sìn. Ọ̀dọ̀ wa ẹnìkọ̀ọ̀kan wa o, ẹ má jẹ́ ó ṣe páwa nìkan la máa ń lọ mọ́ṣáláṣí. Tá a bá ti ń lọ ká máa mú àwọn ọmọ wa náà lọ sí mọ́ṣáláṣí kí wọ́n gbọ́njú mọ pípa wọn ń lọ sí mọ́ṣáláṣí. Àbí Allah subhanahu wa ta'ala eléyìí tí a wí yìí Ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní. Àwọn èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà Ọlọ́run jẹ́ kó wúlò fún wa. Títí ó fi di ijọ́ mẹ́jọ tá a tún máa tẹ̀síwájú lórí àkòrí míì. Wasallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. Subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.
1: Jazakumullahu khairan abelon kolon ko ba sama sheke wa ni san dada pelu gboro ibi na ni ati ma da duro lori to ati wean fun ojo toni adupe fun gbogbo awon ti ajo se to ati gbogbo ina ti egbo kolon ko ba wa shalukun dada en kokan wa ayo da number awon sheke wa fun wa fun wa ti a ba fe pe lati bere bere kan si keji number awon sheke na ni 00361542254 be kan si 00 36 15 42 54. Abdulwasi Yusuf ni orúkọ tèmi. Níjọ́ mẹ́jọ kọ́lọ́hún kó dàkún kò ṣọ̀wájú jọ náà lọ láti máa pàdé lórí ètò yìí. Nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò náà ni 00333 65009 00333 65009. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Ṣé ń gbádùn àdàbà?
3: Mò ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.
4: Mò ń gbádùn àdàbà.
5: Mò ń gbádùn àdàbà.
6: Gbogbo wa là ń gbádùn àdàbà.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.

wa ni akure ati gbugba gbere fadilatul ustaz al imam abul hakim qasim yayi akure di al baraka abelon ba nto bere fawon imam wa kono balikela ko ba tun si alekun wal baraka won baba wa imam ati gbugba won ti won kun lo lori daada lori lo si waju esin lori daada tite esin ati tilu abelon ba nto bere kono balikela ki o ba wa pelu won ya rahmatihi ya arhamar rahimin bakana abelon fun gbugbo wa ti a mo fi okan ba eto yi lo lojo mejo mejo abelon ba nto bere eti ta fi n gbe eto yi bambamu oloma yikulbe tina lakare le ti a fi n ba eto na lo abelon ba nto bere aye oloma yikusi lakaye na ya rahmatihi ya arhamar rahim asilada gbugbo asilada siso oloma likela kuma dun weni ko kan wa ya rahmatihi ya arhamar rahimin loni pelu gbo olohun eleyi ti yo ma je ibani soro wa loni ona ni ahmiyatul amn fil mujtama eripa abi pataki ifokanbale ninu ilu yala lori ojori abi ni awojo lapapo inna ni'amillahi ala ibadihi kathira la tu'addu wa la tuhsa taydaju idera Olorun ba subhanahu wa ta'ala Olorun ba se fun eni kokan wa awon rusin Olorun ba gbogbo awon ida to da ori idera to ma po ni la tu'addu wa la tuhsa eleyi tabani ama ka alikatan tabani kama sun kare ojo lo a se likatan ayemo yori Olorun ba subhanahu wa ta'ala to se fun wa to ye pe awa na gan a fe kan kun fun ori sugbọn lọwọ ma ogia ori mo si se fawon ara bi o sugbọn won ka kun lori qala allah subhanahu wa ta'ala allahu balikala o fi le ibele inu alquran baba julo inu suratul ibrahim a'udhu billahi minash shaitanir rajim allan wa ataakum min kulli ma sa'altumuhu allan gbogbo nkan papata te mbere gbogbo e lai wa allahu ba la nfun yi o gbogbo nkan te ni bukata si la wa allahu ba la nfin jin ki yin Allahu wa in ta'uddu ni'matallahi la tuhsuha. Allah ni tebani ke ma kadira awon dira ta wa Allahu subhanahu wa ta'ala ta se fun yin lori ojori ta se fun yin ninu idile ta se fun yin lawujo Allah la tuhsuha Allah ni elikato innal insana la zalumun kafar. Allah ni bu se yiwa ti wa pe dera le lori to ba se sa won dera to po fun yin to sugbon opolopo ma niyan itari na ni wipe alabosi opolopo bakana ti won si tun je olufi owo da ori olorun ba subhanahu wa ta'ala fi damale ele yaya yi in to olorun ba subhanahu wa ta'ala tun pa ki si wa nbe o je ko ye wa wi pe gbogbo ore to lo ta wa lo ta wa n toro lodo olorun gbogbo na opolopo re olorun ba n se fun wa ore imasemi ore imabe lalafia ore ta ba fe lo sun ta so pe olorun ja ji layo ta si tun ji gbogbo awon eleyi ore ni Olorun ba ni gbogbo nkan te ntoro lori aye gbogbo nkan te ntoro ti se mi fi rorun gbogbo nkan te ntoro te fi wa lalafia gbogbo e la nfun yin o te ba ni ke wa ko ori Olorun ba ori ta wa Olorun ba se fun yin idera ta wa Olorun ba pele yin lori Olorun la tuhsuha a e malikatan sugbon maniyan awon maniyan won sabosi opo lalabosi bakan na ni pe won si je alaimore afawa saadi ninu awon agba fa oni mo tafsiri oni ngba ton so npa aya yi papa julo bi tolo ma so ko wa in ta'uddu ni'matallahi la tuhsuha inna allaha laghafurur rahim afa wa sa'ali rahimahullah qala ko bas jonu siwa wan ghafurun li taqsirul ibadi fi shukri ni'amihi rahimun bihim id yudimun 'alayhim ni'amahu ma isyanihi afa wa imam sa'adi wani ghafurun li taqsiri ibadati fi shukri ni'amihi olorun oba oba to je bi alaforijin olorun oba olorun oba ba pa julo ni bi awon aisi dede abawon kudie kudie ti nbe bi awon ibada lati li dupe lodo olorun oba pelu awon ore tolorun oba subhanahu wa ta'ala tun se fun wa rahim bihim bakana enike lolorun oba pelu awon erusin re idh yudimun alayhim ni'amahu tonji pe olorun ba subhanahu wa ta'ala nigbati olorun ba ti o nje ki awon idera re
ko ma wa pelu awon mo niyan gbere to nje ki awon idera re to nse fun alotun lotun lojojuma to nti wi pe olohun ba se se dara to awon mo niyan o ye ma se lohun allah akbar tori je eleyi a je pe olohun ba subhanahu wa taala ko si ewo tia ko won tan se tolohun ba fi si dara to fi se fun wa bakana wa min a'zami hadhihi ni'ami ninu ile to tobi ju abinu awon ile to tobi ninu awon dara tolohun ba nse fun awon erusiyan re ni'matul amn wal aman onani idera ifokanbale idera ki gbo fararo idera komasi la sibo idera komasi bo bo pa bo bo bulese idera kasun kafori losuka idera kasun komasi yike boya ma paya pe ko se yekile o to ma ayaisha li insanun aminan fi nafsi onani komaniya koma gbigbe si aye alafia kokan ri o bale lori emi ara re aminan ala dini kokan ri o bale lori esin re aminan fi ahli kokan ri o bale lori awon ala ile re awon iyawo re wa waladi ati awon ma re aminan fi mujtama'ihi wa watanihi bakana kokan ri o bale lori awujo ti nbe lori ilu re eleyi ninu awon idara tolorun ba subhanahu wa ta'ala ti usifun eni kokan wa oni fabil ami pelu idara yi yani pe ki okan o bale tuqamul ibadat ogna la mali fresh ni olorun ba si ibi ti fokan bale ba ti wa on la ki run bo se to ati bo se ye mi ti fokan bale ba ti wa on la ti tele n tolorun ba ri ki ola to ni ka se mi ti fokan bale ba ti wa on la fi le jina si n tolorun ba ri ki ola to ni ka ma se fa tu hafadhu darurat bakana la tun fi se amojuto gbogbo awon nkan to je oran yan tolorun ba ri ki ola to ni ka se watu sonu dima bakana pelu ifokan bale ona ni eje a emi kaluku oni o fi je yo fi je nti o di dabobo yo dabobo emi wal a'rad bakana yo dabobo ijo malu abi wal amwal bakana ifokan bale yo dabobo yo je dabobo fun a owo abi dukia kaluku wastaqiru al hayat bakana ifokan bale yo si je ko yo joba isemi yo si gbede munke isemi awon yo mo gbe pelu alaafia pelu a ifokan bale tabawo awon oro yi o na ni pe ifri ifokan bale abi daada tolorun ba subhanahu wa taala tun se fun wa lori yi pe olorun ba subhanahu wa taala o je ki a ma wa layo bakana ni pe o jogun idere ile to tobi julo abi nu awon idera to tobi julo o jogun re fun wa o na ni ifokan bale eyin lo gbo mi alapale ifokan bale tan so yi ko ma si nta fe fi we ninu semi wa eni to ba ni ifokan bale awojo ti ifokan bale ba nbe nbe o le ye ma si yo sin olohun oba bo ti to ati bo si ye eni to ba ni ifokan bale oni o tele tolohun oni o tele ati olohun oni o tele tanabi ẹni tó bá ní fọkàn balẹ̀ ó ní yóò tún lè sàwọn nǹkan míì tó jẹsẹ̀ dáadáa sísàkà ní ẹlòmíì ṣùgbọ́n bí tọ́lọ́mọba ti yọ fọkàn balẹ̀ kúrò nínú àlámọ̀rí èèyàn subhanallah irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ rí i pé bá ní ojú ìjọsìn ọlọ́run bá gan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní rí sí bẹ́ẹ̀ bá ní kó dá sí tọlọ́run nítọ̀nà dáadáa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní ti ṣe ẹni yìí kò lè fún láǹfààní láti lè lọ́wọ́ dáadáa fẹ́lòmíì torí pé òun ò ní fọkàn balẹ̀ ó fi jẹ́ pé nínú oríire nínú tó ṣe pàtàkì tọ́lọ́run bá ṣe fún wa òun náà ni kí àwùjọ fọkàn balẹ̀ lórí òjò rí nídìílé ni láwùjọ ni lórílẹ̀èdè ni kí fọkàn balẹ̀ ó wà á wá bẹ lọ́nba inú tó gbé rẹ̀ kọ́lọ́nba lè kíọ́lá kọ́mọ yọwọ́ fọkàn balẹ̀ kó nu àlámọ̀rí wa kọ́mọ yọwọ́ fọkàn balẹ̀ kó nu ẹbí wa kọ́mọ yọwọ́ fọkàn balẹ̀ ní ìpínlẹ̀ táwa kọ́mọ yọwọ́ fọkàn balẹ̀ lórílẹ̀èdè wa àti lágbàáyé pátápátá kọ́lọ́nba lè kíọ́lá kó ṣe lè ní rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa kó sì wá kó fi fọkàn balẹ̀ sínú àlámọ̀rí wa bákan náà ẹ̀yin orísun ọlọ́run wàlẹ̀ ìdọ̀ mi ní ìmọ̀ tìlẹ̀ amúnú ìmùtánà lọ́hùn bí àhálà àhálà mẹ́kà nínú ìdẹ́ra tó tóbi jùlọ gẹ́gẹ́ bá a ṣe sọ pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú kọ́kàn ó balẹ̀ ọlọ́run bá àríkíọ́lá ọlọ́run bá ṣe fáwọn ará mẹ́kà nígbà tí ilé kókó dé nígbà tọ́kàn wọn ò balẹ̀ ọlọ́run bá àríkíọ́lá ó fi ìfọkàn balẹ̀ ó fi jíǹkì wọn ó fi gbẹdẹmúkẹ́ ó fi jíǹkì wọn látàrí pé àwùjọ fọkàn balẹ̀.

Akiola o gbọla fun won papa julo lori ije emu won bakan na ati ifokanbale Olorun wa pa won lase pe to ifokanbale ta fun yin yi e fi sin t'Olorun ba ni o e fi sin t'Olorun e fi tele t'Olorun bakan na e fi jina sin t'Olorun ba subhanahu wa ta'ala ti o fe bakan na eyan ro sin Olorun nipa ifokanbale lawojo ati ori ojori gbogbo nkan to le je ki ifokanbale o wa ninu awujo ninu awon sababi to le je ki ifokanbale o wa o na ni ta'atullah ki yo ma tele t'Olorun ki yo ma mo si Olorun ki yo ma si gbogbo nkan t'Olorun ba ni ka mo si ka moju to gbogbo nkan t'Olorun ba ba pa wa lase ka ma fi orare ninu nti ma je ifokanbale ko wa o leleyi lawojo ninu nti Olorun ba ma fi mu ipayin keke kuro lawojo o leleyi eyin olugbo mi alapọnle e se ka moju t'Olorun gbogbo orilede to ba ti moju t'Olorun ifokanbale o ma wa nbe gbogbo orilede to ba ti moju to imose t'Olorun Olorun ba mo ifokanbale sibe gbogbo awujo ti won ba ti moju to t'Olorun ti won se t'Olorun ba nfe ti won jina se t'Olorun ba ofe Olorun ba like layo mo ifokanbale yo mo fi sinu bisi aye won yo mo ifokanbale yo mo fi sinu esin won yo mo ifokanbale yo mo fi sinu alamari won Olorun o mu inira kuro fun won yo mu ipaye keke kuro fun won yo mu iberu kuro fun won yo mu ifokanbale aya kuro fun won nigba tawon na ba se ti t'Olorun tori pe ninu sisi t'Olorun lona kan fi ma bale inu ranti Olorun lokan fi ma bale ninu imatele t'Olorun on lokan fi ma bale gbogbo olede gbogbo awojo to ba ti wa ko si kun si imatele t'Olorun to ba ti ko ti ogbin si ma dun ni ma ti t'Olorun irufe awojo na ifokanbale si nbe abi Olorun ba n to bere ma tele t'Olorun k'Olorun ba like la ko ma se ni rorun fun eni kankan wa eyin olugbo mi alapọnle ninu awon ti ma sokunfa ifokanbale lawujo o na ni pe at-tauhid o na ni kiyan o mu Olorun ba lokan soso kiyan ma pa orun papọ mo Olorun ninu ti ma je ki ifokanbale wa lawujo niye ninu ti ma je kankan abale wa lawujo orilede abi awujo to ba je pe t'Olorun ni won dun ni mo ti won pa nkan mi pe l'Olorun ti won po Olorun ba l'Olorun ba ti won mo yi pe Olorun ba na lo ba okan soso ti won mo pe ko si en ti jo sin to si afa Olorun ba subhanahu wa ta'ala e ru awujo be a ma kun keke pelu kan fun kan kan bale ru awujo be a ma ifokan bale a ma oro kiri ka won latari ka won na se kini awon na moju to Olorun won si jina sin to Olorun ba subhanahu wa ta'ala ti won jina si n ti o fe bakan na ninu n ti ma je ki ifokan bale o wa lawujo o na ni pe ijtinabu ani zulm ona ni ki yojina si a ima sabosi gbogbo awurede abawojo kan ba ti mu ti mu ori abosi si nkan pa ti mu ori si nkan to buru ti won jowo omo niyan lona eto ti n gbeso eleto omo niyan lona tabosi a irufe awujo be a o le fun ra fun awujo be lati le ri fokan bale tori pe kò sí bá a ṣe fẹ́ ṣàbòsí fún ọmọlàkejì tínú rí ó dùn kò sí bá a ṣe fẹ́ gbẹ́tẹ̀ẹ́sẹ̀ lẹ́tọ̀ọ́lẹ́tọ̀ tó ń fẹ́ ẹni bẹ́ẹ̀ tó ṣàdúrà fún irú ẹni tó gbẹ́tẹ̀ẹ́ lẹ́tọ̀ rẹ̀ gbogbo ibi tó bá ti wá kún kẹ́kẹ́ pẹ̀lú àbòsí gbogbo ibi táwọn èèyàn bá ti ń rí àbòsí gẹ́gẹ́ bí nǹkan tó nọ́mà gbogbo ibi táwọn èèyàn bá ti ń rábòsí gẹ́gẹ́ bí ọ̀nà wa ọ̀nà àtijẹ́ gbogbo ibi táwọn èèyàn bá ti ń rábòsí gẹ́gẹ́ bí ọ̀nà àtimú irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kì í sí fọkànbalẹ̀ ń bẹ̀ o látàrí ìdí eléyìí ẹ jẹ́ ká jìnà sábòsí nínú àwọn nǹkan tí ó máa fa sábàbí àti jẹ́ kí ìfọkànbalẹ̀ ó wà lórílẹ̀-èdè àti jẹ́ kí ìfọkànbalẹ̀ ó wà láwùjọ àti jẹ́ kí ìfọkànbalẹ̀ ó wà ní agbègbè tá a bá wà òun náà ni ká jìnà sábòsí ká má bòyàn sí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni abdulmu zulmatu yawm al-qiyama ṣe rí àbòsí tẹ ń wọn yóò máa lọ òkùnkùn ni ó dà lọ́jọ́ gbígbà al-qiyama gbogbo bí orílẹ̀-èdè máa ti ń sábòsí ibi tó ti kún kẹ́kẹ́ fábòsí tí wọ́n jowó àwọn èèyàn lọ́nà àìtọ́ irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ àbí irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kì í sí ìfọkànbalẹ̀ bẹ́ẹ̀ k'Olorun ba lè kẹ́lá kí ó fi ìfọkànbalẹ̀ sí orílẹ̀-èdè wa bákan náà nítorí àsìkò kí la àwọn nǹkan tó lè jẹ́ sábàbí láti lè jẹ́ kí ìfọkànbalẹ̀ ní tó lè jẹ́ sábàbí nínú àwọn nǹkan tó lè jẹ́ sábàbí láti jẹ́ kí ìfọkànbalẹ̀ kó wà ní àwùjọ alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni wípé gẹ́gẹ́ bá a ṣe sọ ìmọ̀ṣe t'Olorun ọba subhanahu wa ta'ala ìrìn wa ńbẹ̀ bákan náà tajdidu taubati min ilallah ká máa ṣe ní gbogbo ìgbà láti lè máa túbà lọ sọ́dọ̀ Ọlọ́run torí pé Ọlọ́run ò ní fún ìfọkànbalẹ̀ kan kó ní inú àwùjọ.

kúrò nínú ìlú kan lórí òjò orí nínú fámílì àfikọ́jẹ́ yí pé ẹ̀ṣẹ̀ ní máa fà á. Ó jẹ́ gbogbo eléyìí táwọn dojú kọ lórílẹ̀-èdè wa yìí, gbogbo eléyìí táwọn bá fínra lórílẹ̀-èdè wa yìí, ká má di ẹ̀bi rẹ̀ lórí ìjọba nìkan o. Kálukú náà ló níbi tó kù sí, kálukú náà ló níbi títí ń ṣẹlọ́run, kálukú náà ló níbi títí ń jowó àwọn èèyàn lọ́nà àìtọ́, kálukú náà lọ fẹ́ là, kálukú náà lọ fẹ́ gun mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀, kálukú ló fẹ́ kọ́lé. Eléyìí tọ́jẹ́ yí pé ẹnìkan ò rí ojú ẹ̀ rí, ẹnìkan ò rí irú ẹ̀ rí, ojú kan ò rí irú ẹ̀ rí. Gbogbo la fẹ́ kọ́lé àgbà yanu, gbogbo èèyàn náà lọ fẹ́ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ, tásìkò sì tí tó. Eléyìí nínú àwọn ẹ̀sẹ̀ tí ó gbajúmọ̀ láyé lónìí tó fi jẹ́ wípé Ọlọ́run Bàríkíọ́lá ó fi máa ń ká ìdẹ̀ra, ó fi máa ń ká ìdẹ̀ra pàápàá jùlọ nípa ìfọ̀kànbalẹ̀ kúrò láwùjọ òun eléyìí. Inú tó wá jẹ́ solution tó jẹ́ ọ̀nà àbáyọ fẹ́lẹ̀ yìí, ó náà ni pé ká máa túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Eléyìí ti ń bẹ lọ́wọ́ kálukú láyè dá káwa náà ká fi ilẹ̀. Èkún kún kó nínú ọmọ mẹ́nu, kálukú náà mọ ibi títí ń ṣẹ lọ́run. Ká má fojú gbogbo ẹ̀ náà pé àwọn ìjọba ni, àwọn ìjọba ni, ibi tí kálukú bá kù sí náà káwa náà ò tún ṣe. Tajdidu tawbah ila Allah, ká túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, ká máa jí rẹ̀bẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tí wọ́n ṣokùnfà láti jẹ́ pé táàmùjútó lásìkò yìí tí ìfọ̀kànbalẹ̀ tí ó fi jẹ́ tiwa òun lélẹ̀yìí. Bákan náà mahafáfá ní ala salawat, bákan náà ìjọsìn Ọlọ́run ká dún nímọ̀, ká máa kírun lásìkò rẹ̀, ká máa ṣe pẹ́pẹ́ fún lọ sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo Ọlọ́run bá ní a máa ṣe inú ìbádà ká mójútó, gbogbo eléyìí Ọlọ́run bá ní ká jìnà sí nínú màásíyà nínú ẹ̀sẹ̀ káwa náà ká jìnà sí nínú àwọn eléyìí, nínú àwọn nǹkan tí máa jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà láwùjọ òun lélẹ̀yìí. Bákan náà tarbiyatu al-abna'i ala al-iman wal akhlaq, nínú àwọn nǹkan tá a tún mójútó lásìkò yìí òun náà ni wípé kí a lọ mójútó nípa bó láti rí àwọn ọmọ wa lórí kí wọ́n gbẹ̀sìn Ọlọ́run báyìí, bó láti rí àwọn ọmọ wa lórí kí ẹ̀sìn Ọlọ́run bó yé wọn. Bákan náà nípa ìwà dáadáa, ọmọ tí ẹ̀sìn Ọlọ́run bá yé tí ó ní ìmánì yóò mọ̀ wípé àìjẹ̀wé ọmọnìyàn lọ́nà àìtọ́, yóò mọ̀ wípé àìpọ̀mọlẹ́mọlẹ́kún jayé kóhun lè bá gbádùn, yóò gbà wípé ìnira ẹnìkan kò lè jẹ́dùnú fóun, ìbànújẹ́ tẹnìkan kò lè jẹ́dùnú fóun, ẹkún tẹnìkan kò lè jẹ́rìn fóun, aburú tẹnìkan kò lè jẹ́ ìdẹ̀kùn fún òun, látàrí pé a ti kọ́ wọn lórí pé kí wọ́n gbọ́ ẹ̀sìn Ọlọ́run báyé. Bákan náà wà al-akhlaq, ìwà dáadáa, ìwà ayáyì, ìwà alápọ̀nlé, ìwà ọmọlúàbí, a gbúdọ̀ fi kọ́ àwọn ọmọ wa lásìkò tá a wáyé. Kálukú mójútó tiẹ̀, n tí ayé ń wí, ibi tá láyé lòun dà lè ń dà lónìí o, n táyé ń pèpè sí lónìí òun náà ní pé káwọn ọmọ máa ní ìwà ọmọlúàbí mọ́, kí ẹ̀mí èèyàn kọ́ máa du àwọn èèyàn lójú, káwọn èèyàn máa gbẹ́sẹ̀ láì tó àwọn èèyàn lọ́nà àbòsí, káwọn èèyàn máa fìyà ja àwọn èèyàn lórí dúkìá wọn. Subhanallah, eléyìí nínú àwọn nǹkan tí máa ṣokùnfà kí ìfọ̀kànbalẹ̀ kó ká kúrò láwùjọ. N táwọn àmójútó òun náà ni kárí kálukú orí ọmọ rẹ̀ lórí bá a ṣe fẹ́ bó ṣe fẹ́ gbẹ̀sìn Ọlọ́run báyìí, kálukú orí ọmọ rẹ̀ bó ni wọ́n ṣe fẹ́ níwà dáadáa. Bákan náà al-bu'd 'ala adh-dhulm, gẹ́gẹ́ bá a ṣe sọ sókè òun náà ni pé ká jìnà sí ìmọ̀ àbòsí ṣíṣe wal fasad àti títan ìbàjẹ́ káàkiri àwùjọ. Bákan náà al-ikthar min ad-du'a wal istighfar, eléyìí tá a fi kanlẹ̀ òun náà ni pé ká pọ̀ lẹ́yìn tí ó máa ṣàdúà pàápàá jùlọ fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run Bàríkíọ́lá kó darí rẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Bá a ṣe ń sọ eléyìí tí ń ṣẹlẹ̀ ní ìsúkọsẹ́yìn tí ó kan ó kan àwọn ìjọba wa náà, ó kan àwọn àwa tá à ń bẹ tá a jọmọ lẹ́yìn.

0: e ka ba pada eh lekan oju opin yen oni bo sese eh dr Femi ka to lo lekan e nso nipa awon aseyori gomina Abiodun Oyebanji nipa oro eto eko an gbo yin
1: yeah nipa oro eto eko ga bo se nso lekan ijoba ti san gbogbo owo awon mo to nse wa ekita to nse lowo yi la ka kiri gbogbo ekiti ibi to de ti san owo en won obere ibi to ni kaluku ti wa o wo to wa ya ti lo school to n kawe le to lo le eko lekiti lo won de ti san gbogbo e mi fura mi ri ni ki se pe boya won so fun mi mo lo be mo lo fura mi bere ni mo de mo pe te ba gbogbo awon ile eko giga to wa lekiti lati bi odun kan o le nsin won ti fi kun owo ton ma n fun won lososu
0: ton fun awon alase ile iwe won yin dokita Femi
1: ise hello
0: mo n gbo yin
1: so gbogbo iyen ti n sele kaakiri kaakiri gege mo n so lekan te ba de awon iru awon university ti mo so yi e lowo ijoba e ri nkankan ti ijoba n se ninu nipa pe won kole ni won n fun won nina ni won n se eto bi irorun se ma de ba won nu be ni gbogbo yen le ma ri then mo re pe mo ti salaye pupo nipa titi ti mo salaye lo lekan te ba de igboro adunsin e ri pe bridge keji tun ti n bere overhead bridge tan se le bi area ejigbo wa si bi oja oba kankan yen emi fun ami ri naa ni iyen naa ti n lo lowo then mo tun ri ring road to lo lati Ekiti State University lo si bi ona airport iyen naa ring road yen won ti se tan then airport won gan funra e pe iṣẹ n lọ lọwọ ẹ kí ìjọba báwo tó dé but nígbà tí ìjọba báwo dé ti dé nsìn wọn ti parí ẹ èmi fúnra mi ti lò lẹ́ẹ̀mélòó kan so gbogbo yẹn mo fúnra mi rí ẹ rí pé gbogbo tí mo sọ àwọn nǹkan tẹ́mi fúnra mi rí tí mo ti ṣàyẹ̀wò fún ìyẹn gan ló pọ̀ jù nǹkan tẹ́mi fúnra mi sọ ẹ bá dérú teaching hospital ẹ rí gbogbo iṣẹ tó ń lọ nù bẹ lẹ́nu ọjọ́ mẹ́ta mo gbọ́ kán sí commission become bẹ mo dé ìkànnà school wà náà nsìn tó ń ṣe lọ́wọ́ to ma ko bi ọgọrun bẹẹdi wọle si yàrá wa jẹ ki bẹẹ nu ọsutu yẹn ko le si lọ si bi ọgọrun to ma fi le si si nígbà tó ma parí tán kọlọwẹ ẹ máa ń lọ lórí títì lásán ní wájú ọsutu yẹn a máa rí tí mo sọ yìí ẹ bá dẹ tẹ bá tún dé bẹẹ kẹtún wo àwọn. Gbogbo atikankan mo mọ tẹlẹ ibi tí nijagun gbogbo nkankan gbogbo wọn ti gbé wálẹ̀ wọlé gbọ́ pé ìjọba fẹ́ sọ bẹ́ẹ̀ di ibi àgbo láìpẹ́ yìí so oríṣiríṣi ibi tẹ ẹ bá lọ náà ẹtọ máa rí gbogbo kí nínú ẹ
0: yìí
1: láàrin ọdún lọrọ tún yìí
0: ṣé ń gbọ́ wa dada
1: mo gbọ́ yín o.
0: Ẹ ká sọ nípa ìṣèjọba yìí pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin èyí tó ń pè ní inclusion of women nínú ìṣèjọba in governance ṣé ìjọba Abiodun Oyebanji bó ló ṣe jẹ́ pé tẹ́lẹ̀ ṣáájú a máa rí àwọn olóṣèlú àwọn gómìnà tó yẹ pé tó bá ti kọ̀rọ̀ òṣèlú kí wọ́n kún àwọn obìnrin lẹ́yìn láti máa fi wọ́n kọrin nìkan ló máa ń lo àwọn obìnrin fún lábẹ́ ìṣèjọba gómìnà Abiodun Oyebanji ipa wo ló ń kó fún àwọn ọ̀rọ̀ àwọn obìnrin nínú ìṣèjọba yìí àtàwọn ọ̀dọ́.
1: Ẹ jẹ́ ká bẹ́ẹ̀ látòkè igbákejì gómìnà obìnrin ni ìpínlẹ̀ wa obìnrin ni kẹ wá lọ sórí àwọn kọmíṣínà ẹ rí àwọn kọmíṣínà obìnrin bẹẹ dé house of assembly ẹ rí wọn bẹ bẹẹ dé chairman ní local government àwọn obìnrin ẹ máa bá bẹ so gbogbo gbolókù tá a ti rí wọn ìjọba ilé yàtọ̀ sí gbogbo ìjọba wípé kóbìnrin máa pàtẹ́wọ́ lẹ́yìn àbíkẹta bí níwájú ìyàwó gómìnà tí mo mọ̀ ìyàwó gómìnà tó wà bẹ́ẹ̀ yìí ẹsẹ̀ tó láàrin àwọn òkèèrè láti pé kó máa kó gbogbo àwọn ìyàwó àwọn chairman gbogbo wọn mọ́ra ìyàwó pàjọ gbogbo máa tẹ́yẹ̀ yìí náà ni ẹ rí i pé ẹ̀rọ̀kẹ́ tí ọkùnrin bá ti wà tí a bá ti níyàwó tó rẹ́dí àti jáde tó dó lẹ́yìn ọkọ̀ ọwọ́ náà ló máa bọ́ sí So I'm not gonna get me what to say on one side. Get them from me the most on you. I get the Olusegun to wa le kitchen le mi o we ya unti mu ri gangan ke so ro pe ya won kon sinu bi kan won se ba kan sinu bi kan so gbogbo e ya awon odo na te de so you know te ba de iru house of assembly e ri awon oju te mo pe odo la awon yi ko da bi se arugbo te ba de
0: le awon odo ta odun ton pe lodo
1: be ni o ko ri be ko ti be o le iwo ni bu e ri awon odo na ninu be to je chairman to je councilor ni o si ni so ijoba yi o gura ya be awon kankan wa to je pe o wa specifically fun awon odo iru awon ise oko to se fun awon odo kan e mo gbo nipa be youth in agriculture e mi fun mi o ti lo be bo mo gbo npa e mo pe yan na lo lowo mo de mo pe gbogbo awon awon kan wa ti mo gbo ton se poultry ton toju e die
0: se joba lo fun won lowo
1: nbi de joba fun won lowo den don mo gbo so pe won to je ti se won gburu si e mo to pa won comment kan won le si ta ma fi pe die ta ma fi process e die we yan na e ri pe pe na tun tin fe awon odo lo kun be so won si si se be lo lowo ni party awon odo awon na lowo si joba
0: ese dokita Thomas e ti so nipa gbogbo awon aseyori ti gomina Biodun Oyebanjo nse ta ba ni ka ma so lo wakati kan se ma so nipa awon aseyori yen a ma so nipa oro eto dibo to mo amoka doke lohun na ta ba ti de a ma bere si ni so nipa e ma yi ku nbe

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ ti nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ Nigeria. 091 60 6

0: tosin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si npa ti won na ba le gbeju to ba le yoju si mi si olorun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbeju si wa to ti gbeju sawo yen o ri pe lagbara olorun won o dupe fa olorun ni o dupe ta lo mi esoju lasan o npa to ba dodo wa a gbeju a se be olorun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolorun o si ri pe olorun oba yo gbadu ati ene ni le ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura ero oba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon kan ta mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọn dùn tó bẹẹ náà ló ń ṣàkóbá fún àgọ ara wa ẹlòmíì iṣẹ ìjoko ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ìdúró ló ń ṣe bẹẹ ẹlòmíì wàhálà lọsànán wàhálà lóru ni bẹẹ lòmíì bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tọ́yà kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lẹ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíọ́kólíọ́ bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ kẹ́bẹ́ kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò nígbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá ṣọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fin ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Tudu Yemi Lane, opposite Oyemekun.

0: ọkọ tèmi náà mo rìn ọkọ mi yẹn lẹ́dùá. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùà tó dáṣọ fọ́lẹ̀ wa tó tún pa lárọ́.
1: Ọba tó dá ọkọ sí ọmọdé lọ́nà
0: tó. Ọba tó ń gba ẹni tẹ́nìkan ò lè gbà.
1: Ọmọ mi yìí bàbá
0: o. Ọba tó da orí tó tún fi irun tó fi bàṣírí orí. Ẹ̀jẹ̀ àtijọ́ gbádùn ètò ìlera wa tòní. Adéjúmọ̀kẹ́ ọmọ bàbá jígbọ́ta fẹ́ ló ń kiyín pé ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ mi.

0: Bàbá tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ lẹ́yìn ijú àánú wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá. Nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́ èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò kò sówó káàdì kò tó wá àyẹ̀wò ẹ ṣáà lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lo oògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akọ̀kọ̀ ṣe ti yẹ kẹ́kọ̀ọ́ má bọ̀kọ̀ jẹ mọ́.
2: Ayẹ́wẹ́ ládùn ó, ó gbẹ́ bóyá ìbáàgbọ́.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́ ẹ pè wọ́n láàárọ̀ ẹ pè wọ́n lọ́sàn-án wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Téèyàn bọ̀ wá sí ibi tẹ́tí lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́ ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fi ilẹ̀kọ́ tó kúrò lórí ètò yìí lónìí torí wọ́n wà pẹ̀lú mi nílé agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tẹ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́ mú kí n pẹ́ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín ń sunni àìró oorun sunni ti yín ni ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì.
2: Ó gbà bóyá ìbá àgbọ̀ wá dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà ojú tí ò lè mú nọ́mbà mọ́.
1: Má bọ̀kan jẹ́ má bọ̀kú so ọ̀la ń bọ̀ wá dá lágbára olúwa.
0: Ìwọ́n tó ní high bp tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí kọ́rẹ́ǹtì ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
2: Ó gbọ́dọ̀ dọ̀ ó gbọ́dọ̀ payọ̀ ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kó páńpẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
2: Ìrọ́dún ọ̀dà ọ̀pọ̀pọ̀ ayé aládùn ó títí dalẹ́ ó ìbá ń bọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer ẹ jí pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbo ara yìí.
1: Ọjọ́ kì í pọ́ ṣe kì í ṣe má la o ọ̀nà rẹ̀ má la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tí ẹ bá wá lò kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn.
1: A ní retí ọ̀nà ẹ̀ máa lásẹ̀.
0: Golden Herbal Mission oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀pẹ̀ lọ́pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ tá a lè rí láyìíká wa àtẹ̀lé tó jẹ́ foreign tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
1: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò ògùn yìí o gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
2: Bóyá oṣù náà lánàá akọ́nàlọ́ apẹ bàbà.
0: Mo sọ pé wọ́n tún nawọ́ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí ilé iṣẹ́ wọn tẹ̀yìn bá wá wà níbi tó jìnà sí ilé iṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín báyìí ló ti ń ṣe mí báyìí kàsá báyìí káwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín bóyá oúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́ tàbí oúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́ gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò ẹ gbìyànjú ẹ pe nọ́mbà wọn ẹ ṣàlàyé bó ti ń ṣe yín tẹ bá sì wà níbi tó jìnà bó ògùn ṣe máa dọ́wọ́ yín ọ máa láàyè yín.
1: Ọba tó gbọ́ àdúrà àwọn kan a ṣe ti yẹ tọmọ kan bá lẹ o.
0: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gbàmọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn wọ́n dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi kì í ṣe gbogbo ẹ̀ lálẹ́ máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà ẹ má sọ̀rọ̀ ìtínú bóyá ìsàn ọlọ́jọ́ pípẹ́ ni tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni kì í ṣe gbogbo ẹ̀ là

0: káàbọ̀ sórí ètò ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé.
1: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akinboyewa, olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mixture.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Golden Herbal Mixture ti jẹ́?
1: Golden Herbal Mixture jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn bàbá ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe research lè lórí kí là ń jẹ, kí àwọn bàbá wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn bàbá ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component, òun là ń pè ní Golden Herbal Mixture.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: bàbá mo wòye pé a ti ń rí testimony lóríṣiríṣi nípa ọmọ tuntun tẹ́ ṣe kó jáde láìpẹ́ ìyẹn ni ogun ojú tẹ́ ṣe ṣe láìpẹ́ yìí sí ẹ̀ ṣe clinical test ẹ̀ lọ́wọ́ jẹ́ lè sọ fún wa ṣé àwọn agent yín gbogbo ni wọ́n ti ní ni wọ́n ti lè rí ogun ojú yìí àti pé kí lè rò débẹ̀ tẹ́ tó fi gbé yẹn náà kalẹ̀.
1: Ṣé ẹ rí ńgbà ta tí golden harbor jáde la wá rí pé ìṣòro kan wà àwọn èèyàn kì í lọ ń ṣe àyẹ̀wò àyẹ̀wò táwọn ṣe yẹn tó yẹ pé a ti tètè mọ̀ pé irú ẹ̀sùn báyìí ló wà lágọ̀ọ́ ara a ti lè gbégbèsè so yẹn la wá ní pé ẹ jẹ́ ká ra àwọn èèyàn wa lọ́wọ́ la bá ra àwọn ìpínpín káàkiri gbogbo ibi tí oríléeṣẹ́ wà nílẹ̀ yorùbá six states so kán lọ máa ṣe àyẹ̀wò ọ̀fẹ́ níbẹ̀ nígbà táwọn tún bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò ọ̀fẹ́ yẹn la wá rí pé àìsàn ojú pọ̀ kí ló tún máa ń fa àìsàn ojú làbá lọ sún ṣe research ìyẹn ló mú wa gbé golden herbal eye drop jáde a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: Ìtàbọ̀ wá dára fún ẹ kó o yáwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: Tá a bá fẹ́ gẹ̀ẹ́tì ogun ojú yìí kí ni processing ẹ̀ sà.
1: Golden herbal eye drop ọ̀dọ̀ àwọn agent wa lè ti máa gẹ̀ẹ́tì ẹ̀ now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra pack golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan yẹn tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ lè dá nìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: yẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́ ẹ máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tani wọn ní irú glycoma pé wọn ò kí ń reverse ẹ gbogbo àwọn tó ní glycoma tá ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayà wọn give testimony
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue
0: ṣé ojú nìkan ni golden herbal ṣiṣẹ́ fún àgbo tó ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: Golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé ìkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: Ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: Lọ́mọ kan balẹ̀ o ṣó o bọ̀.
3: Ìjà ló jà tó lọ gbàlá fò. Lọ́jọ́ ẹ̀sìn ti yọ lẹ́nu.
0: Mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi táwọn agent wà nípínlẹ̀ Ondo wá ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: Ilé epo ń ra lọ ẹ̀yìn ẹ̀.
1: Ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ni hotel yẹn wà.
0: Eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: Cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn.
0: Okay.
1: Kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. A tún wà ní òkè Àró Modern Shide ní opposite Modern Shide. A wà ní alágbàká níwájú Central Bank àwọn shopping complex kan wà nbẹ̀ a wà ní Àrùntúnsì layout a wà ní Futa South a wà ní Mọ̀fọ̀n a wà ní.

0: ọba Afunbi Owo Road ní ọ̀nà ìdánrin lọ́hún. A wà ní Valentino ní Odo City. A wà ní Eki FM ní Táhàn Ọ̀bẹ̀ Eki FM Ẹdí Táhàn Ọ̀bẹ̀ Ẹrẹ́gà. A wà ní ètí ń ṣe Àkúrẹ́ Garage. Àwọn agent wa kan wà ní agbègbè Àkúrẹ́ Garage. A wà lókìtì òpá. A wà ní ọ̀bà Àkókó. A wà ní ìpè Àkókó. A wà ní Ìfira. A wà ní Kàrẹ́ Àkókó. A wà ní Ọ̀wọ̀. A wà ní Ọ̀rẹ́. A wà ní Ìdànrè.
1: Nọ́mbà yín ẹ bá mi jù síta fọ́rọ̀ ọmọ Nàìjíríà ní pápápá.
0: A dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
1: Ìyẹn ni bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
0: A sì ń wá àwọn alágbàtà sí. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́.
1: Láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
0: Ká pè mí sí orí
1: 0806 98 69 98. Ǹjẹ́ tún ní nọ́mbà míì tó jẹ́ bí WhatsApp?
0: Ẹni tó bá
1: fẹ́ pe
0: WhatsApp fún wa
1: kán pè
0: wá
1: 0906 98 69 98.
2: Tẹ bá fọ́ WhatsApp wọn, ẹ fẹ́ mẹ́sẹ̀jì wọn 0906 61 66 65 38.
1: Ní nọ́mbà WhatsApp wọn, tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí. Ṣé o bá ṣe
3: tí bẹ ní Nàìjíríà yìí ìgbà ń bọ̀ wá dá lẹ́yìn ìgbà ọ̀dà
2: òun. Ó ní ṣe oṣù tó ń bọ̀ wọ́n jọ.
1: Èmi náà máa ń sọ pé self-medication ò dáa fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè máa wò dò sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó náà ń fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: àlejò tágbọ́ ara tìyẹ́ ti gbà tó ń fi ọlákàlàkà lọ́wọ́lọ́wọ́ kọjá lọ sí olùléeṣẹ́ golden harbour níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò lọ́fẹ̀ẹ́. Wọ́n máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ, kí làwọn tẹ máa mu, kí ni ò sì yẹ kí ẹ jẹ, tàbí kí lohun tó yẹ kẹ́ ẹ yẹra fún. Nísàn bákan náà yẹn tún lè pe nọ́mbà wọn bàbá golden harbour wọn máa gbé, tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn. Ẹ bá wọn sọ̀rọ̀, ẹ sọ́tọ̀ kan ní ẹ sọ má ìdí yín fún wọn kí lohun tó ń ṣe yín àti ìgbà wo ló ti bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá bẹ́ẹ̀ ṣe lè mọ̀ ní ọ́fíìsì wọn ni tàbí oríkò ibi tẹ́yìn wà ẹ̀fẹ̀ wá sí ọ́fíìsì. Ẹ kò fẹ́ lọ ra golden harbour mission ni. Nọ́mbà tẹ lè pè wọ́n sí 08086 98 69 98. Tó bá jẹ́ WhatsApp ni 09061 66 65 38 ni nọmba tẹle pe wọn sí. Golden harbour mission program ti tẹ̀síwájú, ẹ má yí kúrò ńbẹ o.
1: Golden harbour mixture egbògi tiwantiwa tá a peyamọ nílànà ayé òde òní 100% fruits vegetables spices and herbs. Yes, tonic tí ń bẹ nú ẹ tún poró kọ bẹẹ ló tún fọ gbogbo gẹdẹgẹdẹ tí ò wúlò lára. Inú nínú wa bí wọ́ sí tó bá dun ní ti bí ẹgbẹlura kẹ sọ jí tapanpa tapanpa tapi ìrè palẹ mọ àìsàn àtàrùn gbogbo kára ṣe yé mu. Golden harbour mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà, ó sì ti wà káàkiri ilé iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú. Dunkun le kolo se pẹlu golden harbour mixture wa lalaafia.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ́ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá pèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tán jẹ ju pé kán jẹ èso, kán jẹ ewébẹ̀, kán jẹ ewé àti páálí. Àwa ní òdà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ, rírú orí báyìí, ẹ̀fọ́rí tòló, àìlè sùn tàbí àìsàn ojú, ojú máa ríran kedere. A lọ sí ọrùn, àyà, ibẹ̀ ni ọkàn wà, ẹ̀dọ̀fóró, kíndìnrín. A wá ṣa gbogbo ẹ̀jọ̀ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀ dọ̀tí, tí wọ́n sọ pé fallopian tube ẹ̀ dọ̀tí tàbí fibroid. A kọ gbogbo àwọn àìsàn yìí sílẹ̀ níbi àgọ́ ara tá a máa pè ní private part. Ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ sí ẹsẹ̀ arúmọlégún gbogbo ẹ̀. Nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara ẹ̀ pátá, a wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Pé irú àwọn èso wo, irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀. A wá rí pé síkan tán jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tán pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ni irú tomato tá a máa pè ní tomato wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tó máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní garlic tá a máa jẹ gbogbo ìgbà. Èyí máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì, tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn bí tó ti gbéra. Ẹ rí pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣe yàn. Àwa kó gbogbo nǹkan tẹ́nu jẹ yìí. Ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients. Àwa papọ̀ àwa fi ṣe oògùn ìlera ara tí a pè ní golden harbour mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún 12 àti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nàìjíríà Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣe hàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ní golden harbour mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo golden harbour mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́ tí wọ́n bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo golden harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú a ti ṣe golden harbour mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú ẹ ó lọ ra páàkì golden harbour mixture kan tí ìgò mẹ́fà wà nú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
5: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0806986998. Lekan si 0808696898. Ayẹwo ilera ofe si n tẹsiwaju ni gbogbo awọn ẹka ọfiisi wa.
1: Aha! Golden Herbal Mixture. Egbogi tiwantiwa ta piyamọ nilana ayé òde òní. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti n bẹnu ẹ tun poro ko. Bẹ́ẹ̀ ló tún fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nínú wa bí wọ́ sí. Tó bá doni ti bí ẹgbẹ́lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapi ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Herbal Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ lù jìgà. Ó sì ti wà káàkiri. Ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó ló ṣe é. Pẹ̀lú Golden Herbal Mixture wà lálàá.

gbogbo ẹyin tẹ ṣiṣẹ tí kò sí èrè nínú rẹ. Ẹ má bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ̀ lóru máa bọ̀. Omi Bọ́lọ́run yóò ti ṣèyanu láyé rẹ. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Wọ́n lé èṣù palẹ̀ nínú ayé rẹ. Ẹ lè pe bàbá sí 0055176771 tàbí 0059785015. Máa bọ̀ lórí òkè ìyanu.

0: kíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnitẹ́nikẹ́ni ò lè tú ìbà rẹ o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní, orúkọ mi ò yí padà, èmi ni Victor Samuel MC Kọ̀dínwìrè Coordinator ni òun mọ tí ó wà lọ́kàn yín bẹ́yẹn Coordinator of Peace ni ẹ o. Ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú Àkúrẹ́ ńbí ibẹ̀ náà ni wọ́n wà. Bàbá wa Apostle Prophet Olúwaniyi Samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Ẹ jẹ́ kí gbogbo farabalẹ̀ láti jó ń jẹ ẹ̀mí.
1: Orúkọ Jésù ní àgbára Jésù. Mo gbàdúrà fún bẹ́ẹ̀ ṣe máa gbọ́rọ̀ ẹni ọ̀sán yìí Ọlọ́run tó ní ìmọ̀ àti òye tó ní ọ̀rọ̀ kó fọ̀rọ̀ náà yé yín kó ṣègbàlà kó ṣèṣesílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àánú Ọlọ́run kó là á kọjá fún ayọ̀ àti ìdùnnú Jésù Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ìfẹ́ Ọlọ́run fún olódodo. Ìfẹ́ Ọlọ́run fún olódodo. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ. Ezekiel orí Ìkejìdínlógún ẹsẹ̀ karùn-ún Ezekiel 18:5. Ṣùgbọ́n bí ènìyàn kan bá ṣe olóòótọ́ tí ó sì ṣe èyí tí ó tọ́ àti èyí tí ó yẹ, ìyẹn jẹ́ ẹsẹ̀ karùn-ún ẹsẹ̀ kẹsàn-án kó lè yé yín dáadáa, tó sì rìn nínú àṣẹ mi tí ó sì rìn nípa ìdájọ́ mi mímọ́ láti hùwà títọ́, ó ṣe olóòótọ́ yíyè ni ìyóòyè ni Olúwa Ọlọ́run wí. Ṣẹ́yìn náà ẹ gbọ́, ìfẹ́ Ọlọ́run fún olóòtítọ́ ẹ gbọ́, ó ní yíyè ni ìyóòyè tó rìn nínú ìlànà àti àṣẹ òun, ó ní yíyè nírú ẹ̀dá bẹ́ẹ̀ máa yè. Kí ló fi sọ pé yíyè? Àlàáfíà ayọ̀ ìdùnnú ìtura oríire ohun gbogbo ajẹ́rú ìtẹ̀ ẹ̀dá náà. Ṣùgbọ́n òun fúnra ara ẹ̀ ó gbúdọ̀ ẹ̀yin tọ́lọ́run fẹ́ náà fún olódodo ni pé olódodo gbúdọ̀ ṣòtítọ́, olódodo gbúdọ̀ múnú àwọn ènìyàn dùn, olódodo bẹ́ẹ̀ ni kò gbúdọ̀ ṣe ké ibikíbi tó wù kó wà, òtítọ́ ló gbúdọ̀ ṣe. Ọlọ́run àwa máa wá fi àánú ayọ̀ ìdùnnú àwa máa fi ṣe ìkẹrù ẹni bẹ́ẹ̀. Àgàgà ìwọ tó jẹ́ wípé bóyá ibikíbi tó lè wù kó máa tukọ̀ kó máa ṣàkóso, bóyá o jẹ́ ààrẹ ìlú ni, bóyá o jẹ́ gómìnà ni, tó bá ṣòdodo. Gbogbo ilé tá à ń sọ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí, àìṣe òdodo òun ni ìfẹ́ Ọlọ́run ò fi sí lára ọ̀pọ̀lọpọ̀ tó lòun ṣèjọba lónìí. Tí ìfẹ́ Ọlọ́run bá wà lórí àwọn ènìyàn, ẹ rí wípé ìṣe wọn bẹ́ẹ̀ ni a wu Ọlọ́run. Ṣé orílẹ̀-èdè lónìí problem torílẹ̀-èdè ní lónìí ni ẹ̀ṣẹ̀ àìṣòdodo. Àìṣòdodo àìṣòdodo yẹn wá gbilẹ̀ lórílẹ̀-èdè débi wípé àwọn tó wá ń ṣe tó wá ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wá gbé àìṣòdodo wọ̀ inú wọn dẹ̀ wá ń dùn. Wọ́n gbé àìṣòdodo wọ̀ débi pé thank God pé ìdè ètò ìdìbò tó fẹ́ dé báyìí, wọ́n á sẹ́tù gbogbo àwọn tó yẹ kán sẹ́tù. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń ṣe torílẹ̀-èdè Nàìjíríà lọ bẹ ṣe é ṣe yìí, kó jẹ́ pé àwọn kan lẹ máa kójọ tẹ́ ẹ̀ máa fún wọn lówó fún wọn ní bribe káàkiri. Ìtẹ̀síwájú Nàìjíríà alágbára nípa ìgbésẹ̀ bẹ́ẹ̀ bíkọ́sẹ̀ òtítọ́ lọ́lọ́run fẹ́. Ọlọ́run á máa mú inú àwọn ènìyàn dùn, a máa mú orílẹ̀-èdè dùn, a máa mú àwọn tó ń tukọ̀ orílẹ̀-èdè, àwọn tó ń ṣèjọba, àwọn tó ń ṣe tó wà ní ipò ààrẹ, tó wà ní ipò gómìnà, tó wà ní ipò gbogbo ọba ní. Nígbà tẹ bá ń ṣe dáadáa, nígbà tó bá mú ayọ̀ àti ìdùnnú wá sí orílẹ̀-èdè, ṣé ẹ mọ̀ pé tí ààrẹ kan bá take over power, tó bá gba ìjọba kan, ètò rere lọ́lọ́run ní fún orílẹ̀-èdè gbogbo. Ṣùgbọ́n ẹni tó fẹ́ tukọ̀ bó bá ti wá gbé ohun rere wá, Ọlọ́run á support ẹ̀. Ṣùgbọ́n tó bá gbé ibi wá, máa gbọ́ mi ò, kí là ń pè níbi? Ibi náà ni wípé ohun tí ò ní tí ò ní mú àwọn èèyàn yọ̀. Bó bá jẹ́ wípé bóyá wípé gbé ibi wá, orílẹ̀-èdè abẹ̀ sí ń dàrú. Kí ni dídàrú? Wàhálà máa ṣẹlẹ̀, ebi a máa pa wọ́n, hílàhílo a máa ṣẹlẹ̀, ìdàrú dàpọ̀ a máa wáyé. Ṣùgbọ́n àwọn kan jẹ nínú ẹnu wọn dùn, òun jẹ nínú ibi inú ẹ dùn, ìwọ olùgbọ́ mi. ewo oga ile ise gbogbo iwo to je pe o sa wa ni position lati je pe ko se yan ni ore ati anu ton fi si ipo o wa de ibe ton pe owo mi ti te ikweda ko wa se ni keni to le mo wa ma mo e o gbo akoko odun merin a pe bo ba je ko to wa gbon dada to tun se odun me odun merin emi igba wa odun mejo a pe bo ba pe ma gbagbe ni to gun esin owo ma so kale o se nbo nile a so kale kuro lori esin itan lo nko to ba se president lowo to ba se governor lowo itan lo nko itan wo lo nko eyin te se president lowo president of Nigeria itan wo lo nko lowo forile de ki se itan ti e ko fura yin to je pe eyin te wa ni ipo boya any president vice president o senate president o ki se itan abi e gbogbo eyin te wa ni ipo pata gbogbo eyin te wa ni senate ki se itan abi minister abi nkankan itan te ko un te se yen gogogogon la npe ni itan ohun yen na ni won ma ka fun yin be se nse ngba te ba wa lo tele kuro nbe lo mi an lo ohun ti bo ohun ti sare ohun to se nko gbogbo irin ajo to rin ni ikoko ati ninu osun ati ninu oru gbogbo e ni ojiji e ma jin fun eni to laye ato ojo nro bo se ko se ro gbogbo kan lo dede orun osoparun ojo nyo sugbon aye be ni aye se yi to wu won gbogbo kan yi pada gbogbo kan yi pada gbogbo kan yi pada be ba wo rile de loni o se ni laanu to ba de bi kan to ra nko ni 2000 ni re ni o le wa de be ni o se meji si abi o se to tele ohun to ra ni 2000 won le ni 7000 awon to se ijoba de en woran ko si price control olukaluku ntaja bo se fe awon yo de nwo won won de ni won se ijoba won ni won se pe koko da se bi odun kerin akoko be ni ohun ni won ti lodun bi meta nu e bayi to ku be ni to ku odun kan now ko si ni bada ogun odun akojo kan bada ogun odun akojo kan dondon kon ni po didun ewo to ba debe to se dada orun fura ara e aba eyo be ni ewo to debe to se dada orun na fura ara e na e be ni ohunwo o awon gogogogogo ti e nrin ten to ko enajo ki se eni to ba de pe wa ni ipo yen orilo o nikan ni won fun ni kan ni ran lowo oruko mi na ni apostle prophet samuel oluwa ni baba orokogo arun ni otegbeye nibi ti oda parisi ni oke aro number mi na ni 08065176771 08065176771 ekeji 08059785015 08059785015 odi jomejo
0: ohun le ti bo yen ki gbogbo eni to ba le ti ko gbo on ti emi so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ọjọ Wednesday a ma n se ọsọ kan oru kan be si ni lọjọ Friday iṣọ oru wa ni ori oke ogo iyanu ti a wa bẹrẹ ni dede ago 12 e ma gbagbe bakan naa awọn akanṣe eto ti a ni bi gbogbo ọjọ Wednesday Thursday ati Friday to kẹyin loṣooṣu wa ba ọlọrun pade ki ọlọrun le ṣe iṣẹ iyanu ninu aye rẹ mo fẹ ko mọ pe ko si ohun ti ọlọrun le ṣe Ọlọ́run tó lajú afọ́jú tó jí òkú dìde tó mú àárọ̀ láradá tó rìn lórí òkun òun náà wà níbi àwọn ìpàdé wọ̀nyí tó dúró dì ọ́ fún ẹ̀bẹ̀ àdúrà ìgbani ní ìyànjú tàbí ohun kan àbí míì tí kò bá yí ọ tẹ ẹ fẹ́ rí bàbá fún ẹ kàn sí àwọn nọ́mbà tí a fẹ́ pè fún yín 08065176771 àti 08059785015 orúkọ mi ò yí padà èmi náà ni Samuel Victor MC Kọ̀dí Yínre tẹ́yìn náà bá fẹ́ pè mí fún ohunkóhun mo ṣe alága ni o ó dẹ̀ ṣe MC yín ni o kájọ ṣé kí gbogbo ẹ̀ kó dùn kó ṣe gbọ́ létí ẹ kàn sí nọ́mbà yìí 090 6368 4392. A ma fi èyí ṣe ìlọ lórí ètò yìí, ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o.

0: ìyanu.
1: Tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sí.
0: Òkè àrò.
1: Ayọ̀ ní bus stop.
0: Àkúrẹ́.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀.
0: Ẹ máa bọ̀
1: lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o.
0: Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lórí.
1: Máa bọ̀.
0: Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
1: Oh, my God.

0: Bravo.
1: Tẹ́ ẹ yẹ ní gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: tun fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kán náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 09 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíìnì tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ńṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun

0: 64 60 64 19. Bẹ́ẹ̀ lẹ lo mi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07 64 60 64 19 07 64 60 64 19. Àlàáfíà ara wa ò ní di fi àfíà ó dìgbà.
1: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọ̀nyìn ìṣirò sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 Bàbá òkè ògò àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.

0: ẹ káàbọ̀ padà sórí ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀. Ọ̀kan ṣoṣo pọ́rọ́ ti lè ṣe sánbẹ̀tì ṣàgbékalẹ̀ rẹ̀ nílé iṣẹ́ àdàbẹ̀ fẹ̀. Àlejò wa ti wà ń kalẹ̀, àlejò wa mo kí yín, ẹ kú ìrọ̀lẹ́, ẹ bá kí àwọn ará ilé kẹ́ ẹ bá dárúkọ yín fún wa. Ẹgbẹ́nu sí máìkì àwọn ọmọ Nàìjíríà fẹ́ gbòyin.
1: Ẹ kúrọ̀lẹ́, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko lọ́nà àtìlẹ́yìn odi. Orúkọ tèmi ni Stephen Abiola Okunlọla láti iléeṣẹ́ Sunbeg Global Concept Limited. Ẹ ṣeun sá.
0: Ẹ ṣeun ohun ọ̀gbẹ́ni Stephen Okunlọla láti iléeṣẹ́ Sunbeg Global Limited. Òun náà ni ẹ gbọ́ tán yìí. Ọ̀gbẹ́ni Stephen já bẹ̀rẹ̀ báyìí, kí ni iṣẹ́ yín gangan níléeṣẹ́ Sunbeg Global Limited?
1: Ẹ ṣeun àdúpẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àti bí ẹ ṣe ti sọ tẹ́lẹ̀, àwa la wà ní ìgbọ́nu bí ìtẹ̀síwájú iṣẹ́ kòkó bí ó ṣe tẹ̀síwájú eléyìí tí à ń pè ní sustainability department. So a jẹ́ àwọn tí a wà ní ìgbọ́nu láti máa kọ́ àwọn àgbẹ̀ láti máa tọ́ wọn sọ́nà bí wọ́n á ṣe kòkó lọ́nà tó tọ́ àti tó yẹ, bẹ̀rẹ̀ látorí bí wọ́n á ṣe gbìn àti títí dé ìgbà tí wọ́n á kérè oko títí dé ìgbà tí a di tí à ń gbé lọ tà.
0: Ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ẹ wà ní ìgbọ́nu bí kòkó ti ṣe tẹ̀síwájú. A sì mọ̀ pé inú oṣù kẹfà tá a wà yìí ó jẹ́ àkókò ìkórè rẹ fẹ́rẹ́fẹ́, ìkórè rẹ súrẹ́sú, kìí ti ṣe pé bóyá igi ti kòkó ti pọ̀ lára igi. Ṣùgbọ́n nírú àkókò tá a wà yìí, ọ̀gbẹ́ni Stephen, kí ni ìdí tó fi ṣe pàtàkì káwọn àgbẹ̀ kí wọ́n mọ gbọ́ ètò yìí gangan? Ẹ bá a yànnà náà.
1: Ẹ ṣe àdúpẹ́ láti gẹ́gẹ́ sọ pé láti iléeṣẹ́ Sunbeg Global Concept lẹ́ẹ̀kan sí a gbé ètò yìí kalẹ̀ pàtàkì jùlọ fún ìtẹ̀síwájú iṣẹ́ yìí. Gẹ́gẹ́ bí agbègbè ìpele tí mo ti wá lẹ́nu iṣẹ́ tí a pè ní sustainability department. Ìdí tí àwọn àgbẹ̀ ṣe gbọ́dọ̀ máa gbọ́ ètò yìí ni pé orí ètò yìí láti máa gbé àwọn máa mú oríṣiríṣi àwọn àlàyé ọ̀rọ̀ lọ́lọ́kanjọ̀kan nípa iṣẹ́
0: kòkó
1: lẹ́kùnrẹ́rẹ́ nípa iṣẹ́ kòkó yìí fún bí sensitization ni, ìyẹn túmọ̀ sí pé láti máa sọ ìfilọ̀ sílẹ̀
0: ìlanilọ́yẹ̀
1: àti ìránnilétí pẹ̀lú ìtanijí lórí ètò gbogbo bí iṣẹ́ bá ṣe ń lọ ni àti bí ìtẹ̀síwájú iṣẹ́ náà bá ṣe ń lọ. Àwọn ohun tí a ní láti ṣe kí a lè kó èrè rẹpẹtẹ àti pé kí oko wa, torí pé oko yìí jẹ́ ọjọ́ ọ̀la wa, kó lè máa tẹ̀síwájú lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn tí a máa mú jáde fún wa pẹ̀lú àwọn àlejò lóríṣiríṣi tí a máa gbé wá sórí ètò yìí.
0: Ó dáa, mo lè rántí ìgbà tẹ́mi pẹ̀lú yín tá a jọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ṣáájú. Ẹ sọ̀rọ̀ nípa òpó mẹ́rin tètò yóò dálé, mo sì ti jẹ́ káwọn èèyàn mọ òpó mẹ́rẹ̀ẹ̀rin yìí. Ẹ wá já bẹ̀rẹ̀ báyìí torí àkókò wa. Àwọn àṣìṣe wo làwọn àgbẹ̀ máa ń ṣe tó máa ń ṣe àkóbá fún pípèsè ojúlówó kòkó tó sì lè mú àdínkù bá iye owó tí wọ́n ta kòkó yìí bọ́bá dọ́jà?
1: Ẹ ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe ni ó wà nínú bí àwọn àgbẹ̀ wa ṣe máa ń ṣe iṣẹ́ kòkó. Lóòótọ́ àti òdodo, ọ̀pọ̀lọpọ̀ lè sọ pé àmúyẹ mo ti pẹ́ lẹ́nu iṣẹ́ fún ogún ọdún, ọgbọ̀n ọdún tàbí inú ẹ̀gan ni wọ́n bí mi sí. Ṣùgbọ́n ẹjẹ́ bóyá mọ̀ pé gbogbo ìgbà ni ayé ń yí padà. Èmi á sì máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a mọ bá ṣe ń ṣe lóòótọ́ àti bó ṣe yẹ, ṣùgbọ́n a ti kọ̀ sílẹ̀. Fún àpẹẹrẹ, nígbà tí a bá ká kòkó wa tán, tí a bá ká kòkó wa tán, tí a bá wọ kòkó wa kúrò ní inú akọ, tí a bá bẹ̀rẹ̀ sí ní kojọ pé bóyá a fẹ́ lọ sa, ọ̀pọ̀lọpọ̀ a kàn dá sórí sáré lẹ́sẹ̀kẹsẹ̀. Wọn ò ní gbé ìgbésẹ̀ ń tà ń pè ní kòkó bíbà, etí olóyìnbó ń pè ní fermentation. A rí pé eléyìí gangan ó lè ṣe àkóbá fún adùn tí kòkó ní tàbí òórùn aládùn tó yẹ kí ó jẹ́ kí kòkó ní. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ láàrin ọjọ́ 5 sí ọjọ́ 7 ni ó yẹ kí kòkó bíbà yìí ni ó yẹ kó wà. Nígbà tí a bá ti ka tán, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Nígbà tí a bá bà, ìyẹn ni pé tá a bá kojọ, a máa fi ewé ọ̀gẹ̀dẹ̀ bò. A lè ṣe ní ibi tá à ń pè ní heap fermentation ní alákojọ tí a máa fi ewé ọ̀gẹ̀dẹ̀ bò. Eléyìí á jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní gbóná, á bẹ̀rẹ̀ sí ní mú.
0: Àti lọ sí ibẹ̀, ọ̀gbẹ́ni Stephen, àwọn àṣìṣe táwọn àgbẹ̀ tí wọ́n máa ń ṣe, onímọ̀ ọkọ̀ fẹ́ ká fojú sùn. Ṣùgbọ́n kó tó di wípé a tẹ̀síwájú lórí àwọn àṣìṣe yìí, iṣẹ́ kan bẹ wájú wa ń bí àwọn àlàyé ọ̀rọ̀ kan láàrin àwọn bíi méjì àbí mẹ́ta. Ẹ jáwo bọ́rọ̀ ọ̀hún sì jẹ gan kó tó di pa tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀.

0: Adéwálé ẹ káàbọ̀ o. Ibole ati n bọ toju yin kọrẹ lọwọ bayi, ki lo ṣẹlẹ?
1: Abiodun o raye mi lode, ọdọ ga to ra koko mo ma tin bọ, mo ru koko lọ biba, mo debẹ tan won ni koko mi o gbe won eketa re o, o wa gba mi, o ti sun mi.
0: Yo tumọ si wipe e toju gi koko yin daada nu
1: da pada e toju kini ogun odun re ti mo ti wa ndi ise koko. Kí ló kù tó yẹ kí n ṣe? Àràárọ̀ mo máa wo kòkó mi, má bá n sọrú ẹ̀ mọ́.
0: Ọ̀gá Adéwálé kì í mọ̀ ṣe bá òun, ṣe n sọ fún yín ṣẹ́ gbọ́.
1: Ẹ ó dà bùnmi ń gbọ́.
0: Mo lọ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn àgbẹ̀ kan, wọ́n sì jó di mímọ̀ fún wa wípé a nílò láti mọ wo igi kòkó wa lóòrèkóòrè, láàárọ̀, lọ́sàn-án, kódà nírọ̀lẹ́ gan.
1: Ìyẹn wa ti pọ̀ jù.
0: Bẹ́ẹ̀ ni o, kò pọ̀ ju o. Wọ́n jó di mímọ̀ pé a gbọ́dọ̀ mọ wo igi kòkó wa láti mọ ṣe àyẹ̀wò àwọn kòkòrò tó bá ṣeéṣe kó mọ dààmú ẹ̀. Wọ́n sì ní ó yẹ ká mọ lo àwọn oògùn kòrìkòrì kan, àwọn oògùn tí mọ ń pa kòkòrò lákòókò tó tọ́ àti ìwọ̀n tó yẹ nìkan. Bẹ́ẹ̀ ni nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe ilé yìí, lọ̀gá tó ń ra kòkó bẹ̀rẹ̀ sí ní gba kòkó mi ní ojú iye àti ìwọ̀n tó gbé gan dáadáa. Wọ́n tún jó di mímọ̀ wípé a gbọ́dọ̀ mọ bí ibòji ó ṣe mọ bo kòkó wa láti lè yàgò fáwọn kòkòrò tí ń jẹ.
1: O sì sọ fún mi ọ̀gá bí ọdún.
0: Ẹ mọ̀ bínú.
1: Ọjọ́ ti wá lọ báyìí kọjá.
0: Lóhun tí mo ti mọ sọ fáwọn aráàlú wa nípàdé àràárọ̀. Ẹ sọ pé nù mí rùn ni.
1: Àbùdá ẹ má bínú, ẹ má bínú. Ẹ túbọ̀ sọ fún mi, ẹ ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ kí kòkó mi náà lè gbé wọ̀n ní ọdún tó ń bọ̀.
2: Ẹ̀yin àgbẹ̀, ẹ tẹ́tí gbámọ̀ràn yìí, ẹ rí i dájú pé ẹ mójútó oko kòkó yín dáadáa, ẹ sì rí pé bòòji ò pọ̀jù nù kòkó yín. Gbogbo àwọn igbó tó bá wà ńbẹ̀ ò ní kẹ́ ẹ san dáadáa. Ẹ gé àwọn ẹka tí ò wúlò lára kòkó yín dànù. Nípa bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀lé ìlànà yìí, ẹ rí i pé fífi kòkó yín ní kẹ́míkà yóò dínkù. Tẹ́ ẹ bá ń tẹ̀lé àwọn ìlànà yìí, ẹ rí i pé kòkó yín yóò sojú lówó kóró tí ó ṣe é tà lọ́jà kòkó, tẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ lábọ̀ ọjà. Ire o.
3: Sọ́ńbẹ́ ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
4: Ọ̀gbẹ́ni Stephen àlejò wa lórí ètò fún tòní. Ẹ wo eré ìdárayá eléyìí tí wọ́n ṣe yìí. Mo bi yín léèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan kó tó di pé a lọ ságbọ̀n bẹ̀yẹ pé àwọn àṣìṣe táwọn àgbẹ̀ tí wọ́n máa ń ṣe, ẹ bá ṣàlàyé láàrin ìṣẹ́jú kan dáadáa.
5: Ẹ ṣeun,
4: ẹ má jà lọ sórí bíba kòkó tó rẹ àti ìlọbẹ.
5: Ẹ ṣeun, adúpẹ́. Lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá tiẹ̀ tún gbọ́ ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ tí wọ́n sọ, lákọ̀ọ́kọ́ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn kì í ju oko wọn dáadáa. Wọn kì í sin tá à ń pè ní weeding. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé wọn kì í ṣe n tá à ń pè ní yíya ọwọ́ kòkó àwọn ẹka tó ti kú
4: tàbí
5: tó ti gbó. Pruning ni olóyìnbó ń pè. So àti pé shade management, ìyẹn ni pé àwọn igi igbó tí wọ́n kàn tọ́kàn
4: na ọwọ́ sílẹ̀
5: tọ́kàn dabò jíboko tí ó jẹ́ kí oòrùn kó
4: wọlé
5: kó wọlé wọnú oko. Ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ni wọ́n á fílẹ̀ tí wọ́n ní ṣe. Eléyìí sì lè jẹ́ ó lè mú àkùdí bá iṣẹ́ oko tí wọ́n ń ṣe.
4: Ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ọ̀nà tó yẹ káwọn èèyàn gbà láti ká kòkó. Báwo gan la ṣe lè ká kòkó wa lọ́nà tó tọ́? Àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì ni pé àìká kòkó lọ́nà tó tọ́ yìí báwo ló ṣe lè ṣe àkóbá fún igi oko wa?
5: Ẹ ṣeun, mo dúpẹ́. Láti ká kòkó, àkọ́kọ́ ni pé nígbà tí kòkó bá ti pọ́n rẹ́súrẹ́sú, eléyìí tí olóyìnbó ń pè ní quarterly ripe, kì í ṣe ìgbà tó ti pọ́n tán pátápátá ni ó yẹ kí a bẹ̀rẹ̀ sí ní ká kòkó. Ẹ jẹ́ kó jẹ́ ìgbà tí kò tí ì pọ́n tán. Ìdí ni pé nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní ká kòkó, nígbà tí ò tí ì pọ́n tán, nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní ká láti ibì kan sí èkejì, a rí pé a ti fẹ́ pọ́n lọ.
4: Àwọn yẹn ká tiẹ̀ mọ dó dìgbà tí ó ní mú àwọ̀ lómi ọsàn wá.
5: Kò yẹ kó dìgbà yẹn, nítorí pé eléyìí lè fà á kó jẹ́ pé a ti pọ́n kọjá àlà, kò dẹ̀ ní gbé ìwọ̀n dáadáa nígbà tí a bá bà tí a bá sàtán.
4: Kò yẹ kó mú àmì olómi ọsàn wá
5: pátápátá
4: kó tó di ipá bẹ̀rẹ̀ sí ní ká. Eléyìí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa ń ṣe. Ó dà àwọn igi kòkó wa, a sọ̀rọ̀ nípa ọ̀nà tá a gbà láti lè tọ́jú rẹ̀. Bó o láti tọ́jú igi kòkó?
5: Ẹ ṣeun, gẹ́gẹ́ bí mo ṣe ti sọ fún wa lẹ́ẹ̀kan, àna àti tọ́jú igi kòkó wa, àkọ́kọ́ tó jẹ́ pàtàkì jùlọ náà ni pé nígbà téèyàn bá wà nínú ilé tá a bá ti ra mọ́bì kan tí kálukú bá ń wúkọ́ síra èèyàn lẹ́nu, a rí i pé àìsàn a tete bere si ni aisan yen tete o ma kari gbogbo nigbati a ba ni koko e ja ri pe aju oko e ki ayawo e daada ati pe ki o ye orun ki o wonu oko wa daada o je nkan to se pataki nigbati a ba si ri pe a ri pe awon kan ni awon awo dudu awon koko o boya pe boya awon kokoro kan ti e tin wole si lara
0: kori
5: ti bere si wole si lara e ja bere si ni yo won kuro ni inu oko nigbati a ba si fe lo ogun lati fin iru kori be a je en ti loyinbo n pe ni sports spraying ko ni je pe gbogbo e kan la kan fin ni fifi awon bi ti o ba je
0: sports spraying ohun e mo pe ki se gbogbo awon iya wa ti baba wa lo gboge si dada ki se pe ka foju sun koko ta fe fi gangan ko le nso hun
5: be ni e je ka la foju so yi ti o ba ni ibaje lara ti a fe gbe igbese
0: ko mo je gbogbo e la kan da
5: chemical bo be
0: o da akoko ikore resu ta wa yi kini awon agbe nilo lati mo bayi ki won mo ba se asise lori koko won
5: ese
0: iyen la koko to je bi pe a n kore resu bayi
5: akoko ti a wa yi o ye ke ni nkan bi osu to lo ti o lo lati nkan bi osu kerin si osu karun si ibere osu karun o ye ko je pe igba ti a ti se nta n pe ni weeding ati pruning niyan to je pe a ti yawo koko daada lati gbe igbese lati pale mo fun akoko ikore to je ikore nla ti o n bo ati pe lasiko ta wa ibakan na nigbati a ba tin sakesi boya ti n ri awon korikori loko wa e je ka bere si ni gbe igbese lati se ile ti a n pe ni spraying iyen ni lati ma fin ogun lati ran awon kokoro lowo o je asiko ti a wa yi
0: ogbeni steven okunola awon kan ni e da mi lohun mo ri ogbeni steven okunola
5: yes sir
0: eseun awon kan ni o se pataki fun wa lati ma ya awon koro koko ti o da kuro lara eleyi to da ko to di pa bere si ni mo ba boya ka ba awon eleyi to da loto awon ti o da ka ba loto kini idi eyi ati pe kini anfani ti o mu ba koro koko wa
5: eseun adupe e te ba ri pe eleyi ti a ba nigba ta ba ti ka koko tan eleyi ti o da boya o ti e ti ni mold ninu e te kini a le pe mold ni yoruba ti o ti to ti dipo boya lati gba ti korikori ti wa lare latori igi ti o ti wa dipo e je ri pe ko mo koko ti a fe ba eleyi yen o da n ti ma fun wa gege bi afojusun na ni pe e ma je akopo mo koko ti a fe ba nitori pe o le se akoba fun koko e to je daradara ti a fe ta iru koko be ko le gbe won ko le gbe won rarara a si se akoba fun awo ati orun adidun koko paapa julo iru koko be to ba gbe tan imo n koro ni ki dun lenu bi koko to dara
0: o si ni adun kan to ye ko mu wa
5: be ni o ni adun
0: pelu gbogbo awon kan te wa la kale kini ile ise sunbet
5: global concept
0: ki iru ran lowo wo lo nse fawon agbe kan mo ba se ru awon asise te daruko
5: e iran lowo po jante re ni ile ise sunbet global concept ti e ba darapo pelu wa papa julo ni eto farmer group yen egbe agbe oni koko ti a nse ani egbe agbe oni koko ni ile wamibaya tun ni ile cross river long ni ile wamibaya ni ti sunbet farmer group sunbet global concept farmer group also ade tun ni koko sunbet koko alliance farmer group ele ni ati ngbe igbese ta n lo kakiri a ni awon eyan wa to lo kakiri lati ileto si ileto ti won se idanileko opolopo igba elomi aro pe ape owo lo fe gbe fun wa tabi ogun lo fe fun wa sugbon idanileko yen gangan lo se patako si le ta le gbe fun yin ti o le ni won lori to dara ju idanileko ti e ma ni ti e ma se koko ile ona to to ati eto ye ti e si le fi ri ere to po ti o si peye bakan na atun ma npin ta npin ni seedling omo koko tutun ti o jeje hybrid to je ti oloyinbo ti agbara won to ni agbara daada ti ko ni faye gba aisan
0: so ni ta won eyan o san lati darapo mo sunbet farmers group
5: rara o ofe ni o
0: koro koko te mo npin ko
5: ofe ni gbogbo e
0: ofe ni gbogbo e
5: be ni
0: o ti da

0: wọ́n ní ká ṣe bó ṣe yá ṣe ló lè bá rí bó ṣe yẹ orí. Wọ́n ní ká ya ọwọ́ kòkó wa, ká sán ko kòkó wa. Bá a bá sì fẹ́ ká kòkó, ẹ mọ̀ jẹ́ àdúró dìgbà tí ó bá pọ́n yóò tí ó mú àwo omi ọsàn wá kó tó di pa bẹ̀rẹ̀ sí ni máa ká. Ẹ mọ̀ jẹ́ ṣe àwọn àṣìṣe yìí. Wọ́n sì ní ẹja máa tọ́jú igi wa. Ẹja ya gbogbo àwọn nǹkan tí ò ní jẹ́ kí oòrùn kó wọlé. Ohun tí bá ti ń dábò jíbo kòkó jù wọ́n ni ẹja yàgò fún. Wọ́n sì ní pé bàbá fín kòkó tí kòrìkòrì ń dà láàmú. Ẹja fojú sun eléyìí tá a fẹ́ fi gan nísàn. Kó mọ́ kàn dàbí pa máa da kẹ́míkà gbogbogbò igi. Ó dá mo mú eléyìí. Ẹ mọ́ gbàgbé lórí ètò yìí. Abala kan bẹ tá a pè ní Farmer Spotlight. Láwọn ọ̀sẹ̀ tó ń bọ̀ síwájú sí, a mọ̀ máwọn àgbẹ̀ wa tí wọ́n mọ ṣàlàyé fún àwọn ìtàn kọ̀ọ̀kan ohun kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀ ìrírí wọn. Wọ́n wàá jẹ́ kó mọ di mímọ̀ fún wa lórí ètò yìí. Miwili dégbè gàlà ní. Ọ̀pọ̀rọ̀ ká gbọ̀n afẹ́fẹ́ ní fẹ́ lọ. Ẹ̀yin ará ilé ẹ lórí ọ̀fẹ́ àti pè wọlé láti béèrè ìbéèrè lọ́wọ́ àlejò wa lọ́sàn-án yìí. Rẹ́kọ́dì kan la ṣe o. 08162519991. Òun lójú òpó tẹ́ ẹ lè lò láti fi pè wọlé sórí ètò lọ́sàn-án yìí. Hello, somebody ẹ kúrọ̀ lẹ́ o.
1: Ẹ kúrọ̀ lẹ́ta o.
0: Ṣàlàfí àlẹwà.
1: Ẹ kú ètò.
0: Ó ya orúkọ yín láti bo.
1: Kọ́mídé Ọláríwájú ni láti Mùlẹ̀ Èkìtì.
0: Àlejò wá wàǹbì.
1: Mo kàn ṣàkíyèsí pé tí àwọn ẹ̀gbámínà bọ́ láti jọ́, wọ́n máa ń mú àwọn tó ń sá kòkó tútù yẹn. Ẹlòmíì a máa gbé ti ẹ̀bọ̀ láti inú oko àdẹ̀dá sórí sá àdẹ̀bẹ̀ sí sá. Ara ibi tí kòkó wa ti ń bàjẹ́ nìyẹn. Tí ètò yẹn ò bá tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káwọn ẹ̀gbámínà máa mú wọn. Wọ́n máa ń sá fún wọn bí wọ́n ṣe ń sá fọ́lọ́pàá ni nígbà yẹn. Láì ṣe yẹn, àwọn èèyàn wa ò ní gbọ́ torí wọ́n ní ìdòwò kíákíá.
0: Kódà mo ti mú nǹkan tí mo fẹ́ mú. Ọ̀gbẹ́ni Stephen, kí lẹ rí sọ sí eléyìí?
2: Ẹ ṣeun adúpẹ́. Lóòótọ́ ni ohun tí wọ́n sọ bí àbá tí ẹ̀ sí láyé nígbà ayé cocoa board ní ilẹ̀ wa Nàìjíríà ń bí a kà nínú ìwé a sì gbọ́ nínú ìtàn. Ó rí bẹ́ẹ̀ nítorí pé ìjọba ló enforce irú ètò bẹ́ẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n ilé iṣẹ́ àdáni ni àwa àwọn trainings ni a lè ṣe àti ìyànjú ni à ń gba àwọn yẹn wa kí wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ẹ ṣeun.
0: 08162519991 ojú òpó tó wọlé sí studio lọ́sàn-án nìyẹn. Hello, somebody ẹ̀ka san o. Hello, wọ́n ti kú ń bẹ̀. Hello, ẹ̀ka san o. Hello.
3: Hello.
0: Ẹ ṣe orúkọ yín láti bo.
3: Ilé Akinbi Ìtẹ́jọ.
0: Ẹni.
3: Akinbi Ìtẹ́jọ láti Ìpòbà.
0: Ó ya.
3: Ìlú Ìpòbà Ìdarí. Adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá tó wá bá wa sọ̀rọ̀. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Sunbelt tí wọ́n gbé èdè ètò yìí kalẹ̀. Lóòótọ́ bá ṣe sọ, wọ́n ti ṣe ìdálẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Lórí eléyìí tó tún ṣe náà, lórí fún ìlanilọ́yẹ̀ láti lè jẹ́ kí àwọn tí ò sí ní gúrùpù tó jẹ́ pé wọ́n ti ṣe ìdálẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ náà tó bá gbọ́ rédíò yìí. Dídà ó jẹ́ àgbẹ̀ ni o àbí oríṣi àgbọ̀ ní kòkó o. Wọ́n á rí ẹ̀kọ́ kàbí méjì kọ́ ní nǹkan tí wọ́n ń sọ fún wa yìí. So ó dá lóòótọ́ ká máa ṣe kòkó wa bó ṣe yẹ bí wọ́n ti ṣàlàyé. So àwọn program tó kù náà tá a bá ń ṣe lọ àwa náà a máa bá wọn dá sí.
0: 08162519991 ẹja máa sọ̀rọ̀ wa ṣókí ṣókí. Hello, ẹ kúrọ̀ lẹ́ o. Hello, orúkọ yín láti bo.
4: Ìládìí ìlú Ìfira.
0: Láti kílẹ̀ pé.
4: Àdìlú Ìfira.
0: Orúkọ yín.
4: Mustapha Àdìlú Ìfira.
0: Ok, ẹ bèrè ìbéèrè yín o.
4: Ṣé tọ́lá mi kòkó sí ọ̀sán ṣáàyè ni?
0: Ó ti dá. 08162519991. 08162519991. Hello, ẹ kúrọ̀ lẹ́ o. Hello. Hello. Hello. Ó dà ojú òpó yẹn. 08162519991. Ojú òpó tó wọlé sí ilé agbára lọ́sàn-án yìí nìyẹn. Lásìkò ṣéjì tó ń rọ̀ ló fi dẹjú mọ́lẹ̀ àní ògbéra ó jẹ́ àròkọ tó ṣá ògbéjì. Hello, ẹ ká san o. Hello. Hello. ìyá ẹjá tún gbìyànjú wa ṣe 08162519991 ẹlú ẹka san orúkọ yín láti bo ẹ ṣe o
5: orúkọ tèmi ni engineer kasafa mosi lata idepesi
0: engineer
5: mo fẹ béèrè lọwọ wọn ni pé kí ni ogun tí ẹ lè lo fún kòkòrò tó jẹ pé tí ẹ bá gbin nǹkan mí sábẹ́rẹ́ tó yẹ pé kò lè pa kòkòrò yẹn kò lè ṣàǹtàn tó wà lábẹ́rẹ́ yẹn.
0: Kódà wọ́n ní ẹbẹ̀rẹ̀ ìbéèrè yín lẹ́ẹ̀kan sí wọn ò gbọ́ dáadáa. Wọn ò gbọ́.
5: Engineer Kasafa nípìn láta ìdí ọgbẹ̀sẹ̀.
0: Ó dáa.
5: Wọ́n ní kí oògùn tí èèyàn ló lò fún kòkòrò tó jẹ́ pé tí èèyàn bá gbin nǹkan mi yàtọ̀ sí abẹ́rẹ́ tí ò lè pa kìíní yẹn ṣe kókòrò ẹ̀ ó dẹ̀ wà tó 5.
0: Lè mọ dárúkọ oògùn lórí ètò èyí ó kẹ̀dà bí ìpolówó ni. Ṣá lè gbà pé kan sí ká tó mọ lọ ṣá. 08162519991 ọ̀gbẹ́ni Stephen Okunola ẹ bá wa gba àwọn èèyàn níyànjú láàrin ìṣẹ́jú àyá bá sì mọ̀ lọ lórí ètò lọ́sàn yìí.
2: Ẹ ṣeun adúpẹ́ tẹ ẹ gbọ́ wa ẹ jẹ́ kí n fele ìkun yí pé iléeṣẹ́ Sunbet yàtọ̀ sí ètò tí mo sọ nípa seedling lẹ́kan a tún máa ń ṣe bọ́ o ìyẹn omi ẹ̀rọ káàkiri ní àwọn ìlú kọ̀ọ̀kan àti ètò lightning tí ó jẹ́ street light solar street light tí a tún máa ń ṣe láti fi ran àwọn àgbẹ̀ wa lọ́wọ́. Ẹ jẹ́ kí n máa sọ fún wa pé ní gbogbo ọjọ́ Friday ẹ jẹ́ kí a máa gbọ́ ètò yìí kí a sì máa rí pé gbogbo ohun tí a bá ń sọ ni àmúlò. Ẹ ṣeun adúpẹ́.
0: Ẹ jẹ́ àṣẹ bó ṣe yá ṣe kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ibi náà ni ó ti mọ ọrọ tó mú lásán yìí ṣe mọ̀ pé bí olúgbé fogunmọ náà lápè ló fi mọ gbogbo ọjọ́ jímọ̀ láago 5 ẹ jẹ́ a mọ̀ gbọ́ ètò ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ ní ìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́. Iléeṣẹ́ Sunbet òun ló ṣe agbátẹrù ètò yìí wọ́n sì ní pé ẹ jẹ́ a ṣe kòkó wa dáadáa bó ṣe yẹ orí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò tó bá ọ̀gbẹ́ni Okunola wá sí yàrá agbára lónìí ẹ ṣeun adúpẹ́ nígbàgbọ́ pé àtúnjọ rìnrìn àjò yìí náà ni lọ́sẹ̀ tó ń bọ̀ ó ti dáa. Títí dìgbà náà Adégbóyè ga Àlàní ló kọ tèmi ń jẹ́ Àlàní tí ògbẹ́ni tó ń bá rìn ní ògbọ́n ó wọ̀ kẹ̀m̀bẹ́lẹ́ ní tó dùnmọ́lẹ̀ ọkọ lọ́mọge. Àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ

0: tun jẹ o ogun ẹyẹ rẹ kẹjẹ gbà lọwọ ọlọrun ajagun ṣẹgun ní májẹmú ọsùnmarè tó kalẹ sórí òkè àlùyọ débi tó ogun ti ṣẹ tí lè ti ń já bí ogun kan bá mú ọgbà torí òkè kan dómi àlùyọ ti dé ní kájọ pàdé lórí òkè àlùyọ ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbàjọ ní àdúrà ọgọrọ àwọn angẹlì ti ń jẹ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ láti fìdáhùn sádùá rẹ ní kíákíá gbogbo ọjọ́rú wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán nípàdé àdúrà orí òkè àlùyọ bákan náà nípàdé àdúrà àlùyọ first second tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọ́jọ́ kẹta oṣù tuntun orí òkè àlùyọ wà ní christ glory breakthrough covenant mission tó wà nínú parliament estate alágbàká àkúrẹ́ kété tó o bá ti wọnú parliament estate orí òkè àlùyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa prophetess felicia olùwàjẹmí ayaba jésù wa fún ẹ̀bí àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rì àlàyé pè sórí 0803-471-5490 ó yá o lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
1: Praise God.
2: Hallelujah.
1: Praise God.
2: Hallelujah.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: Ní orúkọ Jésù.
2: Amen.
1: Ní orúkọ Jésù.
2: Amen.
1: Ọlọ́run alágbára. Ọlọ́run ayérayé. Ayérayé nínú ayérayé. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Agbára nínú agbára. Ògo nínú ògo. Ọlá nínú ọlá. Ìyìn nínú ìyìn. Ayé iná ọlá tàbú tàbú. Aṣòro kọlù bí ògiri gbígbẹ. Gbanigbani tí ayé ń sáyá. Abiyamọ lójú ìjà. Ọ̀pọ̀ ọmọ má fẹsẹ̀ ọmọ wọlẹ̀. Abiyamọ mọ̀ já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Oníbàtà ńlá tí ń kọjá láàrin ẹ̀gún. Yàgbó yájú bí omi òkun. Atẹ́rẹ kárí ayé. Ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn. Ọba tó kún ọ̀run tó kún ayé. Ọlọ́run tó ń gbénú ọmọ ènìyàn fọhùn. A fi ògo fún yín Ọlọ́run wa. A júbà yín Olódùmarè. A ṣe yín lọ́ba Ọlọ́run tó ń fọhùn ní ọ̀run tí mọ̀nàmọ́ná kọ sí ayé. Tí ilẹ̀ ń wárìrì tí ìpìlẹ̀ òkè ń ṣìdí. Tó ọkùnrin ọ tó sá tí Jọ́dánì rí ọ tó padà sẹ́yìn. Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run ayé. A wí pé ìbà yín o. A ṣèbà yín Ọlọ́run ọ̀rọ̀. A ṣèbà yín Ọlọ́run tí ó ti wà láti kọ́ṣe. A ṣèbà yín Ọlọ́run tó ń fọhùn láti gbani. Bíbélì pé láì ọ̀rọ̀ rẹ kalẹ̀ ní ọ̀run. Ọ̀rọ̀ rẹ kalẹ̀ ní ọ̀run ẹ̀dẹ̀ ń pin lójoojúmọ́ fún gbogbo ọkàn alààyè. Ọlọ́run gba ọpẹ́ wa.
2: Amen.
1: Ọlọ́run gba ẹ̀yìn wa.
2: Amen.
1: A ń lọ sínú ọ̀rọ̀ náà ẹ̀mí mímọ́ ẹ bá wa sọ̀rọ̀. Ọlọ́run ọlọ́gbọ́n ti fọ̀ nínú òpè ẹ fọ̀ nínú wa.
2: Amen.
1: Ọlọ́run alágbára ti fọ̀ nínú aláìlera ẹ fọ̀ nínú wa.
2: Amen.
1: Ọlọ́run tó mú gbogbo ti fọ̀ nínú aláìmọ̀kan ẹ fọ̀ nínú wa.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ ìyè.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ ìgbàlà.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ ìbùkún.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ àánú.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ ìgbéga.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ àṣeyọrí.
2: Amen.
1: Ẹ sọ̀rọ̀ ìfẹ́ yín.
2: Amen.
1: Ògo ni forúkọ mímọ
2: yín.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Kí ni nǹkan tá ń bá lọ? Iṣẹ́ Ọlọ́run nínú ọwọ́ rẹ̀. Bí Ọlọ́run ṣe ń lo ọwọ́ rẹ̀, ó yàtọ̀ sí bí èèyàn ṣe ń lo ọwọ́ rẹ̀. Ọwọ́ Ọlọ́run ó ní agbára tó jẹ́ pé kò sẹ́ni tó lè dá dúró. Tọlọ́run bá nawọ́ kò sẹ́ni tó lè dá dúró. Tẹ bá lọ sínú ìwé Exodus chapter 15 verse 6.
2: Olúwa. Ọwọ́ ọ̀tún rẹ ní ògo nínú agbára.
1: Ọwọ́ ọ̀tún rẹ, ọwọ́ ọ̀tún Ọlọ́run ó ní ògo nínú agbára. Ọwọ́ yẹn jẹ́ ọwọ́ agbára. Ọwọ́ yẹn jẹ́ ọwọ́ tó bá ti nà kò sẹ́ni tó lè dá dúró. Ọwọ́ yẹn tọlọ́run bá nà kò sẹ́ni tó lè dá dúró. Ohunkóhun tó bá fẹ́ fọwọ́ yẹn ṣe kò sẹ́ni tó lè ní kó má ṣe. Ọwọ́ yẹn ní agbára gan. Ọwọ́ yẹn ní agbára ní ogun. Ọwọ́ yẹn ní agbára ní ìbùkún. Ọwọ́ yẹn ń lànà níbi tí ọ̀nà kò sí. Ọwọ́ yẹn ń jí òkú dìde. Ọwọ́ yẹn ṣe agbára tí ẹnikẹ́ni kò lè ṣe. Ó ní Olúwa, ọwọ́ ọ̀tún rẹ ní ògo nínú agbára. Olúwa, ọwọ́ ọ̀tún rẹ ń fọ́ àwọn ọ̀tá tútú. Àbí kìí ṣe bọ́ ṣe Kásin Bélì nìyẹn. Ọwọ́ ọ̀tún rẹ ń fọ́ àwọn ọ̀tá tútú. Àwọn ọ̀tá lè tó 1,000,000. Ọwọ́ ọ̀tún Ọlọ́run ẹyọ kan. Ó dẹ̀ bá fọ́ wọn tútú. Dáfídì ní bí àwọn ọ̀tá ń bá yí ń ká bí oyin. Ó ní ní orúkọ Olúwa, èmi ó pa wọ́n run. Ìyẹn ni bó wù kan ti pọ̀ tó. bo nkan ti jo mi lenu to ni oruko oluwa emi o pa won run tori po mo pe to ba poruko oluwa olorun anowo owo to olorun o ni ogo ninu agbara owo otu re fo awon ota tutu te ba wonu we sam sam 118 lati fast 15 to 16 e tu gbo nkan ti bibeli so fun ani be yen
2: iru ayo
1: ehn
2: ati isegun be ninu ago awon olododo
1: iru ayo ati isegun be ninu ago awon olododo yes
2: owo otu oluwa ni agbega
1: owo otu olorun ni agbega
2: owo otu oluwa n sise agbara
1: owo otu oluwa n sise agbara
2: Owo
1: otun Oluwa
2: ni agbega.
1: Owo otun Oluwa ni agbega.
2: Owo otun Oluwa n se agbara.
1: Owo otun Olorun sise agbara. Owo otun Olorun sise agbara. Ise agbara ti eniyan ko le se. Bi aye se to yi, owo kan lo Olorun fi gbero. Bi aye se to yi, owo Olorun ni gbogbo e wa. Iwo to gbo mi owo Olorun lo wa. Emi ti mo soro owo Olorun ni mo wa. Owo agbara Olorun ohun gbe niro owo agbara Olorun ohun lo segun fun ni owo agbara Olorun ohun lo yo ni ko ninu idekun aye owo agbara Olorun nigba ti ota ba so po pari owo agbara Olorun a de gbe eyan leke owo agbara Olorun lo yo ni nigba to ba so si odo mi jije to de mo we ti awon eja nlala de wa lodo awon aro gidigba to le gbe ni mi togo to wa ninu odo to de se sinu mi owo oto olorun a de fa ijade a de fese lori apata a de foni tutu si elenu owo oto olorun lo yo ni ninu ofe ti ota ba gbe de yan owo oto olorun lo nko ni yo ninu ogun owo oto olorun lo gba ni nigba ti iji ba nja owo otun olorun lo gbayan nigbati ogun aye ba dide si ni owo otun olorun nikan lo to gba ni nigbati ko si rara owo otun olorun lo npese o de se owo re ko de fi nkan to fe ye ko de fun e lai struggle lai se wahala owo yen o lo ma nlo nigbati eniyan ba kepe olorun a wa nawo re o wa sise iyanu ya nawo re fun igbala fun iwosan e ba mi lo sinu we sam kan na sam 89 e ba wo fast 13 89 e wo fast 13
2: iwo ni apa agbara
1: agbara
2: ni owo re
1: iwo ni apa agbara agbara ni owo re
2: giga ni owo otun re
1: giga ni owo otun re iwo ni apa agbara agbara alapa gbogboro ti yo mo re ni nofe alapa lati gbogbo aye nsasi alapa kabikabi ogbomo firi gbomo sinu iye olorun apa re agbara ni owo re agbara ni owo agbara olorun ohun lo fi se ohun gbogbo ti enikeni ko le daduro ko seni to le daduro owo otun olorun naa ma ja fun eleni owo otun olorun naa ma gbe eni ja owo otun olorun naa ma ja fun eloju ala àwọn ogun tó ń dìde sí ẹ lójú àlá tó ń bojú ayé jẹ ọwọ ọtún ọlọrun á jà fún ẹ ọwọ ọtún ọlọrun á jà fún ẹ gbogbo ogun tó dàpọ ọ̀nà ẹrú ọwọ ọtún ọlọrun á jà fún ẹ ọwọ ọtún ọlọrun á tún ọ̀nà ẹ tò á tún ayé rẹ tò ẹ bá mi lọ sínú ìwé job 12 fast 7-10.
2: ṣùgbọ́n nísinsìnyí
1: bí àwọn ẹranko béèrè lọ́wọ́ wọn béèrè lọ́wọ́ wọn béèrè lọ́wọ́ àwọn ẹranko wọn kọ́ wa lẹ́kọ̀ọ́
2: àti ẹyẹ ojú ọ̀run
1: ẹ béèrè lọ́wọ́ àwọn ẹyẹ ojú ọ̀run
2: wọn ò sì sọ fún
1: wọn wọn sọ fún wa
2: tàbí
1: yes
2: bá ilé ayé sọ̀rọ̀
1: ẹ bá ilé ayé yìí sọ̀rọ̀ ìwọ tẹ mọ lẹ́pẹ̀ tẹ mọ lẹ́ bá sọ̀rọ̀ bá ilé ayé yìí sọ̀rọ̀ á sọ fún ẹ
2: àwọn ẹja nínú òkun
1: bá àwọn ẹja inú omi àwọn shark àwọn ẹja ńláńlá ẹ bá wọn sọ̀rọ̀ àtàwọn ìṣí ẹ bá wọn sọ̀rọ̀
2: yóò sọ fún
1: wọn wọn kọ wa ní ẹ̀kọ́
2: ta ni kò mọ̀ nínú gbogbo wọ̀nyí pé ọwọ́ olúwa ni ó ṣe
1: ẹ̀kọ́ yìí ọwọ́ ọlọ́run ló ṣe ọwọ́ ọlọ́run tó dá òmìràn òun ló dá rárá ọwọ́ ọlọ́run tó dá shark òun ló dá ìṣí ọwọ́ ọlọ́run tó dá to da before ara on lo da oni fun kekere awo olodun to da orobo on lo da lepa awo olodun to da rewa on lo da eburewa awo olodun to da oloro on na lo da mekunu on lo da osi awo olodun to da okuko lo da imole awo olodun to se alafe ona lo se bi o so be bibeli lo so inu wa Isaiah 45:7 oni mo da imole mo da okuko mo da alafe mo si da ibi o lowo oluwa lo se so tun la so de le wo oruko olodun ma mo nipa e so ko si kan ti owo olodun o le da duro ko de si kan ti owo olodun le so pe ko ma lo be owo to olodun le so pe duro ko duro owo to olodun le so pe ma lo ko de ma lo ko se ni to bi lere ko se to bi ife re lere to owo re ni agbara owo yen ni agbara pupo po ti enikeni ko le da duro on lo si so pe ka be lowo awon eranko igbo woyi gbogbo awon eranko ti o to rin lori le eye to fo lojo orun eja to benu ibu ka tu bi le lere ka tu bi gbogbo nkan to olorun da bi orun lere bi osupa lere bawo no se di aye bawo no se wa nbe won so fa pe owo olorun lo se owo olorun ni o se yes e ba mi ka bibeli yen siwaju
2: lowo eni ti emi
1: lowo eni ti emi gbogbo alaye wa owo re ni emi gbogbo won alaye wa
2: ati emi gbogbo araye
1: owo re ni gbogbo emi gbogbo eyan gbogbo aye gbogbo to mi gbogbo to rin lori ile gbogbo to rin ni o to fo lo furufu gbogbo to nwe ninu omi gbogbo titi kara igi igi lai si owo olorun ko le mu eso jade owo olorun lowo eni ti emi gbogbo e da laye wa owo re ni emi gbogbo eyan wa nitori na ma hale mo nipa emi re ma ro po danira e o owo olorun lo wa owo olorun la wa owo olorun ni gbogbo eyan wa e to ba wu la ni ko ma mi e to ba wa ni ko ma mi mo lowo emi lowo eni ti emi gbogbo alaye wa lọgbọ ẹmí ẹni tí gbogbo àlàyé wà ẹ bá mi lọ sínú ìwé Isaiah 41:10-13.
2: Ìwọ má bẹ̀rù
1: tọ́lọ́rọ̀ bá ti ní kó má bẹ̀rù má bẹ̀rù ọwọ́ rẹ̀ tó gbà ẹ́ ọwọ́ rẹ̀ tó gbà wá ọwọ́ rẹ̀ tó ń kó wa yọ yes
2: má fòyà
1: má bẹ̀rù má fòyà
2: nítorí èmi ni ọlọ́run rẹ
1: tọ́rọ̀ ni ọlọ́run wá
2: èmi ò fún ọ ní okun
1: ó nìkan ló lè fún ọ ní okun nígbà tí a bá kà rẹ̀ nígbà tí èèyàn bá sáré tí ò bá tí ì débi tó ń lọ ọwọ́ ọlọ́run nìkan ló lè gbé débẹ̀ láì ṣe wàhálà láì sáré ọwọ́ ọlọ́run lè gbé e débi tó ń lọ láì sáré ọwọ́ ọlọ́run lè gbé e gòkè kó má lo láìdà ọwọ́ ọlọ́run ó lè mú àṣìfù nǹkan tó lé fún ọgbọ̀n ọdún láàrin ìṣẹ́jú mẹ́wàá láàrin ìṣẹ́jú kan ọwọ́ ọlọ́run ò ní mọ̀ bó ṣe ṣe a ní eré tí mo fogún ọdún sá ó sọdáyọ̀ lọ́jọ́ kan ṣoṣo ó ń ṣe bẹ́ẹ̀ tẹ́nìkan ò lè dádúró olówó ọlọ́run tó bá ti ní kó má bẹ̀rù pò má ràn ẹ́ lọ́wọ́ náà ni ó nìkan ló tó ràn lọ́wọ́ ó lólùrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú adúró ti ní lọ́jọ́ ogun le adúró ti ní nígbà tí gbogbo ayé bá sá fún ni adúró ti ní nígbà tí ayé bá roni pin adúró ti ní nígbà tí ayé bá parí iṣẹ́ tó ń rò pé kò sọ̀nà mọ́ adúró ti ní nígbà tí èèyàn kò lẹ́nìkan adúró ti ní nígbà tí kò sí ìrànlọ́wọ́ ó ní jésù kìí ẹ ṣe o ẹ̀yin lẹ bá mi gbọ́n yanu ẹ̀mí mi mọ́ ẹ ṣe o ẹ̀yin lẹ bá mi gbọ́n yanu bàbá mi gbìyànjú títí kò lè bá mi gbọ́n yanu ìyá mi gbìyànjú títí kò lè bá mi gbọ́n yanu ẹ̀mí mi mọ́ ẹ ṣe o ẹ̀yin lẹ bá mi gbọ́n yanu o lè rán mọ lọ sí the best school ṣùgbọ́n o lè mú kó gbé the best life ọwọ́ ọlọ́run ló máa múyàn gbé ọwọ́ ọlọ́run ló máa ràn yàn lọ́wọ́ láti gbé ìgbé ayé tó wu ni ẹni tí ọlọ́run ò bá ràn lọ́wọ́ kò sí rọgbọ́n tó lè ní ẹlẹ́lòmí a mú first class jáde ní yunifásitì ẹni tó mú páàsì lásán jáde ada bilonia ada trilonia awa gba eni to mu best school to mu the best to mu first class jade awa gba sise o te le ma rowo pari school o le ma rowo pari school sugbon ti ma ko ti ma ka koko ya sibi kan ko owo olorun ko de sile ko fun a de gba eni to mo we ju ni class en to mu grade jade a de gba sise olorun ni eri rara a de gba omiran sise olorun ni eri aro a de gba won to sa ere a gba won sise a de ma sare niwaju won awon to lese won a le won ni le ba owo olorun ni agbara ti a ko le tuto o ni agbara ti a ko le royin tan o ni agbara ti a ko le so bo ti to eri afoju amu papa dani a de ma se amona awon ti o riran o lo ma fona han awon to riran o lo ma so fun pe bi ba ni ke ya si bi ba ni ke ya si awon to riran ma to leyin owo olorun ni to olorun ba ran e lowo ko si nkan ti eyan ni se si ko di pe ogbon fofo omo to to ko olorun to sise yanu na aye e ko se nipa ogbon e ko se nipa imo e ki se nipa education e ki se nipa bo ojo miran tabi o je rara tabi o je alagba tabi o je alailera ko si nkan to ko olorun to olorun ba fe nawo re lati ran e lowo olorun oni ko ni wo potoko eyan ko ni wo bi eyan se nwo awon eyan le ma wo gege be n to useless ti o wulo sugbon to olorun ba fe saanu fun e to ba nawo re lati gbe odide gbogbo awon to nwo gege be ni ti ko wulo wo la ma bo won gbogbo awon to nwo gege be ni ti ko je nkankan iwo ni wa je olori won gbogbo awon to nwo gege be ni ti o ti pari fun iwo ni wa ma fona ona luyo han won owo otun olorun o ni agbara ti a ko le tutan to owo otun olorun ba wonu aye re lati re lowo o ti pari to owo otun olorun ba wonu aye re lati re lowo wa gbagbe gbogbo laala re tori gbogbo laala yen to olorun o ba fi ase si eyan kan se lasan ni igba to olorun ba to ran yan lowo le yan tori ran lowo gba owo otun olorun o ni agbara lati ran eniyan lowo o so pe toto ma ran e lowo ni toto ma fi owo otun mi gbe bawo fast 13 nu beli te nka yen
2: nitori emi oluwa olorun re
1: ehn
2: yo di owo otun re mu
1: ma di owo otun re mu
2: emi o wi fun wa pe ma beru
1: ma di owo otun re mu nigba to olorun ba nawo lati di owo otun re mu iwo na kawo soke po olorun wo nikan lo le se nigba to olorun ba nawo re ma se kawo si sale iwo na kowo soke pa na mo yonda fun e fami lowo soke olorun mo fi gbogbo re fun e patapata laiku igba to ba fi fun igba yen lo to ma se igba to ba yonda fun igba yen na lo to ma se igba to ba so po ti ready to wa ba fun iran lowo igba yen na lo ma ran e lowo igba to ba ti ready to wa ba to kawo soke pa olorun meme lenikan owo nikan ni owo nikan ni owo nikan olorun tori gba to olorun ba se to ko fe be ni keni pe ogo e ogo yen o nikan lo fe dani o ni ma di owo otun re mu ma di owo otun re mu ma fe owo otun dodo mi ma fi gbe o soke yes ba me ka bi beli yen fast 13
2: emi o ran lowo
1: emi o ran lowo eh
2: ma beru
1: eh
2: iwo jacobu
1: ni ma beru ba e starting yen ni ke tuka dada
2: nitori emi oluwa
1: eh
2: olorun re yi o di owo otun re mu
1: ma di owo otun re mu
2: emi o wi fun
1: emi o wi fun pe ma beru emi o ran lowo to ba ti di owo wa mu to ni ma beru ba ran e lowo ko si kankan to ta tun le se si ko si kan to le je su ju pe kokan ma woran wa kokan ma wo pe ah olorun a se ba ile se to bi to oluwa olorun gbogbo aye e ti tobi to gbogbo aye ko le gba yin be ni gbogbo orun ko le gba yin oluwa e ti tobi to e wa mi lo sinu we exodus chapter 6 verse 1 Exodus 6:1.
2: Nígbà náà ni Olúwa wí fún Mose pé.
1: Nígbà yìí ni wọ́n ó rí ohun tí yóò ṣe sí Fáráò. Yóò rí ohun tí Ọlọ́run yóò ṣe lórí àwọn ọ̀tá tó sọ pé kó má lọ yẹn. Àwọn ọ̀tá tó ń di ẹ lọ́wọ́, àwọn ọ̀tá tó ń di ẹ lọ́nà, àwọn ọ̀tá tó gbẹ wọ́kọ ní ojú àlá, àwọn ọ̀tá tó ń domi tí wọ́n jẹ́ kó ré kọjá, àwọn ọ̀tá tó ń da àforífojì tí wọ́n jẹ́ kó ré kọjá, àwọn ọ̀tá tó ń da ayé rẹ dúró, àwọn ọ̀tá tó sọ pé bo ló ń lọ, àwọn ọ̀tá tó sọ pé wọn ní jẹ́ kó ju bó ṣe wà yìí. Nígbà yìí ni wàá rí nǹkan tí Ọlọ́run máa ṣe sí wọn. Àwọn ogun amúnilẹ́rú, ogun amúnisìn. Kò fẹ́ kéèyàn kú ṣùgbọ́n kò fẹ́ kéèyàn là. Àwọn amúnilẹ́rú nílé bàbá ẹ, nílé ìyá ẹ, nílé ọkọ ẹ, nílé àna ẹ, ní àdúgbò rẹ, ní àyíká rẹ. Ogun amúnilẹ́rú, ogun afàkókò ẹni ṣòfun, ogun asọnidàmú láìmọ̀ ṣe. Nígbà ni wọn yóò ro tọ́ Ọlọ́run yóò ṣe fún wọn nígbà tó bá képe Ọlọ́run. Yes.
2: Nítorí ọwọ́ agbára.
1: Nítorí ọwọ́ agbára.
2: Bí owó ṣe jọwọ́ wọn lọ́wọ́.
1: Lọ́lọ́run máa fi gbà ẹ́ lọ́wọ́ wọn.
2: Àti pẹ̀lú ọwọ́ agbára.
1: Ọwọ́ agbára.
2: Ni òun ó fi.
1: Ló fi sọ pé ayọ̀dá o máa lọ o máa lọ lọ ṣe rere o. Lọ mú àmìyànmọ́ rẹ ṣe o. Lọ mú ìran rẹ ṣe o. Ọwọ́ agbára Ọlọ́run ló máa fi gbà ẹ́ lọ́wọ́ wọn. Ọwọ́ agbára Ọlọ́run òun ló ń gba ni. Ọwọ́ agbára Ọlọ́run ló máa fi gbà ẹ́ lọ́wọ́ wọn. Ló máa fi gbà ẹ́ lọ́wọ́ ogun tó tà díẹ̀ mọ́lẹ̀ sójú kan. Ogun tó mú kọ yarọ nínú ẹ̀mí. Ogun tó sọ ẹ́ di arọ nínú ẹ̀mí. Ogun tó sọ ẹ́ di rárá nínú ẹ̀mí. Ogun tí ò jẹ́ kó ga yẹn. Ọwọ́ agbára Ọlọ́run máa fi gbà ẹ́. Ọwọ́ agbára ló máa fi yọ ẹ́ lọ́wọ́ wọn. Ló máa fi gbà ẹ́ kó lọ́wọ́ wọn. Láfi gbà ẹ́ kó onúwo kìnìún. Láfi gbà ẹ́ kó onúwo kìnìún tó sọ ẹ́ sí. Láfi gbà ẹ́ kó nínú ariwo. Ariwo àwọn màálù báṣánì tó yí ẹka. Ọwọ́ agbára Ọlọ́run òun ló máa fi gbà ẹ́ lọ́wọ́ wọn. Ẹ bá mi lọ sínú wo Exodus kan náà. Chapter 3. Ẹ bá mi wo verse 20.
2: Èmi ò sì na ọwọ́ mi.
1: Ọlọ́run náà á nawọ́ o.
2: Èmi ò sì fi iṣẹ́ ìyanu mi gbogbo kọlu Íjíbítì.
1: Ọlọ́run á nawọ́ o, a fi iṣẹ́ ìyanu gbogbo, a fi kọlu gbogbo àwọn ọ̀tá wa. Gbogbo àwọn ọ̀tá tó yọ ayé wa lẹ́nu. Ọwọ́ ìyanu Ọlọ́run ló máa fi bá wọn jà. A níjà sọ̀rọ̀ yìí. Ọlọ́run fúnra ẹ̀ tó gbè wá níjà. Ó tó ṣẹ́gun fún wa. Kọ̀ọ̀kan fọ̀rọ̀ ẹ lọ. Kọ̀ọ̀kan mẹ́jọ ẹ lọ. Ó ní rán mi létí kí a jùmọ̀ sọ̀rọ̀. Ìwọ ro ẹjọ́ rẹ fún mi kí ilẹ̀ dá ẹ láre. Nígbà tó bá ti rán létí, Ọlọ́run mi lágbára o. Ọlọ́run Dáfídì gbà tó rán létí nínú ìwé Psalm 3 pé Olúwa àwọn ọ̀tá tó yọ mí lẹ́nu báwo ló ṣe pọ̀ tó léyìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ní kò Ọlọ́run dá. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ta lọ Ọlọ́run. Àwọn tó ń bèèrè pé ta ni Ọlọ́run rẹ. Àwọn tó ń bèèrè pé ṣé Ọlọ́run rẹ lè gbà ẹ́. Àwọn tó ń bèèrè pé ṣé o tiẹ̀ lọ Ọlọ́run báyìí. Àwọn tó ń bèèrè pé o ti lọ ṣọ́ọ̀ṣì títí tí kò sí kankan tó ṣẹlẹ̀ nínú ayé rẹ. Nígbà tí Ọlọ́run bá dìde inú ọwọ́ agbára rẹ̀, a tu gbogbo wọn ká. A wá sọ ẹ́ di ọba lórí wọn. A wá fi ọwọ́ agbára rẹ̀ yẹn, a wá fi gbé ẹ sókè. A fi ọwọ́ agbára rẹ̀ yẹn, a fi ṣẹ́ gbogbo ogun. A fi jà fún ẹ. Ọlọ́run òun náà pè ní ògbèjà kẹ́rù ó boníjà. Ẹ̀rù gan á bà ẹ́ nígbà tí Ọlọ́run bá bẹ̀ sí nawọ́ láti gbé ọ níjà. Lójú àlá ni, lójú ayé ni, nínú ẹ̀mí ni, nínú ara ni, níbi iṣẹ́ rẹ ni, nínú ilé rẹ ni, nílé ọkọ rẹ ni, ní àwùjọ àwọn ọ̀rẹ́ ni, ibikíbi tó gún kó ti dìde sí ẹ, ní àárín ibi tó ń gbé ni. Nígbà tí Ọlọ́run bá nawọ́ agbára fún ìdájọ́, fún ìdájọ́, fún ìbẹ̀wò, ẹ̀rù á bà ẹ́, ẹ̀rù á bà ẹ́. Tí gbogbo àwọn alágbá tó jókòó lórí ògo ẹ̀ tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí já wọn bọ́, tọ́lọ́bẹ̀ sí dì pẹ̀lú wọn. Àwọn ti kú sí kú, àwọn ti dìde sí ìdè, àwọn ti gbèkùn sí ìgbèkùn, àwọn ti yàn sí ìyàn. Tọ́lọ́bẹ̀ sí ṣèdájọ́ wọn pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Ìwọ gan ẹ̀rù àbá ẹ̀ wà á máa wò pé báwo ló ṣe rí bẹ́ẹ̀, báwo ló ṣe rí bẹ́ẹ̀, báwo ló ṣe rí bẹ́ẹ̀. Wọn àwọn tó ní kó má lọ yẹn, wọ́n wá bẹ̀ sí dúró sínú ilé, wọ́n máa gbúrò ẹ̀ níbi tó ti ń dún. Wọ́n á máa gbúrò ẹ níbi tó ti ń dún. Ọwọ́ agbára Ọlọ́run. Ẹ bá mi lọ sí Psalm 18:35 ní ìparí. 18:35.
2: Ìwọ́n ti fi àṣà ìgbàlà rẹ fún mi pẹ̀lú.
1: Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò gbé ọ dúró.
2: Ìwà
1: pẹ̀lẹ́ rẹ̀ yóò sọ ayé rẹ̀ di ńlá. Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò gbé ọ dìde. Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò gbèrò. Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò ṣílẹ̀kùn fún ẹ níbi tó ń tilẹ̀kùn mọ́ ẹ sí. Ọwọ́ ọ̀tún Ọlọ́run yóò gbé ẹ jáde ẹgẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tó ti jáde nípa ọwọ́ ọ̀tún yín, nípa ọwọ́ yín ọwọ́ agbára yín. Ọlọ́run gba ọpẹ wa. Ǹjẹ́ àna ọwọ́ agbára náà sí gbogbo àwọn tó ń gbọ́ mi lénìí? Lórúkọ Jésù, ọwọ́ agbára Ọlọ́run kó ṣẹ́gun ogun, kó ṣẹ́gun fún yín. Gbogbo ogun tó yí yín kábọ̀ kó ti pọ̀ tó nílé bàbá, nílé ìyá, nílé ọkọ, nílé àna, níbi iṣẹ́, ní àdúgbò, ní òkèrè, ní ìtòsí, ní àyíká. Ogun tó sọ pé òní gẹ́kẹ́ rọ́nà lọ́kọ́ Ọlọ́run kó ṣe ogun náà. Ọwọ́ Ọlọ́run kó tú wọn ká. Ó ní wo òdìdè wo yóò sì tú ọ̀tá rẹ ká. Ọwọ́ Ọlọ́run kó tú gbogbo àwọn ọ̀tá wa ká. Ọwọ́ Ọlọ́run kó tú gbogbo àwọn ọ̀tá wa ká. Ọwọ́ Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Níbi tí wọ́n gbé wa pamọ́ sí, ọwọ́ Ọlọ́run kó gbé wa jáde. Ọwọ́ Ọlọ́run kó gbé yín jáde. Ọwọ́ Ọlọ́run kó gbé yín jáde. Ọwọ́ Ọlọ́run kó gbé yín jáde. Ọwọ́ Ọlọ́run kó gbé yín sókè.

0: kẹ́láàánú gbà ọwọ́ tún ọlọ́run kó wò yín sàn kó gbé yín dìde lórí àkẹ́tì àìsàn lórúkọ jésù gbogbo àìsàn tó fara pamọ́ sínú ayé yín ọwọ́ tún ọlọ́run kó mú kúrò níbẹ̀ kọwọ́ tún ọlọ́run kó wò yín sàn kó gbé yín sókè ọwọ́ ìwàláyé ọlọ́run kó gbé yín dúró bẹ́ẹ̀ ló máa rí níwò ìjọ mẹ́jọ ó tún pàdé lórúkọ jésù ọwọ́ tún ọlọ́run yóò pa wá mọ́ kóònú gbogbo ewu tó rìn dẹ̀dẹ̀ ní ìkẹyìn ayé ọwọ́ tún ọlọ́run yóò pa gbogbo wa mọ́ o a ó rí àánú gbà bẹ́ẹ̀ ló máa rí ó ti rí bẹ́ẹ̀ kò ní yí padà jésù olúwa wa.
1: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú, Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Your this one, number 141B, Hospital Road, opposite General Hospital, now Filter Teaching Hospital, Akure. Number 141B, Hospital Road, opposite General Hospital, now Filter Teaching Hospital, Akure. Call 070-670-65267. 070-670-65267. Dr. Diz, your head is our concern.
1: Akinka was here to Dr. Diggs, a little Jeppe, one lottery at Tibu, Lona Balude, Latibujuto, Kudekude, Katula Rida, or can be 2 years ago, not to let me come travel. I'm going to carry, carry, moto. Uncama Lodari, Aribi mechanic, you made you metal, you go no, Lacure, Igatawa, there, and he bow, Okitipuasi, Boboni, when the motor break down, see, as I say, what contact with Lacure. Wọ́n sẹ̀sẹ̀ wá bílù wá ẹ́bílì wọ́n sẹ̀sẹ̀ wá mú wá bẹ́ńkù tó ń tó ọkọ̀ wọ́n sẹ̀sẹ̀ tó ẹ̀ wá sí Àkúrẹ́ àṣẹ̀ṣẹ̀ àsanwó yẹn nǹkan tí a níka má ṣe tẹ́lẹ̀ àṣẹ̀ṣẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ náà lágọ̀ ara ṣe rí àgọ́ ara wọn ṣàdédé break down ó máa ń fúnyàn ní àwọn àmì kọ̀ọ̀kan òun ni Dr. Dis ń gbàdúrà pé kí àjín di ara kó máa jẹ́ kára gbogbo wa kó máa lè tí wọ́n bá ti ń gbàdúrà yẹn máa ṣe àmì tó bá sì ti rí sign wípé ọkọ̀ ara ẹ̀ ti fẹ́ ẹ́ńjìn ara ẹ̀ ti fẹ́ dẹnu kọlẹ̀ tètè tọ àwọn tó mọ̀ nípa ẹ̀ lọ Akínkábọ̀.
2: Ẹ ṣe olótú ẹ kú ilé ẹ̀yìn ara ilé a dẹ̀ kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta ṣé àlàáfíà ní abáyín àgbà ní àdúrà gẹ́gẹ́ bí ìṣe wà wípé kí àjíǹde ara kí ó máa jẹ́ kí ara gbogbo wa kí ó sì máa le ẹ ṣe olótú.
1: Ààrẹ ọjọ́ mú so lókun ó lè jẹ́ nìkan gangan ni wà á bá onítì ẹ̀ pàdé lórí ètò yìí torí àwọn ọmọjọ́ téèyàn ń sùn téèyàn ń tọ̀ sílé àkàn jìnnà nípa hákí ló lè fa irú eléyìí o adẹ́sojú fúru èèyàn ọmọjọ́ tádúró èèyàn ń gbà kí la nílé ni.
2: Ẹ ṣe olótú ní àkọ́kọ́ illustration tí ẹ fi wọlé lẹ́ni ó jẹ́ very important one nítorí pé ó ní ṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ti ní gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé nígbàkigbà tí a bá ti wá sí orí afẹ́fẹ́ láti iléeṣẹ́ Dr. Diggs Natural Healthcare Clinic a wá láti mú ìmọ̀ yín a wá láti add more knowledge about your health a wá láti mú àmúkún ìmọ̀ yín nípa ètò ìlera àti láti lè jẹ́ kí ẹ mọ̀ pé ọ̀nà àbáyọ wà tí ẹ bá ní àìlera kan tàbí èkejì tí ó ń dàyìn ní àmú tàbí tí ó ń yọ yín lẹ́nu fún ẹ̀yìn tí ó jẹ́ pé ẹ̀ ń gbọ́ ètò Dr. Diggs Natural Healthcare Clinic fún ìgbà àkọ́kọ́ ní ọjọ́jọ́ ajé ní ọjọ́jọ́ Friday ọjọ́jọ́ Friday ni a máa ń wà ní orí afẹ́fẹ́ fún ìlanilọ́ọ̀yẹ̀ nípa ìlera ní oríṣiríṣi àti ọ̀nà àbáyọ nọ́mbà tí ẹ lè pé ọ̀gá àgbà iléeṣẹ́ Dr. Diggs Natural Healthcare Clinic sí nígbà gbogbo òun náà ni 070-670-652-67 070-670-652-67 address wa wà ní number 141B Hospital Road opposite Futa Teaching Hospital léyìí tí a mọ̀ sí General Hospital ní ayé àtijọ́. Ẹ ṣe olótú ètò tí a mú wálé ní ìdánilẹ́kọ̀ọ́ tí a mú wálé ní ó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí ènìyàn pàtàkì jùlọ tí ó bá jẹ́ ọkùnrin tó gbọ́dọ̀ mú ìkalẹ̀ kó jókòó kò gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ nítorí pé gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ṣàlàyé lẹ́ẹ̀kan olótú pé tí ènìyàn pé ara ènìyàn kò kí ń ṣàìdé breakdown bí mọ́tò tẹ fi mọ́tò ṣe àpèjúwe àpẹẹrẹ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí ó ṣe rí náà nìyẹn nítorí pé ṣe rí àìlera tí a fẹ́ mẹ́nuba lẹ́ni ó ṣe pàtàkì torí pé a ti treat ẹ̀ rí lórí ètò yìí ṣùgbọ́n nígbà tí wọ́n bá ní nǹkan tí wá wà endemic ó ti wá da
1: ó ti di tọrọ fọ́kálé
2: nísìnyí torí pé tá a bá rí patient bíi mẹ́wàá lọ́kùnrin lẹ́ni bíi mẹ́rin sí márùn-ún wọn máa ní ìdojúkọ létí àmì sọ̀rọ̀ nípa yìí àti pé ní ayé ìgbà kan àìlera yìí awon to ba ti gbera si to tin gbera si agba ni o saba ma nyo lenu ju sugbon ni aye isin ati wa ri pe ati awon ti o tile ti de agba ti o ti de ipo agba to be ailera yi o ti wa common among even the youth kini ailera ti an soro nipa yi ailera ti an soro nipa ni ailera ti an pe ni ailera prostate. It is called prostate disease or prostate condition. Tabani ka wo nkan ti an pe ni prostate yi o je yara kan kekere to je pe okunrin nikan ni o ma ni eyara ti an pe ni prostate yi okunrin ni o ma ni obirin okini sugbon kini idi to se kan obirin na ni pe o le ma je pe baale yin lo ngbo ito ile ni kede ti ma se akiyesi nkan kan to nsele ni ara baale yin ka won gan ki won ma ti le forasi ko je pe eyin le ma ta won lolobo pe se ko ye ki wa lo se ayewo nipa nkan ti mo nse akesi tori pe iro e ti sele ni lara won ti a ma riri to je pe toko ti yawo nigba ton de iyawo yen gan lo se akesi pe o da bi en pe bi oko nse o se nse pe nkan kan o n yo lenu ohun lo wo oko e wa si ile iwosan Dr. Dick's Natural Health Care. Today, wa shalaye pe ohun ri nkan ba apere bayi ni ara okan pe dokita kilo e ba wa ye ba le wa wo ngba ti a de yewo gege bi o se ri na ni so ailera yi okunrin lo ma nbaja sugbon iwo to ba je pe boya ba le o ni ore ofe lati gbo eto ile ni iwo na mu gege ko mu biro tabi pencil pẹ̀lú pépà kó máa kọ àwọn àlàyé tí a fẹ́ ṣe torí àlàyé ẹ̀kúnrẹ́ rẹ ni.
1: tàbí tí wọ́n bá jẹ́ bí ìbálé tó jẹ́ gébọ́ kò bá break down pátápátá wọn ọkùnrin ọ̀rá bí ò bá break down tán wọn ní dáadé.
2: wọ́n ní kọ bí ara sí torí pé nǹkan tá à ń sọ yìí ó ti ń ṣẹlẹ̀ ní ara ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n déyìn pé kò tíì dé the climax kò tíì dé the complication stage. Kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní ìfurasí pé àìṣedédé kan ni ó ń yọ òun lẹ́nu. Now sherry prostrate tan soro nipa yi orisi ailera meta ohun lo ma nsele si eya ara ti an pe ni prostrate yi akoko oni eleyi ta n pe ni benign prostatic hyperplasia eleyi la awon eniyan ma n pe ni prostate enlargement generally the common term ekeji oni eleyi ta n pe ni prostatitis that is the inflammation of the prostate gland or infection of the prostate gland then eleketa oni eleyi ta n pe ni prostate cancer or adenocarcinoma eleyi ni jejere ti o ma n sele ni prostate gland yi awon ailera meta yi won ni common symptoms to je pe ti eniyan ba ti n se akiyesi awon nkankan ti o n sele ni ara ohun gege bi okunrin o nilo lati to ile iwosan lo fun ayewo screening of the prostate nitori pe olotu gege bi mo se so tokunrin marun mewa ba wole leni marun ninu won ati ni ailera kan tabi keji nipa prostrate nipa ayin sakiyesi e to de ni so iwo okunrin to ba ti pe ogoji odun soke tele 50 odun soke ni olotu lo ti wa compulsory lati ma wa fun prostate screening o kere tan e kan losu mefa yẹn meji lọdun iwọ to ba ti pe ọmọ 50 ọdun 50 years and above ṣugbọn gẹgẹ bi mo ṣe sọ ni bẹrẹ lẹẹkan lotu awọn under 50 to ti ni idojuko prostrate challenges leni boya prostrate enlargement ni boya prostrate cancer ni tabi boya prostatitis ni o ti wa wọpọ gan ju $30 so medical research ti wa ge ọjọ ori yẹn wa si lẹnsin pe from the age of 40 now you have to be having your prostate being checked or strained once in every 6 months idi ti o sese pataki gan niyan olotu now kini awon ami ti eniyan ma gbodo tete ma funra si iwo ti o ba ti je okunrin ti o ti pe ogoji odun soke nisin awon ami won yi po lorisirisi sugbon mu eleyi to je ami mejila to se pataki mejila a de fi ka farabalẹ̀ láì jẹ́ pé a fo ìkankan nú ẹ̀ ká máa mú ní kánmọ́kánmọ́ nítorí àkókò àkọ́kọ́ tó bá ti jẹ́ ọkùnrin a ní nǹkan tá n pè ní nocturia tó jẹ́ pé tó bá sùn lálẹ́ o máa rí pé o máa ń tọ̀ bí ẹ̀mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ́kílẹ̀ tó mọ́ that's frequent urination is one of the cardinal symptoms for prostate issue. Normally, the prostate ibatin change. The nature of prostate ibatin change ni unto dipe boya otin develop o some kind of growth tabi otin enlarge bi o se yelo tabi otin wa inflamed o man je ki ito ki o man mo eniyan wele wele especially ni ale akoko niyan to ba tin to wele wele lale make sure pe o lo to ba ti check his screen to ba ti screen ni prostate ye make sure pe it has become a compulsion for you go to dan kan ti o ma di pe ko ni ni ona bayo tabi pe a di pe o ti bo si ori ekg olotu ti omo okunrin ba nto ti prostate health e ba wa in a good state it omo okunrin o ma nse shara shasi waju ni ṣugbọn to ma ti ṣakiyesi pe ito e bo se nto o weak tabo slow ito yen o yo garaga si waju o kan da si wa o kan da si ile ko ti ko shan ko lo garaga si waju then agbara force ito yen fin jade o weak gan is another very cardinal symptoms that requires your prostate to be screened. Eleketa ti eniyan ba ri pe ti o n ba fe se igbonse a ma n pe nkan ni urgency ohun ni agbara lati mu ito mora ito yen kan ma de lojiji ko to de ibi to fe to si opolopo igba a ri pe ito yen o se kini o ti nkan si o de sokoto a n pe yen ni urgency yen ni pe it's a sign that you need your prostate to be checked. Odi meta ikerin o ni nkan ta n pe ni hesitancy yen ni pe eniyan fe to ngere teniyan ba ti fe to ba de bi to o ye ki o de bere si to ni ṣugbọn eniyan wa de bi to ti fe to o wa n duo iṣẹju meji meta mẹrin ito jade ito wa o de mo pe ito yen o n gbọn ninu ṣugbọn ko wa yen la n pe ni hesitancy. Your prostate need to be screened to know if there is a problem. Then only time pe ni incomplete voiding yen ni pe eniyan to ṣugbọn ngba to to o ri pe ito yen sise ku sinu ṣugbọn ito yen ko jade a ni feelings yen pe ito yen ko ti tan ninu ṣugbọn ko jade a de tun ma n pe leyi naa ni dribbling a ma n pe ni dribbling gba mi to je pe teniyan elomi ba ti to tan a di pe o ti wo ṣokoto tan laimo ito yen kan tun se kini o tun bere si jade a pe yen ni dribbling urine dribbling is a very important symptoms to check for your prostate to be checked. Then interrupted urine stream yen ni pe eniyan to lo o da rin meji ito yen ṣaide o ṣaide da duro fun ra e ki se pon lo interrupted ito yen ṣaide wa interrupted o chef o tun ni lati tun ni suru die ko to di pe ito yen tun ko tun bere si jade involuntarily yen je ikeje eje ka de odi keji lohun olotu ki a to continue lati se alaye iyoku.
3: When it comes to natural healthcare talk, checkup, medicine and solution, Dr. Dick's Natural Healthcare Clinic should be your choice. Dr. Dick's Natural Healthcare Clinic stands the test of time. At Dr. Dick's Natural Healthcare Clinic, we are core professionals and we know our onions. For health consultation, checkup and natural medicine treatment, visit us today and experience the healing power of natural complementary and alternative medicine. Number 141B, Hospital Road. Opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Again, we're at number 141B, Hospital Road, opposite now Futa Teaching Hospital, Akure. Call us on 0706-706-5267. Again, 0706-706-5267.
4: Let's treasure the gift of a body that's true.
3: At Dr. Diggs, nothing compares.
1: Akin Kabo, ti e ba n gbo eto yi eto Dr. Disney ti e ba fe pe won number 141B ni doju koju Futa Teaching Hospital ibe ni won wa ele ta mo si State Hospital tele number ti ele pe won si o ni
2: 070-670-652-67 070-670-652-67 ẹṣẹ olótú
5: ẹja tẹsíwájú
2: gẹgẹ bí a ṣe ń ṣàlàyé bọ àwọn apẹẹrẹ àwọn àmì tí a gbọdọ máa fúnra sí ẹ rí pé nínú àwọn àmì bíi méje tí a ti sọ sẹyìn ó ní lọpọlọpọ ṣe pẹlú state nature bí ìtọ wa ṣe bó ṣe yẹ kó rí bí ó ṣe yẹ ká ṣe tọ sí bó dẹ ṣe yẹ kí ìtọ wa kí ó jáde sí tàbí bí ó ṣe yẹ kí ó rí nígbà tí a bá ní láti tọ àbí láti ṣe ẹyọ
5: fún ẹyin tí ẹni hami ìdẹgbọn nǹkan tó sọ mo lè rí ibi méjì sí mẹta mú bẹ ó wá jẹ pé lóru òun tọ wẹlẹwẹlẹwẹlẹwẹlẹ àpẹẹrẹ kan nu ẹyọ ẹyọ kó ṣe sárasà ṣùgbọn ibi pọpọlọ tán kò ní strength
2: force
5: bi pipe tí ò ní force tó fi ń spray oko tí ò ní force ìkànnì yẹn dẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ pé tí o bá ń ṣe ẹ̀yọ́ wà rí pé nínú ẹ lọ́hùn o fẹ́ tọ̀ ìtọ̀ jáde o hesitate ni irú nǹkan bẹ́yẹn ò dáa ìfurasí kan nìyẹn dẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wà á ti ẹ̀rọ pé o ti ṣẹ̀yọ́ tán wà á dá mẹ́ra sára ẹja tẹ̀síwájú.
2: Bẹ́ẹ̀ni olótú ẹ ṣe ara wọn àìṣedédé tí àìlera prostate wọ̀nyí tí ó lè fà gẹ́gẹ́ bí a ti ti ṣàlàyé lẹ́ẹ̀kan sí eléyìí tí mo fẹ́ mẹ́nu bà yín sìn ó jẹ́ eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kan máa ń rò pé ó kàn máa ń wáyé ṣá ni ṣùgbọ́n ìwádìí ìmọ̀ ìṣègùn fi hàn wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ní prostate issue òun ló máa ó máa ń result sí eléyìí tá à ń pè ní erectile dysfunction. Ìyẹn ni pé kí
5: ọmọkùnrin má gbéra dáadáa.
2: Nǹkan ọmọkùnrin kí ó má gbéra bí ó ṣe yẹ. Kí ọmọkùnrin má lè ṣàdé sọ pé nǹkan ó gbéra òun fẹ́ kó gbéra ó dẹ̀ gbéra bẹ́ẹ̀ eléyìí tá à ń pè ní erectile dysfunction tàbí ènìyàn ò fẹ́ ní ìbáṣepọ̀ ó di pé nǹkan ọmọkùnrin kò gbéra. Prostate issue is one of the causes of erectile dysfunction. Kì í ṣe pé kéèyàn kan ṣàdé lọ máa mu oríṣiríṣi kókò máa kó oògùn jẹ o ti ṣe àyẹ̀wò prostate yẹn have you screened your prostate maybe that is the root cause of your erectile dysfunction issue. Then charity prostate yìí bá ti pẹ́ lára ńgbà míì tó bá especially eléyìí tó bá jẹ́ pé ó ní jẹjẹrẹ ó ní prostate cancer ó máa ń ṣẹlẹ̀ tí ó pé ó máa ń fa àwọn discomfort àwọn pains nínú egungun tó surround ìbàdí wa léyìí tí a ń pè ní bóyá hips wa ni o bóyá lower back ni tàbí even the thighs nítorí pé gbogbo àwọn nerves tó surround the prostate yìí òun náà ló connect mọ́ egungun ẹ̀yìn wa low back ó bá ṣe rí pé ọmọ ẹ̀yìn máa ń dùn ẹ́ ṣá nígbà gbogbo tó dẹ̀ ti logun tó ti ẹ̀ mọ ìtumọ̀ nǹkan tó ń fa ẹ̀yìn dídùn yẹn ó ṣe é ṣe lọ screen cancer ẹ your screen prostate ẹ you may be having a prostate cancer without knowing. Bóyá ó dẹ̀ jẹ́ pé ó máa rí pé àwọn ibi tí ó jẹ́ groin àwọn abẹ́nú ẹ o sábà máa ń ní discomfort bẹ́ẹ̀ o máa ń ní pain bẹ́ẹ̀ tàbí gbogbo àwọn ibi tó ṣàní ṣe pẹ̀lú ibi nǹkan ọmọkùnrin wọ̀nyí tó jẹ́ pé o máa ń experience the pains níbẹ̀ o ní ṣe lọ́pọ̀lọpọ̀ pé o yẹ kí o lọ ṣe àyẹ̀wò ipò tí prostrate yẹn wà kó má ti gbà tí o máa dé the later stage tí àbáyọ ẹ̀ tí ọ̀nà àbáyọ ẹ̀ tí o máa wá jẹ́ nǹkan tí o ti bọ́ sórí tán. Then tí a bá rí pé tí ènìyàn bá ń tọ̀ tó bá rí pé kọ́lọ̀ àwọ̀ tí ìtọ̀ ohun tí ó mú ó fẹ́ pọ́n ó ní nǹkan tá a máa ń pè ní gbígbà tá a bá sọ pé ìgbà míì ẹ̀jẹ̀ yìí kò ní jẹ́ ẹ̀jẹ̀ téèyàn lè rí tó jẹ́ pé tó bá wò ó kò ní lè rí à ń pè ní occult blood ní inú ìmọ̀ ìṣègùn à ń pè ní occult blood tó jẹ́ pé òun rí o lè má rí ṣùgbọ́n kọ́lọ̀ ìtọ̀ yẹn kò clear bó ṣe yẹ kó rí ó lè jẹ́ pé àwọn ẹ̀jẹ̀ tí ò ṣe fojú rí àwọn ẹ̀jẹ̀ tíntìntín òun ló ṣe
5: ìjì kọ́lọ̀
2: ó ti dàpọ̀ mọ́ ìtọ̀ yẹn tàbí ìtọ̀ yẹn wá ní kọ́lọ̀ bíi kólà kọ́lọ̀ bíi coca-cola tàbí ó kàn pink ó nílò àyẹ̀wò láti mọ̀ bóyá jẹjẹrẹ ti ń ṣẹlẹ̀ nínú prostrate ẹ̀ ni then a tún ní bóyá èèyàn ń tọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní pain o kàn ń tọ̀ nígbàkigbà tó bá fẹ́ tọ̀ o máa ń ní ìnira o máa ní pain o máa ní burning sensation nínú o ṣe ṣe kó jẹ́ infection tàbí prostatitis onítọ̀n lẹ́nu. Then tí a bá tún wá rí pé bóyá ibi tá à ń pè ní perineum ninu bi arin ibadi wa to ba se je onimo segun dole se alaye sugbon nkan ke nkan to ba ti je pe ohun experience a discomfort a inira to ba di pe o fe to tabi nkan to ni se pelu gbogbo ibi nkan omokunrin ni bẹyẹn o na ni o se lo pe fun ki eniyan wa se ayewo o ke wa se screening nipa prostate ye to ba ti pe omo ogoji odun soke leni ekan losu mefa o se pataki lati ma screening prostate ye ko to di nkan ti owo ni kamo
5: eni ero igbalode lati fi wo
2: abeni olotu idi ti a fi je ki awon eniyan na mo in case to ba je pe o ti e o je nkan to o ti e ka si sugbon o tin ri awon apere won yi tele e ba ti dele ise Dr. Dix na ni a ma se a ma fun yin ni form to ma je ki e le lo se iru ayewo yi
5: awon ton ba ti to je pe won ti so pe awon ti ni o nje ni awon ogun to le koju e lodo yin
2: olotu e se pataki idi ti a fi wa lori afefe na niyan nitori ile ise Dr. Dix National Healthcare Clinic ti a ba ti mu eto keto wa lati dawon eniyan wa leko benon ka tu mu wa sori afefe ati pese ona abayo sile gege bi ere se mo awon ogun ti a nlo ni ile ise Dr. Dix National Healthcare won je 100% natural medicine ti o jeje pe a ma nko awon ogun yi wa lati oke okun lati awon orile ede ti imo isegun won nipa lilo ti wi ati egbo ti o ti dagba soke gan won bi orile ede America bi orile ede Canada, orilede India, orilede orilede China ati be be lo ni ati ma nko awon
5: Ibo ni office ni wa.
2: Office Dr. Dix National Healthcare wa ni number 141B Hospital Road ni Dojukoju General Hospital le ti a mo si Futa Teaching Hospital ni Ayodi oni number ti e de le ma pe wa si nigba gbogbo ona ni 070-670-6527
5: wakati ko won le ba ni office
2: lati ojo Monday ojo aje titi di ojo Saturday lati ago mejo aro titi di ago mefa irole oni ele kan si ile ise Dr. Dix Natural Healthcare Clinic
5: oruko
2: temi ni Sunday Olowo Kere the consultant naturopath Dr. Dix Natural Healthcare
5: Olowo Kere Joseph oni oruko temi agbaladura pe ki ajin dara ko ma je kara gbogbo wa ko ma le

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

sókè lásìkò àbẹ̀wò kan ilé ìtòsí sí ọ́fíìsì rẹ̀ ó fi kún pé ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún ló túbọ̀ dá lórí bí ìfọwọ́sowọ́pọ̀ tó lórin yóò ti ṣe wà lórí fífi ọgbọ́n onúrónì tó fi mọ́ ṣíṣe àwọn àlàkalẹ̀ ètò tó ní ṣe pẹ̀lú wíwọléwọ̀de lójúnà àti lè jẹ́ kí ó jẹ́ àtìlẹ́yìn fún àwọn onímọ̀ nílé òkèrè kó lè ṣe àmójútó iṣẹ́ wọn lọ ní tààràtà láláìsí alágàtà kankan bó ti wulẹ̀ kó mọ́ tójú òjò ni fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kan nílẹ̀ yúròpù ọ̀hún ló wà nígbẹ̀nu àlàkalẹ̀ ètò ìṣèjọba ààrẹ tinubu ti retí ọ̀tún lójúnà àti lè jẹ́ kí nǹkan tó lójúnà àti lè jẹ́ kí ìdàgbàsókè kó tún ba ilẹ̀ yìí mínísítà fọ́rọ̀ sí òde nílẹ̀ yìí david umahi ló ti ṣe lálàyé pé ìjọba àpapọ̀ lẹ́yìn ló nígbàgbọ́ pé ọ̀rọ̀ àìsí ètò ààbò tó ń ti ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó ń fi orílẹ̀-èdè nàìjíríà lápè òun ni wọn yóò ṣẹ́gun rẹ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu umahi ló fojú ọ̀rọ̀ nílẹ̀ lásìkò ìgbà tó ń sísọ lójú ojú ọ̀nà alábala méjì ti gòǹbé bíu akwanga jos bauchi gombe eléyìí tí wọn sì sọ lójú ẹ ní apá agbègbè àríwá ìlú ọrun lẹ yìí ó wá pètàkó bí wọn ti ṣe ń ṣe lálàyé pé ń ṣe ní ọrọ ètò ààbò níṣe pẹlú ọrọ òṣèlú pápá jùlọ lásìkò ètò ìdìbò tó sì pè fún ìfọwọ́sowọ́pọ̀ lójú náà ti lè jẹ́ kí àlàáfíà tó ń ti fẹsẹ̀rinlẹ̀ kó wà ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà mínísítà ńlọ́wá ṣe lálàyé pé òun nígbàgbọ́ nínú ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu látàrí wípé ń ṣe ni yóò gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò níbi ó ti ṣe ṣàkọọ́lẹ̀ onírúurú àṣeyọrí nípa fífìdí ọ̀rọ̀ ajé múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wáyé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo ló ti ṣe lálàyé pé ó ti ṣàgbékalẹ̀ àwọn ikọ̀ ilé tó ń ṣe ìwádìí tó ń ti dídóòlà látàrí bí wọ́n ti jí ọmọ ọdún mẹ́sàn-án kan ọláòṣèbí kan victor láwọ jígbe látọwọ́ àwọn afurasí agbébọn ní ìdógún ní ìjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ ní agbègbè ìpínlẹ̀ yìí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ìjímọ̀ àbáyọ̀mí ló ṣe lálàyé pé àwọn ikọ̀ ọlọ́pàá ní agbègbè náà ló ṣiṣẹ́ papọ̀ báyìí pẹ̀lú ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ lóníràbájì gan lẹ́yìn ìgbà tí wọ́n ti gba ààbọ̀ àkọlù náà agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló ti fi kún wípé àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya bo ìgbòsì ní agbègbè ní ìlú ọ̀hún ní òru tí wọ́n sì yìnbọn lákọlákọ eléyìí tó dá ìpayà sílẹ̀ láàrin àwọn olùgbé ìlú ọ̀hún ó fi kún wípé ọmọ ọ̀hún ni wọ́n jí gbé lásìkò àkọlù náà lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ ti sá àsálà fún ẹ̀mí rẹ̀ láwọ àwọn ajínigbé náà àbáyọ̀mí ṣe lálàyé pé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò òun ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ lóní pẹrẹwu láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ pápá jùlọ níbi wọ́n ti ṣe fọ́n sí àwọn igbó eléyìí tó wà ní agbègbè náà tó ń ti àwọn ọ̀nà eléyìí tó ṣeṣe kí àwọn afurasí ọ̀hún gbà sá lọ lójú náà ti lè bá dóòlà ọmọkùnrin náà àti pé kí wọ́n fojú àwọn aṣebi ọ̀hún hàn iléeṣẹ́ ọlọ́pàá wá fi dá àwọn olùgbé agbègbè ọ̀hún lójú wípé iṣẹ́ ló ti di ṣiṣẹ́ báyìí lójú náà ti lè jẹ́ kí ọmọkùnrin náà kí wọ́n dóòlà rẹ̀ lóòyẹ̀ àti wípé kí wọ́n fojú àwọn aṣebi hàn nínú ìròyìn míì eléyìí tó dàbí rẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bauchi òun ló ti ṣàkọọ́lẹ̀ onírúurú àṣeyọrí eléyìí tó ti ṣe báyìí nípa gbígbógun ti ọ̀rọ̀ ìjínigbé níbi ó ti ṣe dóòlà àwọn méjì kan tó wà lákàtà àwọn ajínigbé tí wọ́n sì fi kélé òfin gbé àwọn afurasí ajínigbé márùn-ún ní ìjọba ìbílẹ̀ àkàlẹ́rì ní agbègbè ìpínlẹ̀ náà agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ìpínlẹ ọhún nafiu abib ló pàbíyà bidun ọrọ ọhún lásìkò ìgbà tó ń báwọn oníròyìn sọrọ lónìí abib ṣe lálàyé pé àwọn adìyàmọ́ra ogun ọhún ọhún ló dédé yabo abúlé kwarin gadali ní agbègbè ìpínlẹ ọhún tí wọn sì jí obìnrin àti ọmọ rẹ gbé agbẹnusọ ọhún túbọ̀ fi kún wípé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ ni wọn bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́gán pẹ̀lú ìwádìí eléyìí tó mú kí wọn rí àwọn ènìyàn náà gbà kalẹ̀ wọ́n fi kún wípé ìwádìí eléyìí tí wọ́n tún ṣe síwájú sí i ló jẹ́ kí wọ́n fi kélé òfin gbé àwọn afurasí méjì mìíràn tí kan sì ṣe lálàyé wípé tí kan sì jẹ́wọ́ tó sì ń ká bòròbòrò wípé ń ṣe ni òun mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà àti agbègbè eléyìí tí àwọn tí wọ́n jígbé ọ̀hún tó wà abibu ṣe lálàyé wípé àwọn ènìyàn òun ni wọ́n ti dóòlà báyìí láláì farapa lákàtà àwọn ajínigbé náà àjọ ìṣọ̀kan àgbáyé ló ti pè fún ìgbésẹ̀ lóní kánmọ́nkóbó lójú náà ti lè jẹ́
ki awon akeko to nti awon oluko won ele ti won ji gbe kori itusile won gba nile Nigeria oludari ajo ohun ele to nri si amojuto omo niyan nile yi Malik fa lo pe ipe ohun lasiko ipade ele to se papo pelu awon asoju le yi nilu Abuja fa lo wa fi aidinu ran latari bi oro ijinigbe ti se ngogo si lorilede Nigeria to itu benu atelo iwa ipa ele to yori si bi won ti se kupa awon aka aluko meji lasiko akolu na o se lan laye wi pe iwa ijinigbe lo tin dile mo le bayi ele ton koju awon akeko ati awon oluko to si se lalaye pe ayika agbegbe ile iwe lo gboro je ele ti awon akeko yo ti ma akeko gbadun o se lalaye wi pe bi nkan ti se nlo yi to si kesi awon alase lati ri daju pe won gbogun ti oro aisi eto abo ati wi pe kawon to wa ni igbekun na kori itisule won gba Egbe Oselu All Progressive Congress APC lo ti tako iroyin eke kan ele ti won gbe kakakiri lori ero ayelujara wipe on se ni o ti foju awon oludije to je asofin re lede lowo ta wa yi oro ni won fi lede ninu atijade kan ele to di bibuwolu latowo akowe ipolongo agba ninu egbe Oselu awon Felix Muka to se lalaye pe egbe Oselu APC ni o ti gbe agbejade kankan jade bayi to se lalaye wipe ki awon megbe to nti awon ikan toro kan ati awon ara ilu ko wa ni ojula lakan fi sori ati wipe ki won takete si agbe ta to njarinrin na egbe won se lalaye wipe awon igbimo amuseye egbe ohun pelu awon gun toro kan o ni yo ni ase lati se agbe jade awon olurije na eleyi ti won gbegba oroke ninu awon eto idiwa bele eleyi ti won di koja laipe yi egbe Oselu won ro awon megbe Oselu APC ati awon latileyin won lati dekun nipa awon iroyin ele ti ko ba je ojulowo ele to sese ko da wahala sile ati pe o tun sese ko si awon eniyan lona egbe Ondo Youth Alliance for Tinubu on lo ti tempele ma on lo ti tepele mo oro to ni se pelu idanileko fun awon eniyan lese koko bayi nibi oro to ni se pelu oro eto edibo ti se n wole were bayi papa julo nipa eto edibo gbogbo eleyi ti o waye lodun 2027 iko ohun lo tun gbe ipolongo re lo si ilaje ati irele ni awon ijoba ibile mejeji nibi ti awon alatileyin egbe ohun ti tuyaya jade lati satileyin fun egbe ohun to n ti aare Bola Tinubu ati afojusun saa keji re lofisi nigba to n soro nibi ipade mejeji ototo ohun oga agba egbe Ondo Youth Alliance for Tinubu ìyẹn Talis Apalowo ló sàtẹnumọ ìṣe pàtàkì ìpolongo lẹ́sẹ̀ kùkú gẹ́gẹ́ bí eléyìí tí àwọn èèyàn gbọ́dọ̀ kópa nínú ẹ̀ nígbà tó náà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ kọmíṣánná ní ẹkùn nínú ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ìdàgbàsókè ti Niger Delta tó ń sojú ìpínlẹ̀ Ondo títọ́ àti kàṣe ẹni tí Busayo Julius Ebiniyi sojú fún níbi ètò náà pè fún ìṣọ̀kan tó ń ti fọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ènìyàn lójú náà ti lè jẹ́ kí wọ́n ṣe àtìlẹyìn fún àfojúsùn sáà kejì ààrẹ lọ́fíìsì nínú ọ̀rọ̀ tọ̀tọ̀ tí wọn àwọn aládarí àwọn ẹgbẹ́ ọ̀hún ní ìjọba ìbílẹ̀ ìlàjẹ́ àti ìrèlè ìyẹn

0: kódà ìpolongo rẹ̀ lọ sí àwọn ìjọba ìbílẹ̀ mìíràn ní agbègbè ìpínlẹ̀ Ondo láìpẹ́ láì jìnà. Wàyí o, ìjọba àpapọ̀ lẹ̀ yìí ló ti ṣe lálàyé pé òun ti ń gbà á lérò báyìí láti lè jẹ́ kó fi àwọn ọmọ ilẹ̀ yìí tó ń lọ bí ẹgbẹ̀rún kan tó wà nílẹ̀ tó wà lórílẹ̀‐èdè South Africa ṣọwọ́ sí orílẹ̀‐èdè Nàìjíríà. Agbẹnusọ iléeṣẹ́ ilé òkèèrè ìyẹn Kimebi Ebemva ló pabiya bínú ọ̀rọ̀ náà lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ lónìí tó ṣe lálàyé pé àyẹ̀wò ló ti wà nílẹ̀ báyìí fún àwọn ènìyàn tó rọ̀ kàn láti ọjọ́bọ ọ̀sẹ̀ tó lọ. Ìgbésẹ̀ látọwọ́ ìjọba àpapọ̀ ń kò sẹ́yìn bí àwọn tọ́rọ̀ kàn lórílẹ̀‐èdè Ghana láìpẹ́ yìí ti ṣe fi àwọn ọmọ orílẹ̀‐èdè ohun tó wà lórílẹ̀‐èdè South Africa ṣọwọ́ sí orílẹ̀‐èdè wọn látàrí kò bá olè eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè náà. Ẹ̀wẹ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta wọ́n sì lálàyé pé àwọn ọmọ ilẹ̀ yìí tó wà lórílẹ̀‐èdè South Africa eléyìí tó ti finú fíndọ̀ láti lè jẹ́ pé wọ́n padà sílẹ̀ yìí ó ní ètò bí wọ́n ṣe darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n gbé kalẹ̀ láìpẹ́ lẹ́yìnà lójú náà ti lè jẹ́ kí wọ́n sá fún wàhálà tó ń ti rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè náà. Wàyí o, ìjọba ìpínlẹ̀ Anambra òun ló ti káwọ́ olùṣọ́àgùntàn ló ti káwọ́ àwọn olùṣọ́àgùntàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ pààyàn rojọ́ nílé ẹjọ́ ní Onitsha, Awka àti àwọn apá ìpínlẹ̀ ọ̀hún. Àwọn olùṣọ́àgùntàn ni wọ́n káwọ́ wọn pààyàn rojọ́ nílé ẹjọ́ gíga tó wà ní Awka ní ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan látọwọ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ìròyìn Ejimofo Opara tó ṣe lálàyé pé àwọn olùṣọ́àgùntàn ni wọ́n jẹ́ ayédèrú tí wọ́n sì tún tako àlàkalẹ̀ òfin kan eléyìí tó wà nílẹ̀ tí wọ́n ṣàgbéde rẹ̀ lọ́dún 2025. Àwọn olùṣọ́àgùntàn ni wọ́n káwọ́ wọn pààyàn rojọ́ lónìí níbi tí a ti rí olùṣọ́àgùntàn Peter Chukwu Chinedu Egohu Bishop Emeka Nwapa Ebele Nnachukwu Ekeleme Chris Ugochukwu Ndubuezi Nnachukwu Miracle Uruoma àti Chukwudiba Oguama. Ìròyìn jẹ́ pé ní pé lọ́dún tó kọjá nínú oṣù kejì ọdún 2025 ni wọ́n ti ṣàgbékalẹ̀ òfin kan eléyìí tí yóò máa ṣe àtọ́nà pápá jùlọ eléyìí tó sì ní ṣe pẹ̀lú ẹ̀sìn ní ìpínlẹ̀ ọ̀hún lójú náà ti lè dènà àwọn ayédèrú olùṣọ́àgùntàn. Mínísítà Kọmíṣánná fún ètò ìdájọ́ nípínlẹ̀ ọ̀hún tó bẹ Chukwu Nweke olólewájú ìgbẹ́jọ́ náà. Ìjọba àpapọ̀ lẹ̀ yìí ló ti ṣàtẹnumọ́ ìfarajìn rẹ̀ lójú náà ti lè jẹ́ kí àdínkù kó bá ọ̀rọ̀ ìṣẹ́wọ̀n sí lórílẹ̀‐èdè yìí àti mímú àgbéǹdẹ́ba ìgbáyégbádùn àwọn tó kù díẹ̀ káàtó fún nípasẹ̀ ètò kan báyìí eléyìí tó ṣàfojúsùn rẹ̀. Mínísítà tó ń rí sọ̀rọ̀ ọmọnìyàn nílẹ̀ yìí àti mímú àdínkù bá ìṣẹ́wọ̀n sí nílẹ̀ Nàìjíríà Bernard Duro ló sọ̀rọ̀ ìdánilójú náà lásìkò ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú àwọn ìkan tó rà kàn pàápàá jùlọ àti pẹ̀lú àwọn tó jẹ́ àǹfààní ètò ọ̀hún tó ń ti ìrónilágbára eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Imo. Ó ṣe lálàyé pé ìjọba ló ń ṣiṣẹ́ tọ̀sán-tòru lójú náà ti lè jẹ́ kí wọ́n dáàbò bo àwọn àlàkalẹ̀ ètò eléyìí tó ti wà nílẹ̀ yìí tó sì lálàyé pé ó ń ṣe ni yóò tún jẹ́ kí àwọn aráàlú kó tún lè dúró rí báyìí pẹ̀lú bí nǹkan ti ṣe ń lọ lẹ́ka ọ̀rọ̀ ètò ajé. Ǹjẹ́ bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ̀ rèé láti lè ṣe rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínlá Wàtá tí ń gbóhùn sátẹ́gùn bá a bá padà dé ẹ ó gbọ́ nípa ìròyìn ilé òkèrè abala àwọn amúlùdùn tó ń ti ròyìn eré ìdárayá ẹ má yín kúrò bí à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination.

Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: nígbà agbára kọ́ ẹ̀dá tí bá ń gbélé ayé láì mú àdúrà mọ ọmọ kò yẹ ká tó o apájọ tí sheik bíyá nínú ọlá àdúrà lórí bí àwọn ètò àdúrà kẹkẹ lẹ ọjọ mọndé mọndé ilé àdúrà wọn máa lò lórí ilé àdúrà wọn tó wà lẹyìn ilé ìwé orí mọlọdẹ ní sábọ nílùú ondo aago mẹrin sí lẹfà àrọlẹ ni lọjọ mọndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní ọlá àdúrà pẹlgrẹnt tó wà ní báńkẹ mọlẹfẹ ilé olújì nípínlẹ ondo ní gbogbo ọjọ tuesday àdúrà máa gbìnàyà ní ọlá àdúrà pẹlgrẹnt tó wà ní kájọlọ ju orin níjọba abilé òdìgbò ní ìlú ọrẹ nípínlẹ ondo aago méje sílẹ ju àbọ òwúrọ ní ọmọ wáyé ní ọjọ tuesday yìí kan náà ní ìdánilẹkọọ ọlọrun àti àdúrà tó gbọdọ gírígírí ní ọlá àdúrà prayer city tó wà níbi mango nílùú ọrẹ aago márùnún ìrọlẹ sáàbọ méje àṣálẹ lòun fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00 33 76 20 49 tàbí 00 23 42 02 85 ṣé òbí ẹni náà láàdúrà lónìí gbogbo agbára ó jẹ tọlọ́run.
1: ó kí gbogbo ẹ̀yin kò sábọ̀ kò sóògùn pátá lórílẹ̀ ayé kamarudin ní islam ni sheriff din ní islam ni samson dun ní islam ni àti gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tá a lè dákọ̀ yín tán tí e dórí ìjọ amadíà àti gbogbo mùsùlùmí lápapọ̀ láì yọ ẹnìkan sí gbogbo ẹyin tẹ fi gìngísẹ̀ ẹ lérí pé kò sọ bákan.
2: àfọlọ́run kò sọ bákan àfọlọ́run muhammadu ló jíṣẹ́ rẹ̀ kò sọ bákan àfọlọ́run.
1: ìjọpọ̀ bàbá náà máa dákọ̀ àkókò lè gbà wá gbogbo dínì ní islam tó fi gìngísẹ̀ ẹ wọn lérí pé kò sọ bákan àfọlọ́run akínyẹ kúnyànjú gbogbo bí tá a ti jèrè bẹ́ẹ̀ láyé àtijọ́ ọ̀gbẹ́ni alukama ọlọ́run jàjèrè rẹ̀.
2: amina
1: alábólo ńlá aula.
2: wàhálà kò wọ́tà ilá abúlé alíyàbí.
1: ọlọ́dúnra sheriff yóò gbogbo yín lakí.
3: ọlọ́dúnra sheriff gbogbo yín pátá lakí.
1: òṣùkápá ṣe mọ́ máńpá ń gbé ìrù wa o.
3: òṣùkápá ṣe mọ́ ẹlẹ́dà má gbé ìrù wa.
1: iṣẹ́ tọ̀lọ̀ ń ràn wá àkàlẹ̀ jẹ̀ kalẹ̀.
3: iṣẹ́ tí ọlọ́run wa jalè jẹ̀ kalẹ̀.

0: ìtẹ̀síwájú náà bá ní sọ̀rọ̀ wa pé ọlọ́run ni kó máa sìn. Sin ọlọ́run bó ṣe tó àti bó ṣe yẹ, báyà rẹ̀ bẹ̀rù rẹ̀ ju bó ṣe ń bẹ̀rù kọ́kọ̀ má kọlu ọ lọ. Bẹ̀rù ọlọ́run ju bó ṣe ń bẹ̀rù kó sì má tọ́ ọ lọ. Bẹ̀rù ọlọ́run bó ṣe ń bẹ̀rù kòrónà fáírọ̀sì lọ. Bẹ̀rù ọlọ́run ju bó ṣe ń bẹ̀rù kánsà lọ. Bẹ̀rù ọlọ́run ju bó ṣe ń bẹ̀rù dàbẹ́tìsì lọ. Ọ̀rẹ́ wa, ọba tó tó bẹ̀rù ni.
1: Allah.
0: Ìta ń bẹ̀rù kó máa bẹ̀rù wa.
1: Allah.
0: Kò sí irú ọlọ́run ọba àwa.

0: wa ri leyin to beru Olorun to nsin adua lo fi gbaye esin o se gbaye o o fesin wa le janna ni bo ba se lon dada to ni wa ri ama to ba ladua wa raye tesu ti baje iwa ri gbe to ba wa ladua ti won tesire o so le sunday
1: Allah
0: be mo wi ti won tesire ajele sunday
1: Allahu akbar
0: ti won tesire ologun le paroko sinu aye e ama pelu adua ah agbara tesu gan beru
1: Allah
0: ni agbara adua ama ni soro nu program ati bi ose kan seyin lori awon ogun to se pe o buru dai koda to se pe ko so ogun e awon doctor gan manage e ni mo sure fe ni kan nu leyi ta hospital lo ti n gbo mi ibi yo wu to wa to tin gbo yi ase olorun ko wu osan
1: amen
0: agbara olorun ko wu osan
1: amen
0: isegun ko wa aye re wa
1: amen
0: ogun ma je su ma je yan ma jamala ma je la fun ma je ba ma muti ma mu miliki ma la oyin ma je ntodun kore wa lo lolorun lo lolorun lo lolorun
1: allah
0: gbogbo nje na na ti ko demu mo lowo yi Olorun lo ma le se o Olorun lo ma le se ohun eda se la se ti Olorun lo ma le se
1: aya Olorun lo ma le se Olorun lo ma le se Olorun lo ma le se Olorun lo ma le se ohun eda se la se ti Olorun lo ma le se
0: aya maru ma gbe un ko dopinu aye re
1: amen
0: ko dopinu aye re
1: amen
0: ko dopinu aye re
1: amen
0: ko dopinu aye re
1: amen
0: lo gbo mi sile to ko ti gba pe tele ikan fun iwe fun mumu gaga bi ise wa mo sure fun o iwo gangan gbowo le ori re gbogbo ntin ja inu aye re loni ki opin o ba
1: amen
0: ki opin o ba
1: amen
0: ki opin o ba
1: amen
0: emi kemi emi esan nu aye re mo sure fun o ha ko ni bo ko le odun yi
1: amen
0: wa ro pe du lopin odun yi
1: amen
0: pelu omi to mu pelu e to fi wa pelu adua ti mo se fun o to da n sa mi emi kemi emi esan lo do pinu aye
1: amen
0: inama amuru isharada saya
1: inama amuru isharada saya aya kula lahu kun fa ya ponu
0: asi fi shetan pa o wa si fi shetan pa aisan to wa ye ere wa si wi be
1: ala ma si fi shetan pa ma si fi shetan pa ma si fi shetan pa o ma si fi shetan pa aisan to wa ye ni wa ma si fi shetan pa
0: gbogbo aisan kaisan yi alabara owo osan be
1: amen
0: alabara owo osan be
1: amen
0: o gbadua fun ko bo lowa to be
1: amen
0: eje re ka tun se
1: amen
0: isara re ka tun se
1: amen
0: omi ara re ko gba tun se
1: amen
0: la aula wala quwata
1: illa bil aliyil azim
0: wala aula
1: wala quwata illa bil aliyil azim
0: omi talei musu ni ko tun jimu la ro la bo soro asasin omi waju re o Olorun to lomi to gbe abala wonu omi ti pana
1: Allah
0: to lomi to gbe abala wonu omi ti ba ogun wi ti be egun wi ti ba gbogbo ntin jamajamu bi wi
1: Allah
0: o ma pe omi lero on gbogbo o soro ase sinu omi mumu to mu tusle nunde
1: amen
0: ba tusle nunde
1: amen
0: ba tusle nunde
1: amen
0: karo tu o
1: amen
0: karo di o
1: amen
0: ori be o se be
1: amen
0: I sent him fi won se sin ma ma je o se mi o
1: ha ma je o se mi o I sent him fi won se sin Mama Joshi mi
0: Majo do mi tomo tomo
1: I thought if he was a thing Mama Joshi mi
0: Mo so fun pe aisan ni anabi yi sa
1: Alayhi salatu wassalam
0: lo so n pare ninu Matthew ore wa tori arakunrin kan lo ba oni omo ohun joro o subu sinu na omo ohun joro o subu laarin oru bó dẹ̀ yí pé àìsàn ń pé méjì ìkan wá ń pè lógun òru ìkan wá rápá ògún òru láti máa pariwo láàrin òru tí wọ́n yí lulẹ̀ tọ́wọ́ àtẹ̀sẹ̀ wọn máa gbọ̀n àwọn lè má dàtọ́ lẹ́nu ọ̀rẹ́ wa wárápá máa dàtọ́ lẹ́nu kódà òun ò mọ pẹ́rù ó lè gbé aṣọ ìbúlẹ̀ àná ó lè gbé aṣọ ìbúlẹ̀ ojú ọjà pẹ̀lú agbára àti àṣẹ ọlọ́run omi tó gbé kawájú yìí àṣẹ ìṣẹ́ bá kó wọnú ẹ̀
1: amen
0: Erukunrin lo ba nabi yi sa. Ojoye inu Matthew lo wa. Ore wa. Is it not Matthew 17 verse 21? O ni o ma hun joro o si ti mi wa ba won me yi re. Sugbon won ori wo sa. Aisan buruku ni. Arun buruku ni. Pelu agbara ati aso Olorun. Gbogbo wo ti mo wi ti n so kiki laya re. Mo sure fun o. Nipasẹ agbara ati aso Olorun. Gba ìwòsàn
2: báyìí.
0: Káwọ̀sàn. Káwọ̀sàn.
2: Káwọ̀sàn.
0: Káwọ̀sàn. Ẹ̀mí burúkú tó fi wárápá sínú ayé rẹ̀ kẹ́mìyàn ó sòfò dànù. Kẹ́mìyàn ó sòfò dànù. Ẹ̀mí ògún òru nínú ayé rẹ̀ kẹ́mìyàn ó sòfò dànù. Gba ìtúsílẹ̀. Ìṣẹ́gun rẹ̀ kó dájú. Nínú omi ara. Nínú sara. Nínú ẹ̀jẹ̀. Nínú egungun. Ọ̀rẹ́ wa, ayé ò ṣe é dágbé àfi pẹ̀lú àdúrà. Àwọn àìsàn tá ń sọ̀rọ̀ tá ń gbádùn àlórí ẹ̀ àìsàn tó burú ni. Báwo ní òwe Matthew kó owó tí wọ́n rápá ń kó owó tí ànábì yìí sáwí lórí ẹ̀.
3: Ní orúkọ Ọlọ́run àjẹkẹ́ àṣàkẹ́ ọ̀run. Matthew 17 verse 14. Nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ ìjọ ènìyàn, ọkùnrin kan sì tọ̀ wá, ó kúnlẹ̀ fún, ó sì wí pé, Olúwa, ṣàánú ọmọ mi, nítorí wárápá. Ó sì ń joro gidigidi nígbà púpọ̀ ni máa ń ṣubú sínú iná àti nígbà púpọ̀ sínú omi. Mo sì mú tọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ wá. Wọn kò sì lè mú un láradá. Yísá sì dáhùn wípé.
0: Pé kí ni?
3: Ìran aláìgbàgbọ́ àti àrékèrèkè yìí, èmi ò ti ba yín gbé pẹ́ tó. Èmi ò sì ti mú sùúrù fún yín pẹ́ tó. Gbé ọmọ náà tọ̀ mí wá. Yísá sì bá wí, ẹ̀mí ẹ̀ṣù náà sì jáde kúrò lára rẹ̀.
0: Ọ̀rọ̀ jáde lẹ́nu Yísá, àṣẹ sì wọbẹ̀. Yísá kí n sọ̀rọ̀ afúnlọ́rọ̀ sọ ni. Ẹni ó fún lọ́rọ̀ sọ náà ló fún àwọn ànábì yòókù lọ́rọ̀ sọ. Ẹni ó fún lọ́rọ̀ sọ ló fún àwọn àlè ìtura ránṣẹ́ lọ́rọ̀ sọ. Bá a bá ṣe fẹ́ láàgbóró ẹnikẹ́ni ànábì ni ò sì má. Ọ̀rọ̀ jáde láti Ẹ̀mí wárápá ń kó fàyè rẹ̀
3: lẹ̀.
0: Ẹ̀mí ògún òrùn kó fàyè rẹ̀
3: lẹ̀.
0: Ẹ̀mí wárápá ń kó fàyè rẹ̀
3: lẹ̀.
0: Ẹ̀mí ògún òrùn kó fàyè
3: rẹ̀ lẹ̀.
0: Mú tó mú omi tó gbé kawájú yìí. Mú sùn tún jí mú láàárọ̀ ọ̀la. Ẹ̀mí burúkú yẹn yóò jáde kó nu ayé
3: rẹ̀.
0: Orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Yísá sọ̀rọ̀ kan lórí ẹ̀mí burúkú yẹn. Inú àwọn ẹ̀mí tó burú tó ṣe pé Ọlọ́run máa ṣe wá, máa gbàdúrà kó má rìnà kó. Àwọn ogun tó burú tó yẹ pé kò lóògùn wọn máa lè jí wọn ni wọn fún ọlọ́gùn kan máa lò ṣùgbọ́n pé àdúrà ká ipá àdúrà ká ipá àdúrà ká. Láì fún yín wákà pé àdúrà ló máa lè ṣe o.
3: Àdúrà ló máa lè ṣe. Àdúrà ló máa lè ṣe o. Àdúrà ló máa lè ṣe. Òun ọjọ́ ṣe láàṣẹ tí àdúrà ló máa lè ṣe.
0: Máa gbọ́ ànábì yìí sá wá sọ̀rọ̀ kan nígbà tó kàn nínú aláìgbàgbọ́ tẹ̀síwájú Tuesday 21 yẹn.
3: Nígbà náà ni àwọn ọmọ yìí rẹ̀ tọ̀ wá lẹ́yìn wọn bí pé é ṣe tí àwa kò fi lè jáde. Yísá sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni lóòótọ́ ni mo ṣáà wí fún yín. Bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí woro irúgbìn mustardi ẹ̀yin ò wí fún òkè yìí pé ṣí nìdí lọ sí ọ̀hún yóò sì ṣí kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe. Ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti àwẹ̀.
0: Ẹ bá ń gbọ́dọ̀ tóbi.
3: Allahu akbar.
0: Kò lè jáde nípa ẹgbọ́n ọmọ lórí ta. Kò lè jáde nípa agbára sísín. Kò lè jáde nípa onílé. Àdúrà àti àwẹ̀. Agbára nìyẹn. Ibi àti ìgbàgbára nù. Níbi ká gbàdúrà. Ká ṣàdúrà. Ká gbà wẹ̀. Ká kọ ọ̀rọ̀ Ọlọ́run. Kó yé wa yékéyéké kó sì yé wa. Ibi agbára wà nù. Ẹ yé wókò agbára ká má. Agbára.

0: mo pẹsẹsi nu aye iwo to n soro to n se ami nigbati n ba sadua pípadé tẹ́mìlẹ̀ tún pàdé lálẹ́ tòní gbogbo wàhálà àti ìdààmú tó o ti fi ń lò gbàbọ̀ láti jánárì pẹ̀lú agbára àti àṣẹ ọlọ́run adágbére fógun náà
1: ami náà
0: kì í ṣogun àìsàn nìkan atógun òsì
1: ami
0: kì í ṣogun òsì nìkan àtàṣetì
1: ami náà
0: kì í ṣàṣetì nìkan gbogbo àrokò károkò táyé pa sínú ayé rẹ mo sọ fún ọ pé màmá sọ ń pàdúrà màdé màá gbàdúrà fún wa láti bí ọ̀sẹ̀ kan mo ti sọ́lẹ̀ yìí orí ẹ̀ náà mú ìwà kódà àwọn tó sọ ń pa àlá lálẹ́ máa bá mi ká lọ ṣùgbọ́n àwọn náà jẹ́ kan nù ìjọ yìí ìjọ wo ni ìjọ kì í ṣẹbọ kì í ṣoògùn ìjọ tó bọ́lọ́ dúró ìjọ tó lọ́rùn ròyìn nínú alukurani 3 verse 104 ẹ má ìka alukuran 3 verse 110 ọlọ́run ròyìn ìjọ yìí tọ́lọ̀ bá débẹ̀ háàkà wọ́n tún kó wò sí òjò tó dúró lórí agbára ọ̀rọ̀ lórí agbára ọ̀rọ̀ lórí agbára ọ̀rọ̀
1: aláwọ̀
0: tí ń ṣàgbára ogun lọ darapọ̀ mọ́ wọn kò pọnà bó ṣẹ̀ṣẹ̀ wọ ládùúgbò àṣẹ̀rífì ó ní kí mo kí àwọn kòṣẹ́bọ̀ kòṣẹ́ ogun tá a lè dákan wọn tán

0: bẹlọ́n ká máa ṣe ọ lójú àlálílá jẹ́ n tó ṣe pàtàkì bí ìbá lálàá ò lọ́la o àwọn alálàá tí máa ń lálàá a ní lọ́jọ́ ọ̀la àwọn ní jèrè jẹ́ kí n túmọ̀ àlá fún ọ níwọ̀n bá ṣẹ́jú mélòó tó kù ká tó tún fàdúrà kásẹ̀ rẹ̀ lẹ̀ kó tún pàdé mi lọ́la àlá ló ń túmọ̀ sí báyé èrè òṣèré bára tó lábá ṣe tóbi sínú ògo rẹ̀ ṣe tó ògbọ́n pa yusuf ni bó bá lálà lílá lóòótọ́ bí ó ṣe kó ṣiṣẹ́ tán tá a bá wọnú ìwé ànábì sulaimana ọ̀rẹ́ wa tá a ń pè níwèé òwe òun náà sọ̀rọ̀ lórí àlá lábẹ́ bó tún lórí bó bá jẹ́ n tí kìí lálà ọ̀rọ̀ rẹ pọ̀ n tí sulaimana wí ni pé níbi tí ò sí ìran wàlí níbi tí ò sí ìran tí ò sí àlá àwọn èèyàn abẹ máa pàdánù wájẹ sọ fún ọ tá ń pè lálà ìrònú rẹ orinrin tó fẹ́ ṣe tó ronú pẹ ètí ń bẹ lọ́kàn rẹ tó múra sí àlá náà ni kò dìgbà bá sùn kankan tó lálà jọ ọ̀pẹ láti bẹ̀rẹ̀ ọdún lanka ti set goal fún wọn táwọn ṣe báyìí wọn ṣe báyìí wọn lè ṣiṣẹ́ tọ̀ púpọ̀ tó lóṣì tọ́ púpọ̀ tó lóòní lárí ẹlòmíín nu yín kò ronú tó fẹ́ ṣe kódà plan bó ni ó ṣe ṣe wàá máa gbọ́ àwọn nǹkan ìmáa bálẹ̀ kálọ̀ lórí ìkànnì yìí bó o la ṣe ń gbèrò pa fẹ́ ṣe nǹkan tá a sì dúró lórí tá a ṣe torí tó o bá lára gan tó o bá ṣe lé lórí kò ní í ṣe tó o bá gbèrò pa fẹ́ ṣe báyìí tó o bá máa bó o ló ṣe tọ̀ ọ́ ó ṣe é ṣe kó má ṣe láfi ní kó o ní spiritual father ní baba ní olúwa ní baba ní olúwa ní baba ní olúwa o lè dọ́lọ́ mọ̀ ẹnìkan ló fọlọ́ mọ̀ ọ́ nípa ogun nípa àlá àti àdúrà lámọ̀bára sọ àlá lílá ó ṣe pàtàkì o bẹ́lọ́nkò máa la àlá ni ó sọ bọ́lá rẹ ó ṣe rí o ìmúra sí àlá tó bá lá ni ó sì jẹ́ kálà tó lá ó ṣe ẹni tí ń bá ní sọ̀rọ̀ òun náà ní ṣé òbúrí amínú ọ̀la àdúrà ẹni tí ń bá ní sọ̀rọ̀ láti gbà ẹ wá lórí ìkànnì yìí gbogbo trọ́d nàìjíríà lánìjọ trọ́d nàìjíríà ló ti máa gbọ́ ọ̀rọ̀ yìí pé ẹ má ṣe ẹ̀gbọ́n ẹ má ṣe ogun trọ́d the federation of nàìjíríà torí gbogbo ẹ̀ lánìjọ orí ìkànnì ló ti ń gbọ tẹ́lẹ̀ àtòrí ìkànnì míì tó ti kún bẹ́ẹ̀ ló kún lóńdó mo súre fún ọ gbogbo olùkọ́ mi pátá àṣẹ tí ó kú ònú ayé rẹ
1: amina
0: àmọ́bọ́ kú ònú ayé rẹ
1: amina
0: ìdààmú kú ònú ọ̀rọ̀
1: amina
0: àìrójúra yóò kú ònú ọ̀rọ̀
1: amina
0: gbogbo n ti ń bọ́ lẹ́kún ti ń jọ ọláyà ti ń bọ̀ lẹ́rù mo súre fún ọ àròkò károkò táyé pa sínú ayé rẹ ni gbà fọlọ́run máa gbàdúrà ò ní rí ma
1: amina
0: ò ní rí bàlújẹ ma
1: amina
0: ó dẹ ní ìfàyàbalẹ̀
1: amina
0: ẹni ó fi òkúta inú omi láyà balẹ̀ lọ́wọ́ òrùn lórí ogun ayé rẹ lónìí gba ìfàyàbalẹ̀
1: amina
0: àìbá máa kò pè mí sórí aago tí o bá ní bèrè àbọ̀rọ̀ 080-33-76-2049.
2: Ewu abunami aladun ka ló bẹ́ yíra ṣe bẹ́ẹ̀ la ọgbà.
3: Bẹ́ẹ̀ni, àdúrà nígbà agbára kọ́ ẹ̀dá tí bá ń gbélé ayé láì mú àdúrà mọ́ ọmọ kò díẹ̀ ká tó o. Apájọ Iṣẹ́yìk bíyá nínú ọlá àdúrà tó fi kí àwọn ètò àdúrà kẹta lẹ̀ ọjọ́ Mọ́ndé ilé náà àdúrà ó máa lò lórí ilé àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé orí Mọ́ládé ní Sábó ìlú Ondo aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni lọ́jọ́ Mọ́ndé yìí bá kan náà àdúrà ó tún gbára sọ o ní ọlá àdúrà pẹ̀lẹ́gẹ̀ntì tó wà ní báńkẹ́ mẹ́rẹ̀fẹ́ ilé olújì nípínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ Túwìsídẹ̀ àdúrà ó máa gbìnà yá ní ọlá àdúrà pẹ̀lẹ́gẹ̀ntì tó wà ní kájọlọ ojú orin ìjọba àbílẹ̀ òdìgbò ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀ ní ọmọ wáyé ní ọjọ́ Túwìsídẹ̀ yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní ọlá àdúrà prayer city tó wà níbi mango nílùú ọ̀rẹ́ aago márùn-ún ìrọ̀lẹ́ aago méje àṣálẹ̀ lòun fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285 ṣé òbí yẹn nínú ọ̀la àdúrà lónìí gbogbo agbára ó jẹ tọ́lọ́run.
1: Baba kere wa de balẹ kasagwa lori itoju ilera ati aileṣedede olomo okunrin ni kasoso chai chai chai idunnu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le do be lo simi jekuje debi pe ti wa so idaku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori aileṣedede tin bo ofira idakole arara ti e kosun lo opa eyin dudun ara titara gbigbona inu kiku inu kekun aya tin lu pipi pi ma le gbe se o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa wa pe mi debe
4: bazo olorun ma jaro gun aiso
5: Moki olile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogba aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
6: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
5: phone number mi 08164122777
7: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti tiri pada si boda asuke suke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sa jo osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi n gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re ogbera dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula
6: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
7: ibenu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba ori keri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
5: 08164122777
7: boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi to ba ye se eyo ti e a ma yun e boya ara ta e ni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro e ni orikerike ara nro e ni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogogo wa nu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon wire to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to bi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aisan ti a pe ni arun jedijedi won fe se gati e nkan ma jade nibi gati e won ma fo ti sinu iru nkan bayi yo da kan si mi
5: baba ngana baba kerewa
6: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
7: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isu ara olomokunrin nikan ni mo npe o
5: phone number mi 08164122777
7: agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kakiri ti olomokunrin to ma le dangajia to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se n sun tẹtẹlẹ gbogbo orukan bayi ko da elomi to ba loogun lọwọ asise ti ogun ba tan a tun pada si bo se n se ni irukan bayi ko da a ni lati se ayẹwo ka le mọ iru ogun to ma ba e lara mu ti irin ajo ọsẹ kan ti o fi ni di ọdun kan mọ e lọwọ ti o ba wa si ọdọ wa ti a ba bere lọwọ awọn to nilẹ a mọ pe nkan bayi lo se o ka to mọ ogun ta ma fun ọ awa kii n se eyi awa kii n se ohun itọju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni ọdọ mi boya o wa nitori ọkọ rẹ
6: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
5: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164 12
8: 2777.
9: Ẹ kú ilé gbogbo ọmọ ajíroko àrókò bọ́dúndé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ẹ mọ̀ sí wá kó àmójúbà chemical blue bolt yó. Ajẹ́bí dóògùn kòkòrò tí ń fàgbẹ̀ lọ́kàn balẹ̀ tápápákú ìrú ẹ̀kún ọkọ kòrìkòrì. Gbogbo lẹ̀yìn ti lò síbẹ̀. Ẹ ti tá kò ta ìlú kò lò. Gbogbo gbà kòrìkòrì yín kòkó yín lọ́rùn sọ yín da láì mọ́ ṣe. Ẹ̀kún ọkọ kòrìkòrì blue bolt ni ẹ kówó rà lónìí kẹ́yìn náà orí yàtọ̀. Bí kòkó yín bá ti ń rì tẹ́lẹ̀ gan. Bẹ́ẹ̀ fi ní blue bolt á pọ́n lọ wẹ̀ bí edé yíyan. Bí blue bolt ṣe ń gbógun ti kòrìkòrì náà ni ó mọ fún kòkó yín lókun so jìnwìnì bí àtẹ ìlẹ̀kẹ̀. Kíákíá niṣẹ́ blue bolt yìí bẹ́ẹ̀ náà ló lágbára láti dáàbò bo kòkó yín fọjọ́ pípẹ́. Iléeṣẹ́ Wacot Limited ló pò ó pọ̀ fáwọn àgbẹ̀ oníkòkó tí kòrìkòrì ń dà láàmú. Ìṣọwọ́ ṣiṣẹ́ blue bolt kọjá adanwò ó kọjá bẹ́ẹ̀. Àjọ Kòkó Research Institute of Nigeria ti gbé ìyẹ̀wò owó tún jàn lóhùn tẹ̀ gbà. Ẹ lè rírà ní gbogbo ilé ìtajà tó ń ta ojúlówó oògùn kòrìkòrì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Chemical Blue Bolt ni ẹ béèrè fún kí kòrìkòrì ó dágbére fóko yín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0811-891-0336 tàbí 0811-891-0234. Blue Bolt, ẹkùn ọkọ kòrìkòrì dé. Ẹ kú oríire gbogbo ọmọ ajíroko.
10: Ó yá o sí orí òkè prayer center níta lóòrùn.
11: Ní pópónà ìdànrí.
10: Níbi tí àkàṣe ètò àdúrà ó ti wáyé fáwọn ọkùnrin àtàkó bí ọkùnrin. Sátọ̀dẹ̀ èyí tún ni o.
12: Ọlọ́run gba mímọ̀ jẹ́.
10: Ṣé bí gbogbo alamọ̀ yìí pé bílé bá ti ń tòrò, ó ní láti jẹ́ pé baálé eléyẹn òrógùn ìfàsẹ́yìn ni. Nítorí èyí lolúwa bá ṣe wá pàṣẹ wípé nígbà kan gbì ètò àdúrà pàtàkì ó máa wáyé fún àwọn ọkùnrin àti àwọn àkọ́bí ọkùnrin. Ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin bí wọ́n ṣe dàjànàjànà sáàrin ìlú. Àìkò kíyè sára ló sì sọ ayé wọn di wógowògo bí ẹni kú agolo dà sínú àpò. Ó mà ṣe o. Ẹ wo dìde baálé ilé tó dẹni táyà ń bọ́ tàbí èyí tí wọ́n ti fa àìsàn sọ di akúrẹ́ tẹ̀. Kárì ẹ tètè gbéra máa bọ̀ kí wọ́n wá fi àdúrà sọyé dọkùnrin padà. Ẹ lọ ka ìwé Exodus 13:2. Ẹ rí i pé àkọọ́lẹ̀ rere lolúwa ọba ní fáwọn ọkùnrin. Ṣùgbọ́n ayé ló kàn fẹ́ sọ ewé di ríran lára igi tí wọ́n fẹ́ fòkùnkùn wọn pa dídùn ìyọ̀dà. Wàyí o, àsìkò tó tó lórúkẹ ó gbọ́ òrùka ìpadà. Gbogbo àkọ́bí ọkùnrin àtàwọn ọkùnrin lápapọ̀ ó yá sí orí òkè prayer center níta lóòrùn ní pópónà ìdàrí. Níbi tí bàbá Samson Olúwamọdẹdẹ àtàwọn àfàdúrà jagun bẹ́ẹ̀ ó ti máa fi kóńdú àdúrà fọ́lé èṣù dànù. Sátidé yìí mà tún ni o. Ẹ má mísí ẹ̀.
13: Ǹjẹ́ o ti gbọ́? Free to air decoders ń bẹ. Tó lè rà kó sì mọ jẹ gbádùn ìran wíwò aláìlóǹkà. Movies, Hollywood, Bollywood, Nollywood, pẹ̀lú àwọn Yorùbá films ìgbàlódé, aré ìdárayá, action movies, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí tẹlifíṣàn rẹ lọ́fẹ̀ẹ́, láì tún sanwó monthly subscription, òpìtìmọ̀ sí Power Justice Electronics, Ondo City. Bẹ́ẹ̀ni, a tún ta àwọn decoders yòókù, network booster, fáwọn agbègbè tàbí abúlé tí network ń bẹ fẹ́rẹ́fẹ́ tàbí tí ń ṣe ségesège. Kẹ́mọ wá jẹ ìgbádùn ìpè àti browsing tó ń já garaga ni. Láì gorí òkè gorí gegele wá network káàkiri fún gbogbo network pátápátá. A tún ta solar light àtàwọn security light oní sensor tó ń tàṣírí olè tàbí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ńlẹ̀ yín. Tó tún ní CCTV camera. Tẹ́ ò mọ wo ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nílé yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín níbikíbi. Kò wá tán síbẹ̀ o. A tún ta musical instruments, àwọn ohun èlò orin fún ilé ìjọsìn àti fáwọn olórin. Free to air decoders, network boosters, solar street and security lights with CCTV cameras and musical instruments. Power Justice Electronics, situated as number 4 Orere 2, Ondo City, is the place to be. Telephone 0903 713 6882.

0: nourishing minds, sharing happiness for 50 years.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Èmi ọmọ yín náà ni o, Yọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: TURNERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmátì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dínú ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
1: Ẹlẹ́dùnmarè mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùnmarè ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí? Tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá lékè ńkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ.
2: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá, ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí, wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti s

0: mi ṣùgbọ́n ní ó gan lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
1: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
0: Ó dá o jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀ torí dán wo báyìí òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́.
1: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀ dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
0: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kò kọ́ ẹ̀ báyìí òun ló mọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
1: Bàbá àbejì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè perégedé ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi ló ń tẹ gbà.
2: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ dábẹ̀yàn kan. Ọ̀rẹ́ dábẹ̀yàn kan ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkòrera. Èrè lámọ̀ jẹ́ o, à ní ṣàṣe dànù.
3: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkùkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé, iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rì, gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé-iṣẹ́ Choice Agrochemical Limited, àwọn ni wọ́n ń ṣe ìkórè.

ṣe báyé báyìí ní gbọ́n mi nítorí àti dẹ́jà lóró. Ayé ní fọyẹrin nítorí àti dayé ìpẹ̀sọ́bẹ̀. Ayé ò ní ṣe wá kò ní ṣèran wa. Ẹ̀ka ẹlẹ́ o. Àtòkì ń káàbọ̀ sórí ètò. Ayé dùn. Níkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀ kí n lọ wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ètò ayé dùn. Ilé iṣẹ́

24/7 gẹgẹ ba se ti so ku ni otinu egbogi pambele si ni atokunrin atobirin na lo wulo fun o wulo fomode o wulo fagbalagba gbogbo a n diwo mẹyin kiri a n diwo murukun a wa le rin daadaa mo àwọn wa n complain fáwọn ọ̀rẹ́ wa wípé a ó dàbí pé ẹ̀yìn ń ro mí ṣé kíní ìkọ́ ní ọ̀pá ń báyìí ìwọ ni kò gbìyànjú kọ́ wa 24/7 bá mi jọ kó o fi wọ́ ọ̀ṣẹ́ ẹ̀ tọ́wọ́ bá ti wá wọ́ ọ̀ṣẹ́ dáadáa wà á wá dúró kánpẹ́ ìgbà yẹn wọ́n á wá máa sọ wípé ìjáwá ìjà ò sí lọ́wọ́ á lè mọ dáhùn wípé always guide torí pé kí ni o ti guide ara rẹ dáadáa nù. Àjọ NAFDAC wọ́n fòǹtẹ̀lú lórí pé egbòogi pọ́ńbélé ni wọ́n bá ń dásà kò séwé kò ségbò ewé ń bẹ bẹ́ẹ̀ ni egbò sì wà tó sì ń ṣiṣẹ́ bíi tàtijọ́ síbẹ̀ mọ̀ wípé àwọn baba ńlá wa àwọn ìyá wa wọ́n bá ti já ewé tán ti wá egbò wọ́n ti gbé kaná tó ti wọ́n ṣọ̀ṣọ̀ọ̀ṣọ̀ ẹlòmíín wà ọmọ míì wà ń gbà náà irú àwa báyìí wọ́n máa ń dì á mú ni pé ọ́ sá mú ni sẹ́ẹ̀.

ṣe pata. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀. A fún yín nọ́mbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ alágbàtà. Fún lè ṣe tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ ládùúgbò tẹ̀yìn. Nílùú tẹ́ ẹ wà yẹn. Lágbègbè tẹ́ ẹ wà yẹn.

0: ẹwẹ tẹ n dókè lọhùn mo sì ń padà bọ káwá bọ sí abala àmọràn ní sókè tá a fi síde ètò mo ń padà bọ ẹkú kalẹ.
1: Ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: yá ọ wà sọ wípé ò ríṣẹ́ ṣe. Àbá gbéṣẹ́ fún ẹ, o ṣẹ́ ní àjàmbàkù. Tọ́bá yá ọ wà ló ríṣẹ́ ṣe. Àbó lówó lọ́wọ́. Iṣẹ́ yìí náà nágbé fún ọ yìí. Tó ọlọ́mọ tó ọmọ dájú. Ọwọ́ á ṣe bọyọbọyọ. Dákun ṣe ẹni tó gbé iṣẹ́ fún ọ tó ò ṣe dáadáa. Só tó ń bọ̀ wá gbéṣẹ́ fún ọ bí. Àwọn kan ti ẹ̀ wà. Wọ́n wá máa sọ wípé o ti wá fẹ́ di nǹkan tán máa sọ wípé. Àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n máa parọ́. Àmì lè wà tó bá tún yánjọ́ mi. Irọ́ àwọn oníṣẹ́ ọwọ́ nu. Àmú wá tó bá dijọ́ mi. Ṣùgbọ́n má fi rọkun o. Má fi rọkun iṣẹ́ tó ń ṣe. Jẹ́ kí wọ́n mọ òótọ́ rẹ. Kó o sì jára mọ́ iṣẹ́ dáadáa. Òun ni yóò mú kó pé ẹ. Torí pé iṣẹ́ báyìí lóògùn ṣẹ́ o. Múra ṣíṣe ọ̀rẹ́ mi. Iṣẹ́ tó rí òun náà la fi dẹni gíga. Tọ́ ọ bá mójútó dáadáa èèyàn lè dẹni yẹpẹrẹ láwùjọ. Ọjẹ́ àmọ̀ràn ní sókítà fúnra wa lálẹ́ òní.
1: Ọba síkiri wa ìlú ọ̀pọ̀lọ́lá o. Ọba ṣìran tí a wà sówó. Ọba ṣìran tí a wà sílé.
0: Bẹ́ẹ̀ni ṣe gbé wá náà láṣẹ mú wá o.
1: Aláfíà lọ́dẹ̀dẹ̀. Ẹmí gògùn lọ́dẹ̀dẹ̀.
0: Ẹ lè sọ pé bọ́yá nìkan là ń bá àwọ̀ ọ̀bá yàn wí.
1: Ẹ̀bẹ̀ la ń bẹ wá ìlú ọ̀pọ̀lọ́lá
0: o. Ṣùgbọ́n pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá ti nà ń pàpà. Ibi ọba ti tabà, ẹja túnbẹ̀ ṣe ni. Ẹ tún ṣe, ẹ mójútó iṣẹ́ yín. Ẹ mọ̀ sí iṣẹ́ àjàmbàkù. Kò jù bẹ́ẹ̀ lọ lálẹ́ òní. Ẹ já dókè lọ́hún ká wá bọ́ sí abala tọ́kàn. Abala parí òwe yìí, à ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 6.

0: 091-60-62-62-53 òun náà lọ já sí iléeṣẹ́ tó ń ṣe wògì 24/7 bá mi jọ ẹ pè wọ́n kẹ́ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀yìn náà ti kí ni kẹ́ẹjọ́ dẹ̀wò pọ̀ kẹ́ẹjẹ́ aṣojú iléeṣẹ́ tó ń ṣe wògì 24/7 bá mi jọ ládùúgbò yìí ẹ já sí ojú òpó lẹ̀ 0816-251-9991 ẹ̀lú ẹ̀ka alẹ́ o
1: ẹ̀lú ẹ̀ka alẹ́ sà
0: ẹ̀ ṣeun ó kọ yín bẹ tí ń pè wá
1: orúkọ mi ni Adékùnkè Johnson ak kádàrà láti ní ìjàkókó
0: ìjáwá ìjà ò sí kádàrá
1: always guide ni o
0: sẹ́yìn guide ẹ̀ dáadáa
1: pẹ̀lú 24/7 bá mi jọ
0: orí yín wà ń bẹ̀ já yìí
1: yes sir
0: mo mú ìwé kan wá ní ìjẹjọ ṣé ń gbọ́ mi
1: mo gbọ́ yín sà
0: mo wá fẹ́ mú abala kejì ẹ̀ tó tó jọmọ wá ṣé kí n fún yín sẹ ẹ ti ṣetán
1: bó ti ṣetán
0: ní ìjẹjọ mo ní eégún tó ń sópa ara rẹ̀ nínú

0: ìbílẹ̀ kalẹ̀ o. Hello.
1: Bínú tọ́ra ẹ̀ bọ́ sọ pé kò ní.
0: Hello, ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ sà.
0: Yes, sir.
2: Ẹ
0: kọ yín bẹ tí ń pè.
2: Ọmọ jẹjẹ láti ìlú Ọkà Àkókó.
0: Ọmọ jẹjẹ láti ìlú Ọkà Àkókó.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìjáwá ìjà ò sí ọmọ jẹjẹ.
2: Always guide ni.
0: Wọ́n ní jẹjẹ lọmọ Èkó ń lọ.
2: Bẹ́ẹ̀ni, sir.
0: Jẹjẹ lọmọ Ọ̀ká náà ń lọ nìyẹn.
2: Bẹ́ẹ̀ni, bàbá.
0: Àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni, sir.
0: Ọyà, eégún ti ń lé tìró.
2: Ìdọ̀tí ló kó sí lójú o.
0: Ìdọ̀tí kó sójú ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé kí n sọ fún yín?
2: Ẹ sọ o.
0: Ẹ sọ pé kùn.
2: Bọ́ ọ.
0: Lọ́ba tí Yorùbá bá ní eégún ti ń lé tìró.
2: Yá.
0: Ògè abẹnú ni ń ṣe.
2: Ee bàbá, eégún tó lé tìró. Ogi abẹ ló ń ṣe.
0: Ó ń ṣe ogi abẹnú. Ogi abẹnú ló ń ṣe.
2: Ogi abẹnú.
0: Ẹjọ́ ta lọ fẹ́ wò, ta lọ fẹ́ rí pé lè tìró.
2: Kò sí.
0: Ó ti gbẹ́kù sórí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó ń soge, ó ń soge olé tìró. Ẹ mọ̀ para oge ni nílẹ̀ Yorùbá. Ó ti yé wọn dáadáa. Ẹ ṣeun. Ara oge ni ká lè tìró nílẹ̀ Yorùbá. Eégún tó gbẹ́kù lórí ọwá bẹ̀rẹ̀ ọwá lé tìró. Ẹ dákun ta lọ fi ta ní soge sí. Ó ń soge abẹ́nú ni. Àwọn ni òótọ́ dẹ̀ ni o. Yorùbá gbọ́n pọ̀. Ó dìpù ọ̀rọ̀ Yorùbá dìpù.

0: ọ̀rẹ́ àná ẹ̀ṣùn ẹ̀gbà ọ̀rẹ́ ẹ̀gbà ọ̀rẹ́. Bàbá yẹn ti ń wò pé òótọ́ ni ẹni tí ó jogún ẹni tí ó jogún. Ẹ jáwé ní ìgbà náà. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: Ọkùnrin mi jẹ ọ̀dà.
0: Yes sir.
1: Àdìrà ètò bí ẹni ìdìrà ogun.
0: Ẹ mọ̀ ṣéun.
1: Ọládìméjì ni o láti fẹ́ olúkọ tó ní ìpínlẹ̀ Kogi.
0: Ọládìméjì láti ìpínlẹ̀ Kogi.
1: Ọkùnrin rẹ̀ ń ké.
0: Ìjáwá ìjà ò sí.
1: Always guide me.
0: Send guide ẹ̀ dáadáa. Ọ̀yà.
1: Jáde lápá síbi 24/7 ni o.
0: Tí ológun ọ̀bá tètè kú.
1: Níṣẹ́ là ń jogún ẹ̀ láàyè ni. Níṣẹ́ là ń jogún ẹ̀ láàyè ni.
0: À jogún ẹ̀ láàyè. Ilé tí ò tí kú. Ọ̀dà ẹ máa gbọ́ o. Tí Yorùbá bá sọ wípé.
2: Ohun tó ń bí dunnú fún mi.
0: Tí ológun ọ̀bá tètè kú.

0: Ẹlẹ́ ẹ̀ka lẹ́ o.
1: Ẹlẹ́ ẹ̀ka lẹ́.
0: Ẹ máa ṣeun, ó kọ yín bẹ tí ń pè wá.
1: Fẹ́mi Òkè Ìjẹ̀bú láti ìlú Ọkà Kókó.
0: Fẹ́mi láti Òkè Ìjẹ̀bú.
1: Fẹ́mi Òkè Ìjẹ̀bú láti ìlú Ọkà Kókó.
0: Ẹ̀hẹ̀n, ọ̀dà náà. Ìjáwá ìjà ò sí.
1: Always guiding.
0: Ọyẹ gbòwe. Ẹyẹ tó bà lórí igi tí òkè.
1: Ohun abẹnu ló ṣe o.
0: Ohun abẹnu bò ó. Ọba lórí igi kọ̀ wá ké.
1: Olóhun tó ní ohun abẹnu ló yọ ṣe.
0: Kẹ́kú sọ pára rí ọ̀yá ni. Àbí pé bọ́yá ara rí ọ̀yá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlágbára. Ẹ jẹ́ òun gbẹ nìkan sí.
2: Ẹni ìgbà yí.
0: 08162519991.
2: Ìfún àwọn èèyàn kú dùn.
0: Ó dẹ̀ wù mí kí n fẹ́ nìkan ní gáàdì lálẹ́ yìí o. Ẹlú ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀ka alẹ́ sà.
0: Ẹ ṣeun, ó kọ yín bẹ tí ń pè wá.
3: Ìyá àti ìṣà aláṣọ láti ilé òkìtì pupa.
0: Ìyáwá ìjà ò sí.
3: I dey guide myself.
0: Ṣé gáàdì ẹ̀ gáàdì ẹ̀ ẹ ṣeun. Ẹyẹ tó bà lórí igi tí òkè.
3: Ẹ̀yin ara ẹ̀ ló bàjẹ́. Ẹ̀yin ara ẹ̀ ló bàjẹ́.
0: Ẹ súnmọ́ ṣùgbọ́n ṣẹ́rí ẹ̀yìn tẹ́ ẹ sọ yẹn ló jẹ́ ń wò pé ẹ súnmọ́ ṣùgbọ́n ẹ súnmọ́.
3: Mo dẹ̀ súnmọ́ díẹ̀.
0: Ẹ súnmọ́ kankan.
3: Ẹ̀yin ara ẹ̀.
0: Ẹ̀yin ara ẹ̀kẹ́. Ẹyẹ tó bà lórí igi tí òkè. Yorùbá wa máa sọ wípé ẹ̀yìn ọ̀rọ̀ ló ń rò.
3: Wow!
0: Ẹ dẹ̀ fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀. Torí ẹ̀yìn tẹ́ ẹ sọ yẹn.

Bí a tún bá wọn bẹ́, àwọn ọmọ wa tún ti ń bá wọn bẹ́ Ọlọ́run bá ìpé k'Ọlọ́run kò jọ. Olúwa, má ṣàì wá gbọ́ ohun ẹ̀bẹ̀ wa. Ẹlẹ́rọ amíhun jìjìnláwà yìí àdàbà 88.9 FM. Àsìkò mi lórúkọ ètò tó ń lọ tó gorí atẹ́gùn báyìí. Mo sì kí gbogbo àwa tí àjọ mi tì níwá sétí ìgbọ́ yín bẹ̀rẹ̀ láti ẹni ọ̀nà Ọlọ́run tó fi dé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí.

ayé ìgbà kan àwọn kan wà tí wọ́n ní wọ́n fẹ́ lọ kọ́lé kan ọ̀run pé wọ́n fẹ́ kọ́lé débi tí olódùmarè wà a kà á nínú ìwé mímọ́ wọ́n lọ́lọ́wọ́n bá múlé yẹn ó wo dànù ó wá dà wọ́n lédèrú wọ́n ní ọ̀gangan bíi tí èdè wa èdè ti pínyà gan nìyẹn gan o lórílẹ̀ ayé ẹ wá jẹ́ kí n wò ó èmi gan wò ó pé dájúdájú bí ọdún ṣe ń gorí ọdún tí ìgbà ń gorí ìgbà tí àkókò ń gorí ara wọn lọ́lọ́hun yẹn wá fi ń sá pamọ́ fún wa sí tó ń sún sọ́wọ́ òkè sí torí nígbà tá a kà á nínú ìwé mímọ́ a rí i wípé wọ́n ló máa ń wá bá àwọn ádámù àti éfà ṣeré a wá máa bá wọn ṣeré ohun tó sì ń ṣẹlẹ̀ láti orí ádámù títí dórí ábráhámù gan ó sì máa ń wá láti wá bẹ̀ wọ́n wò àwọn yẹn sì máa ń rí bá sọ̀rọ̀ kódà mósè gan ń ba sọ̀rọ̀ ó ba sọ̀rọ̀ débi pé ó sọ fún mósè pé nígbà tí mósè sọ pé òun fẹ́ mọ̀ òun fẹ́ rí ó fi mósè ó lọ fi pamọ́ sínú òkúta pé àkọyìn

tó o bá jókòó tó o bá wò dáadáa wà á sì rí nǹkan kan tó máa mú ọ tó máa mú kí ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan lè dá gbogbo ògo padà fún ọlọ́run pé olúwa ò ṣe o tó o bá wo tàwọn kan ìwọ yóò wojú wẹ̀yìn wà á yá a tún bọ́ sí ìkọ̀rọ̀ kan wà á yin wà á yílẹ̀ wà á ní olúwa ò ṣe o bó ṣe rí nìyẹn

0: ẹgbọn baba Tunde Samuel baba Eso ti CCC tani mo wo parish ni danre nbe yen ajo se wa oni baje baba Eso
1: igba ti mo ro
0: Nígbà tí bàbá Èso bá káwọn èso lẹ́yìn láti ṣàjọ̀dún lọ́jọ́ Sunday, mo fẹ́ wo bó ṣe máa dún lọ́jọ́ yẹn. Ṣé mo tiẹ̀ máa wà ńbẹ̀? Ó ṣeé ṣe kí n wà ńbẹ̀ ṣá. Senior Prophet Tanimọ̀ wo? Yes. Máa gbọ́. Atẹ́gùn yẹn mi ò fẹ́ kó tutù jù torí òtútù wà ń ta already.

ọba tí ò ṣe pa kò ṣe bájà kò ṣe sà lóògùn irúfẹ́ yòówù kò ṣẹlẹ̀ a ò ní ọgbọ́n.

dùn mí pẹ́ sí ní yàrá agbára ń bí pẹ̀lú mi. Kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń dún tó mì jìjìn jìjìn. Adégbóyè ga Àlàní, báwo ló ṣe ń bà ọ́ lápá ibi tí o wà ń bẹ̀ yẹn?

0: ṣe ń wẹlẹ jésù ó má ṣe é ṣe ká má lè ṣe ohunkóhun lórí ètò àsìkò mi fún talẹ́ ìkẹ́
1: olùwàgbé orí títẹ pàṣẹ ńlá sáyé mi kò lè gba ìyanu.
2: ó yá ká lọ sí ìjọ gospel does all things ministry ìyẹn ìjọ ìrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kìlómítà 2 àyèrè road kàbà nípínlẹ̀ kogi níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ajíhìnrere dáre àrowo ṣẹ̀gbẹ́ bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ níwọ̀n yìí o friday àkọ́kọ́ nínú oṣù ni ìpàdé àdúrà yàrá òkè saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú kàbà tí a pè àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe third sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o third wednesday Wednesday sí Friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà ní ìlú Dànrè last Monday of every month àdúrà ọ̀sán kan òru kan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945 wá pàdé Jésù Kristi oníṣẹ́ ìyanu Jésù ni ìyìnrere náà.

bí ọmọ tuntun bá délé ayé wọn a máa wò rere ayé bí ìgbà bá yí bìrì pé wọn kò mọ ìyàtọ̀ bí wọn bá fẹ́ sunkún wọn àfọmú sí wọn lẹ́nu wọn a pẹ̀tù sí wọn lọ́kàn láì já o bóyá lẹ mọ̀ pé ilé ayé kì í yẹ ní rèwerèwe ìgbà kò sí wúlò fúnni láì tí ìdàgbà bí a bá ń bẹ lọ́mọdé láyé rọgbọ bí a bá dàgbà tán ayé kò jọ ti ìpínlẹ̀ níjọ́ tí ọmọdé bá ti ń fi ṣaworó ṣeré ó ti kúrò ní kò mọ nǹkan ó sì ti lérò láwùjẹ bó bá dọmọ ìrákòrò bó bá tiraka títí a rọ̀ mọ́ nǹkan ó lè nàgà débi ohun ọwọ́ rẹ̀ ò tó lókèèrè yóò sì máa kófìrí ìdààmú ṣùgbọ́n bí kúkò bá dáni légbodò ní kékeré tí a bá pẹ́ láyé tí ayé fi yẹni bó bá dìgbà ọ̀sán erémọdé a máa sá lọ lójú ẹni ìwà ẹ̀gbọ́n àpadà lẹ́yìn èèyàn bí ojú bá mọ́ á di ká máa sáré ayé kiri ẹsẹ̀ méjèèjì a sì máa jìjàdùn ara wọn rìn lójú ọ̀nà ojúmọ́ kò ní mọ́kẹ́ni ó má rí nǹkan lépa ìgbà gbogbo ní ìjàdùọ́là

0: gbogbo etí tó ń gbọ́ mi tí wọ́n sì fẹ́ mi dénú wọ̀nwọ̀n yìí ayé kò ní fá wa lórí bí ẹyẹ igún ayé kò ní wé wa lókùn bí ọ̀gà
1: ìgbàgbọ́ mi dúró lórí ẹyẹ àtòdodo
0: wọn kò ní so wá mọ́lẹ̀ bí ọ̀bọ ẹgbà kò ní gbari ọ.

bóyá iṣẹ́ ìṣe ẹ̀rọ rédíò yín àdàbà 88.9 FM náà lè ń gbọ́. Àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ báyìí. Dayo Olówó Kandé lórúkọ tèmi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi. Mo mọ rírì yín ẹ ṣe púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Òkè làyé yín. Mo rí àtẹ̀jíṣẹ́ tó fi ránṣẹ́ ọ̀rẹ́ mi Ajọ́ṣíwá Oníbàjẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run a máa ríra lọ́la ń bẹ̀.

Ihò abẹ́rẹ́ báwo ló ṣe dún sé tí gbọ́ yín ná? Ihò tó kéré jù láyé. Ihò tó tínrín jù láyé. Ihò tí ó gbàgbàkugbà. Ihò tó gba sùúrù. Ihò

Akimbodunwa Eshe. Ko si bi eda se kanju to tabi ko je eniyan ti o farabalẹ koda bo je onijangban ko je onijangban aye atorun nikete ti won ba ti fun oni abere ati owu ara re gbodo koko balẹ na keyan jo ni wa nwara ko ju be lo kan so pe onijangban ni para okin balẹ ti won ba fun ni abere ati owu ara e ma koko balẹ ara e gbodo balẹ ni ani ba ma ki owu sinu abere gbodo riran dara dara pelu ifarabalẹ ninu to se aseyori julaye abere ni akoko iho abere ni agbara re owu ati abere ni won jo ma nse ise aseyori o se iremide ki owu to wonu iho abere ise ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí rí láyé àwa ẹ̀dá o ilé ayé ni abẹ́rẹ́ ihò abẹ́rẹ́ ni ìṣòro tí kálukú ń dojú kọ òwú ni ọ̀nà àti ìgbésẹ̀ tí ẹ̀dá ń gbé láti mú kó bọ́ nínú ìṣòro ṣùgbọ́n oríṣiríṣi òwú ló wà pẹ̀lú àwọn àwọ̀ oríṣiríṣi

irúfẹ́ òwú tí ẹ bá fi sí abẹ́rẹ́ ni abẹ́rẹ́ máa lò láti gbé iṣẹ́ ọwọ́ yín yọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ti yé àwọn amúnidára. Ọ̀tọ̀ ni ká fi òwú sí abẹ́rẹ́ kí òwú náà bá wọ aṣọ tí a fẹ́ rán mu. Ọ̀tọ̀ nìyẹn.

bí owó ti ẹ bá àwọ aṣọ mu aṣọ ti a fẹran yen bí àwọ owó yen o bá ti ẹ mú aṣọ ti a fẹran kí àwọ yen o má bára mu kò ní kí abẹ́rẹ́ o má mú aṣọ yen kó má gbé yọ o kó má gbé dúró ọ̀rọ̀ tí mo sọ láàrin yẹn bóyá kò yé ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi ẹ jẹ́ ká wò báyìí ṣe mọ̀ tẹ́ ẹ bá fẹ́ rán aṣọ òwú tẹ́ ẹ mú tẹ́ ẹ bá ti lè fi sí abẹ́rẹ́ kò kan abẹ́rẹ́ ohun tẹ́ ẹ fi sí ló máa fi bá yín rán aṣọ tí ẹ fẹ́ kó rán yẹn ó bá àwọ̀ tí ẹ fẹ́ rán mu kò bá mú o abẹ́rẹ́ máa ṣiṣẹ́ ọwọ́ tiẹ̀.

ṣùgbọ́n nígbà tí ojú bá wá ń rí àwọn tójú ń rí aṣọ ni wọn yóò tó máa mọ̀ pé àwọ̀ aṣọ yàtọ̀ síra wọn, pé àwọ̀ òwú yàtọ̀ sí àwọ̀ aṣọ. Ojú ló máa wá lè sọ tá sọ báyìí pé bó ṣe lọ leléyìí, bí ìrìn àjò yẹn ṣe lọ rèé, pé òwú tako àwọ̀ aṣọ tí wọ́n rán. Ojú ló máa júwe ohun tá à ń sọ yìí, ojú ló máa rí. Abẹ́rẹ́ ti ṣiṣẹ́ tiẹ̀ kò kán.

láwọn ìgbà kan èèyàn lè gbé àwọn ìgbésẹ̀ kan láti bọ́ nínú ìṣòro. Lóòótọ́ ìgbésẹ̀ yìí lè farajọ ọ̀nà àbáyọ ṣùgbọ́n kó má bá ẹlẹ́dàá rẹ mu. Òwe tó ń pa nígbà tá a bá mú òwú tí ò bá àwọ̀ aṣọ tá a fẹ́ rán mu nìyẹn. Àwọn ọ̀nà àbáyọ kan a máa fara jọ pé ó dára ṣùgbọ́n ó lè má bá ẹlẹ́dàá èèyàn mu. Tí ènìyàn bá fi òwú sáṣọ tó bá fẹ́ fi òwú sáṣọ ó yẹ kó kọ́kọ́ wo àwọ̀ òwú tó bá bá aṣọ tó fẹ́ rán yẹn mu. Àwọn akọ́kọ́ wò ó síra ná. Bóyá ó bá mú o, bóyá bí ò bá mú o, gbogbo àwọn tí mò ń sọ ìbáyìí kò lè ṣe àjèjì sí ọmọ Yemi Homo Fashion. Bó ṣe rí nìyẹn. Ènìyàn lè wà láyé kó má mọ ọ̀nà àbáyọ tó bá ìṣòro ayé tiẹ̀ mu torí gbogbo ọ̀nà ló mọ̀. Gbogbo àwọn ọ̀nà tó mọ̀ yẹn ló máa dẹ̀ fara jọ ọ̀nà àbáyọ lójú tiẹ̀. Yes, ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kí n tumú.

àwọn ní ènìyàn lè wà láyé kó má mọ ọ̀nà àbáyọ tó bá ìṣòro ayé tiẹ̀ mu torí gbogbo ọ̀nà ló máa máa jọ ọ̀nà àbáyọ lójú tiẹ̀ mo sọ ṣáájú pé ẹni bá fẹ́ fi òwú sí ihò abẹ́rẹ́ gbọ́dọ̀ lajú ó sì gbọ́dọ̀ fara balẹ̀ bẹ́ẹ̀ gan náà ni ọ̀rọ̀ àwa ẹ̀dá rí o mo sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tí ó kọjá nípa àwọn ìyá ọmọ nìkan single mothers mo sọ̀rọ̀ nípa wọn ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo kúrò lórí ètò tí mo parí ètò tí mo wá ń gba àwọn ìpè lórí aago etí mi kún wọ́n tún ní kí n gbìyànjú láti tẹ̀síwájú ọ̀rọ̀ yẹn pé kò yẹ kó tán síbẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá pé ó tún gùn ju bí n ṣe sọ lọ ní ọ̀sẹ̀ tó kọjá yẹn mo wá rẹ́rìn onílòótọ́ àti lódodo ni ṣùgbọ́n níwọ̀n bá a ṣe sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá alágbádá yọ tiẹ̀ oníṣòkò tó yọ tiẹ̀ eléyìí tó kù káwa jókòó sáyé ara wa kí kálukú jókòó sáyé tiẹ̀ kó wá máa fi ọgbọ́n àti ọpọlọ wòówò ọ̀nà àbáyọ tó jẹ́ ti tiwa ọ̀nà àbáyọ wa gbọ́dọ̀ bá ìṣòro wa mu ìṣòro ayé wa ó gbọ́dọ̀ bá a mu ṣe rí ọ̀nà àbáyọ tá à ń wá yẹn gbọ́dọ̀ bá ìṣòro ayé wa mu kò sí bí ènìyàn ṣe fara balẹ̀ tó wá ọ̀nà àbáyọ sí ìṣòro ayé rẹ̀ tí ọ̀nà yìí bá ti tako ọ̀nà rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ ẹkún ló máa gbẹ̀yìn ẹ̀rín fún onítọ̀hún ọ̀nà àbáyọ tó bá ti ń wá tó bá ti tako ní tó bá ẹlẹ́dàá tì ẹ mu àfàìmọ̀ kó má jẹ́ pé ẹkún ló máa padà kẹ́yìn ẹ̀rín fún onítọ̀hún ihò abẹ́rẹ́ ihò tó gbọgbọ́n ihò tó ń kọ́ ni bí a ṣe ń fara balẹ̀ ihò tó ń kọ́ ni bí a ṣe ń ṣe sùúrù ṣùgbọ́n ọ̀nà àbáyọ tó bá ti bá ìṣòro irúfẹ́ ọ̀nà àbáyọ tó bá ti bá ìṣòro tiẹ̀ mu irúfẹ́ ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ náà ló máa ń gbé ní sókè o bó ṣe rí gangan nìyẹn ó máa gbé ọ sókè láé àti láéláé tó o bá ti lè rọ́nà àbáyọ tó bá ti tiẹ̀ mu òun ló máa wá gbé ọ sókè gegere wọn máa wù ọ lókè téńté báwo ló ṣe dún ṣé tí gbọ́yìn fún talẹ́ yìí ẹ mú yẹn dání ẹ má máa fi jẹun ẹ kàn dì í mọ́wọ́ ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká jọ dá sí láàrin ìṣẹ́jú kan kó tó di pé a parí ètò fún talẹ́ yìí ni pé wọ́n ní a máa ń ronú now kí ni ọ̀gá ìrònú kí ni bàbá ìrònú báyìí ìrònú tún lọ́gàá ṣẹ́yìn ò mọ̀ pé ìrònú lọ́gàá ìrònú ní ọ̀gá kí ni ọ̀gá ìrònú ìbéèrè mi lọ́wọ́ àwọn olólùfẹ́ ètò àsìkò mi fún talẹ́ yìí nìyẹn ẹ jẹ́ ká jọ sọ láàrin ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin kí ni ọ̀gá ìrònú wọ́n ní èèyàn máa ń ronú wọ́n ní ìrònú bí ìrònú ṣe wá wà yẹn ìrònú tún wá ní ọ̀gá yes 08162519999

0: omina se gita ti fi ya je mi subu ni waju mi omina se gita ti fi ya je mi subu o subu o wo bi mama o romo kunrin yen imo ndana esa o ndana atodun to tin da komo jina esa ni le yin won ma nse ki jina kalo jina daju daju aye ati jo bayi lo esa o gbiyanju e won jo yori si re so le ka in your opportunity to ti ri laye kilo yo si fun e so le ka iye awon anfani ati awon igbese to ti gbe laye nbo lo ja si se ki so tele eni le sami ai likin da barubi wa ko da barubi ja agada bi aragoji so ba ji o sami ebo majemu
1: ebo majemu
0: osu keta re
1: osu keta sa
0: osu eleketa re
1: yes sir
0: ati bere re lati april osu april
1: osu april
0: osu may
1: osu may
0: osu june
1: osu june
0: olo je eleketa
1: yes sir
0: osu to pari e re eyin ti e ti se
1: memimo
0: ti april o ti se ti may esa
1: yes sir
0: ti june re iwo na de mo
1: ayo
0: bo ti se
1: yes sir
0: oluwa wigbe osu meta ni
1: osu meta
0: so ma lo lasan ni oluwa so fun mi gbe
1: esa
0: emi ni oba ti ki je ni gbe
1: yesu
0: oba ti ki je ni gbe
1: yesu
0: ti emi yo se fun ni kaluku
1: emi mimo
0: bi o ti ru bo si
1: esa
0: mo kede anu olohun
1: yesu
0: oju rere re
1: yesu
0: ko di ore ko ri kosun re
1: amen
0: ko di ore re
1: amen
0: anu re ko di ore re
1: amen
0: ebo majem
1: ebo majem
0: o ya ma se
1: yes sir
0: elu ni ore yen
2: how much is this offering
0: 500 naira
2: hey 500 naira
1: yesu
0: any can you say
2: what say
0: say 5000
2: is it 5000
0: naira
2: no
0: 500
2: naira
0: yes sir
2: sir
0: ibi ti majem yen wa ni
2: where as where the covenant is
0: yes sir
2: sir
0: to ba bi omo meta
2: if you bear three children
0: pelu iwo
2: with you
0: e je 2000
2: that is 2000 naira
0: 500 omo meta
2: 500 naira for three children
0: ati 500 ti ya
2: yours
0: o je merin
2: that's 2000 naira
0: ati toku e
2: and your husband
0: o je marun
2: that's five
0: that is 2005 majemu ni o
2: covenant o
0: re majemu
2: covenant seed
0: won fun yin ni akanama ti e ma so si esa
1: yes sir
0: gtb
1: gtb
0: won ma fun yin
1: yes sir
0: gtb
1: gtb
0: 05 25 28 28 75 18 05 25 25 28 75 75 28 75 18
1: GTB GTB ni o
0: Olajide
1: Olajide
0: Shina Yomi
1: Shina Yomi
0: 05 05 25 28 75 75 18 18 Majemu ni wari anuba Sangwater
2: Sangwater
0: ojo kefa
2: Thesis
0: osho kefa
2: the 6th month
0: o ma ni agbara ojo Saturday ni o
2: Saturday yes sir
0: emi woli o ti wa lori pepe lati ago mefa idaji
2: from 6 at dawn
0: lati 7
2: from 7
0: ipade ma bere
2: start a program
0: o ma ni agbara
2: powerful
0: wakati mefa
2: 6 hours 6 hours
0: ni bolo mawa
2: where will you be
0: Sangwater ni o
2: Sangwater
0: Maui Event Center
2: Maui Event Center
0: o ma ti da me bridge
2: once you get under bridge
0: kan sogbon lo Maui Event Center
2: go to Maui Event Center
0: aso white ni ko wo
2: come with white dress
0: o ma ni agbara
2: powerful
0: ma je mu pelu olorun
2: covenant is called
0: ni ilu Sangwater
2: Sangwater
0: woli ma wa me o
2: to be around
0: e wa ninu awo etadua ni o
2: fasting and prayer
0: ko so nje o
2: no food
0: ni ojo kefa
2: on day 6
0: osho kefa
2: this month
0: ko so nje o
2: no food
0: biri biri ni o
2: yes sir
0: mama iwo to ba wa lagbara biri biri ko je awe funfun awe funfun mama
2: sa coming
0: ni ojo kefa
2: on day 6 day
0: awe funfun tabi biri biri
2: marathon
0: eyin te ba jo gba marathon pelu mi
2: if you fast marathon with me
0: oni awe se woli tajo ma sepo eyin te ba gba white fasting to je wigbe o ma ni agbara gan tete de ni ojo kefa osho kefa aso white ni mabo ìmọ́lẹ̀ mẹ́ta máa ti wà lórí pẹ́pẹ́ tí èmi wòlíì máa fún ọ tó máa gẹ́ẹ̀tì o kánsẹ́lì náà máa wà ní ọjọ́ sunday ọjọ́ sunday on the 7th oṣù kẹfà a máa fi àárọ̀ ṣe kánsẹ́lì aago mẹ́ta ọ̀sán ìpàdé máa bẹ̀rẹ̀ ní ọjọ́ sunday èyí ti ṣe ọjọ́ keje oṣù kẹfà ẹ̀yà ara iléṣà iléṣà ọ̀sun state ní àpapọ̀ ìpàdé tí a fẹ́ ṣe ní on the 13th, 14th, 15th kì yóò sí ìpàdé yẹn mọ́ nítorí àwọn ìdí kan àwọn rògbòdìyàn ti bẹ ní ìgboro a ti bẹ̀rẹ̀ àdúrà yẹn ọlọ́run máa dá àwọn ọmọ wa padà gbogbo àwọn ọmọ wọn tí wọ́n jí gbé àwọn ọmọ wa tí wọ́n jí gbé wọ́n máa dá wọn padà ní ayọ̀ àti àlàáfíà ẹ wò wọ́n dẹ̀ adúrò ọmọ tí wọ́n kó ọmọ àwọn òbí kan ni àwọn ìdílé kan ni yẹ ó máa ní agbára sà ẹ sà ẹ wọ àwọn ìdílé tí wọ́n ń sun ẹkún mo gbẹ̀dúà ẹkún tí wọ́n ń sun láìpẹ́ yìí ó máa di ayọ̀ ẹ sà á ti bẹ̀rẹ̀ àdúrà yẹn gbogbo ibi tí àwọn ọmọ yẹn wà àwọn tí wọ́n kó wọn ní ìgbèkùn ilẹ̀ máa gbóná mọ́ wọn ilẹ̀ máa gbóná mọ́ wọn afẹ́fẹ́ máa gbóná mọ́ wọn ayé máa gbóná mọ́ wọn ẹ sà ọlọ́run máa tú àwọn ọmọ yẹn sílẹ̀ títí ní ìgbà tó máa tú àwọn ọmọ yẹn sílẹ̀ mo ti sọ fún àwọn èèyàn gan bẹ́ẹ̀ mi ní july 13 ó sì ń ṣe kìsà ó ń ṣe kìsà ṣùgbọ́n mo gbọ́ ọlọ́run gbọ́ a máa dé àwọn ọmọ yẹn padà sílẹ̀ àwọn ọmọ yẹn máa padà sí ọ̀dọ̀ àwọn òbí wọn ní ayọ̀ àti àlàáfíà so nítorí náà èmi máa wà lórí òkè on the 13th, 14th, 15th ìwọ tó o bá fẹ́ wá o lè wá fún kánsẹ́lì o lè wá fún kánsẹ́lì ṣùgbọ́n kò sí vigi kò sí vigi káàkiri gbogbo ọ̀sun state ọ̀sun state ní àpapọ̀ gbogbo àwọn ẹ̀ka ìjọ wa ní ọ̀sun state àti kwara state kò sí vigi kankan mẹ́ a ní ìṣòro kankan mẹ́ gbogbo ìpàdé tí a bá ṣe yóò máa jí àárọ̀ máa mú àwọn déètì ti iléṣà jáde tó máa jí àárọ̀ money program nílùú iléṣà máa mú àwọn déètì yẹn jáde láti ọ̀la lọ yóò sì dára fún yín gbogbo ẹ̀yà ará ọ̀sun state kwara state mo gbàdúrà ìjì òní wọlé yín ìjì òní wọlé yín in the name of Jesus.
3: Tó dára fún ọ.
4: Ìwọ gángan.

0: tí ẹ rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbórin ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà tiẹ̀ ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́. Tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀ ni bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpò òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa. Ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò, táwọn náà máa rí, tá a máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìnrìn wákàtí kan, a lè rìnrìn ogójì ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò. Lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Àlàáfíà ara wo ní bí fi àbíà ojúbà.
4: Baba kere wa de balẹ kasagua lori itoju ilera ti aile se dede olomo okunrin ni kan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le do be lo simi jekuje debi pe o ti wa so idaku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara ti e kosun lo opo eyin dudun ara tita ara gbigbona inu kiku inu kekun aya tin lu pipi pi ma le gba se o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa wa pe mi debe
5: bazo olorun ma jarogun aiso
6: Moki onile moki alejo ani faisan lugba oruko ti emi ni baba ngana ti gbogba aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
7: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
6: phone number mi 08164122777
8: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso oni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbe ra dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbe ra abi oruko ti e ti e tiri pada si boda asuke suke niwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso eguje egu o sajo osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi n gbe kakiri nkan ti mo jogun lowo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin wa si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re ogbe la dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbe la dada ma fi degula
7: baba kere wa kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
8: ibenu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa oni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba e ri keri ka la nro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
6: 08164122777
8: boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi to ba ye se eyo ti e a ma yun e boya ara ta eni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ro eni orikerike ara nro eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki kan omokunrin re ko duro dede to ba ti pe kan omokunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogogo wa nu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi ngba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomokunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedi jedi won fe se gati e nkan ma jade ni bi gati e won ma fo ti sinu iru nkan bayi yo da kon si mi
6: baba ngana baba kerewa
7: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
8: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
6: phone number mi 08164122777
8: agbo marugbo takebe ohun ni agbo ti emi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun tetele gbogbo nkan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tu pada si bo se nse ni iru nkan bayi ko da ani lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boya o wa nitori oko re
7: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure

0: kanlẹ niwaju ẹ.
1: Bow before him.
0: Sọ pé mo dúpẹ́ o.
1: Say I thank you Lord.
0: Ọba tó dá mi.
1: The one that spared my life.
0: Mi ò sí láàrin àwọn.
1: I'm not among the dead.
0: Àárín àwọn aláìní.
1: I'm among the living.
0: Wà ní ògo ni fún mi.
1: Hallelujah.
0: Mo gbàdúrà.
1: I pray.
0: Torí pé o yin Ọlọ́run.
1: Because I have to glorify God.
0: Ohun ògo.
1: That glory of God.
0: Yóò mọ sẹlẹ̀
1: sí. Yóò mọ sẹlẹ̀ sí.
0: Ohun ìyanu.
1: That is a miracle.
0: Yóò mọ sẹlẹ̀ sí.
1: Yóò mọ sẹlẹ̀ sí.
0: Àwọn ẹ̀rí lórí
1: ẹ̀rí.
0: Let me pray.

0: jẹ́ wẹ̀ jésù tẹ́lẹ̀ ọwọ́ ìlà tòní lọ
1: máa
0: kórè ńlá
1: rẹ̀
0: ó yà mí ọwọ́ yẹn
1: ṣé jọsẹ̀
0: sọ pé gbogbo àgbà
1: náà
0: àti gbèsè
1: every day
0: nínú ọwọ́
1: mi
0: ẹja bọ́lẹ̀
1: bọ́lá
0: gbogbo àmì mọ̀ ṣeré rẹ̀
1: every mark of noble charity
0: nínú ọwọ́ mi
1: ẹja
0: bọ́lẹ̀
1: bọ́lá
0: ẹgbẹ́ mọ̀ ṣeré rẹ̀
1: bàjẹ́
0: nínú ọwọ́
1: yìí.

0: But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ tó tún wá wà lẹ́yìn ni tí lóun fẹ́ ta tòun, ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó, ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi, àtúra ti
1: àtúra. Dona, eléyìí táyì ń kọ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ̀sìn wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí jíjẹ rẹ̀. Ẹ parí ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ tún wá ra ilé ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra, aláàlówó làwa lòun máa gbé dúró dé, ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ́, ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December. Pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn ò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe, ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọn àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe ń pò lórí òkè yìí.
2: Àṣìlú bí
1: má. Let double grace work for you.
2: Bẹ́ẹ̀ orí ọ̀fẹ́ ṣe kó méjì
1: sí ọ̀tọ̀. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mí.
2: Amen.
0: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jù.